0: adájọ́ ọjọ́ pé adá ìgbà ìgbà kò ọjọ́ kẹta lọ́jọ́ kẹta la ram pariwo ọjọ́ kẹta lọ́jọ́ kẹta la ó dé tán nìyẹn ẹnìkan dẹ̀ wà lábùjá náà wà ló tí gbọ́ ni àbó tí múra mi mọ tó lè dáyàn dúró gbọ́ bí àwọn ọkọ̀ tó máa kó àwọn ọmọ ọlọ́run wá sí area 10 bó ti máa rìn nìyí bus 1 láti buhari agbadúzè wá sí parade ground bus 2 láti súlẹ̀já agbamandala suba máa bọ̀ sí orí pápá ìsọjí ní parade ground bus 3 ó máa gba masaka maraba yanyan a máa kó wọn bọ̀ sí parade ground bus 4 láti gbawalada giri agbasuka lugbe máa bọ̀ sí parade ground ní pápá ìsọjí bus 5 ìyẹn láti pape ló ti máa kó àwọn ọmọ ọlọ́run wọn dẹ̀ máa bọ̀ direct sí parade ground lórúkọ jésù wàrà àdúgbà gbogbo àwọn ọmọ ọlọ́run tí a bá fẹ́ bá bọ́ọ̀sì rìn aago mẹ́ta ni gbogbo àwọn bọ́ọ̀sì ti máa wà ní ibi tí wọ́n ti máa gbéra aago mẹ́ta àbọ̀ ni wọ́n máa gbéra ńbẹ̀ ẹ jẹ́ ká tètè pàdé ńbẹ̀ lórúkọ jésù wàrà àdúgbà mọ́mì ẹ jọ tá a bá ti parí ní òwúrọ̀ yìí ẹ bá ń pe ọmọ yín tó wà lábùjá dádì ẹ pe ọmọ yín tó wà lábùjá aago mẹ́rin ni bọ́ àwọn ọ́fíìsì máa ń kílóòsì tá a bá ti kílóòsì kan jọ ẹ̀ wá ńbẹ̀ aago mẹ́rin làwọn bẹ̀rẹ̀ ẹ ti mọ̀ pé sọ jí ṣe bí ó bá yìí pẹ́ aago méje àbò èmi ti parí so kí wàá bí pé kí ló wàá sọ pé ó dá dúró náà tí ò ní lọ àdá aago mẹ́wàá tá a bá sọ fún ẹ pé aago mẹ́wàá ni ò ní jẹ́ kí ara o àdá aago mẹ́wàá ń bẹ̀ aago méje àbọ̀ àti parí kálukú ó máa lọ lé ẹ̀ àwọn ọkọ̀ tó gbá àwọn èèyàn wá yóò dá àwọn èèyàn padà torí náà ìmàrúbà yìí ń gàṣàlì àṣẹ ni mo fi sọ̀rọ̀ àánú gbé ayé ẹ̀ dìde in the name of Jesus ẹ gbọ́ sà mi ìfẹ́ gbọ́ pé bí ẹ̀yìn mọ bẹ ni bọ́ọ̀bá mọ bẹ mo bá ẹrọ ẹ̀ mú sílẹ̀ mo máa announce address yẹn dáadáa gbogbo bikíbi tó bá wà ní Abuja ó wà ní Lugbe ni ó wà ní Wuse ó wà ní Pape Duse Suba ó wà ní Buhari ó wà ní Kubwa area 1 area 2 area 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà ní Kuje ó wà ní Maraba ó wà ní Yanyan ó wà ní Banese ìbá jẹ́ Busri lowa ó wà ní Begani Suleja ó wà ní Nasarawa ó wà Gbogalada Abikarimu Deidei Japade area 10 láti máa pàdé ó máa ní agbára sà ẹ gbọ́ mi sà kédédé dá fún yàn èèyàn máa ń gbégbèsè ni area 10 láti pàdé old parade ground lẹ́yìn radio house at the junction of international conference center adjacent to army headquarters so kò sí pé èèyàn mọ́ bẹ̀ ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ gbọ́ mo gbàdúrà lórúkọ jésù ó ti rà ánú gbà ó ti rà ánú gbà ó ti rà ánú gbà in the name of Jesus báńkà kí n gbọ́.
1: Wọ́n sì ti ya gúúsù gòkè lọ.
0: Yes.
1: Wọ́n sì de Hebroni. Níbi tí Haimani.
0: Yes.
1: Sesai.
0: Yes.
1: Àti Talmani. Àwọn ọmọ Anaki gbé wà. Àti tẹ Hebroni dò.
0: Ìtànpẹ̀ láwọn ọmọ Anaki àwọn òmìnira ńlá dárúkọ fún ẹyẹ. Wọ́n dẹ̀ ti tọ Hebroni dò. Ọdún mélòó?
1: Lé ọdún méje ṣáájú Sowani.
0: Yes.
1: Ní Íjíbítì.
0: Now verse 28 ló kàn báyìí.
1: Ṣùgbọ́n alágbára ni àwọn ènìyàn.
0: Alágbára ni àwọn èèyàn náà.
1: Tí ń gbé inú ilẹ̀ náà.
0: Yes.
1: Ìlú olódì sínú ìlú wọn.
0: Ìlú olódì ni wọn.
1: Wọ́n tóbi gidigidi.
0: Òmìnira ni wọn.
1: Àti pẹ̀lú.
0: Yes.
1: Awárí àwọn ọmọ Anaki níbẹ̀.
0: Àwọn ọmọ Anaki ìyẹn náà ni àwọn òmìnira wọ́n wà ńbẹ̀. Verse 33.
1: Àti ní ibẹ̀.
0: Ẹ máa gbé àwọn tó lọ sami tá lọ wọ bẹ̀. Máa mẹ́sì padà wà fún Joshua ẹgbọ́ èdè tán fi iléeṣẹ́ nu wọn.
1: Lé àwárí àwọn òmìnira.
0: Wọ́n lọ ara àwọn òmìnira.
1: Àwọn ọmọ Anaki.
0: Àwọn ọmọ Anaki.
1: Tí ó ti inú àwọn òmìnira wá.
0: Yes.
1: Àwa sì dàbí ẹlẹ́ngà.
0: A dàbí ẹlẹ́ngà.
1: Ní ojú ara wa.
0: Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o? Ẹlẹ́ngà ni wá ju òmìnira. Ṣé ẹ ló ṣe rí? So now to ba de fe joro nu yen o lati le awon miran kuro o mu lati bori won leyin igba na ni wa se le gbalẹ na alabajo to wa labuja o miran re to wa labuja ko je o jere abuja a fe gba fun won ni awon oku kan be to le daja o wa le oko tipe tipe won je obi mo o miran le oko re ni a fe se se lori e idin ni je pe mo ma fa won yen lo ro le ni beni mo so fun pe oniruro ro meji ni ma fu e mo de ko bule lu to ti nbo budani yes ona mo ma fi ororo si ipade to ni agbara ni sa kabina rubika se biano ya asale nayi bo ba same aye ready de
2: amen
0: in the name of Jesus aye ready de
2: amen
0: aye ready de
2: amen
0: now igba ta wo mo so le gba mo ma so story kan fe lola lori oro ebrone to gbo yen ebrone so gbo pe egypt lo wa eyo wa gbon to sele aseni agbara ni won mo gba ni sorry sir o tun mo fe fun e mo fe ko ri pataki e keti e sile beleje ko gbo eri
3: mo dupe olohun baba se pe oba mo dupe mo tun le ri o eri mi po mo dupe olohun se pe oba mo dupe dupe oluwa o se o ni ojo ti on the one osu yi july 7 yi mo dupe pe mo neri on the one ojo ti mo koko san ore majemu eyo kan ti mo koko san mo ni ah mo fi ore majemu iwo olohun sanu mi o beyawo omo mi ko ojo melo boko oko 30 days le ni iwo olohun teke neri o oluwa ba mi se o so bi mo se wonu shop lo ti mo kan joko mo joko mo ko pe ti mo so ran yen tan ni bi mo se joko aburo mi kankan kan pe mi ni pe hello ma mo ni hello bawo no ni a oko won so pe ohun fe fun mi ni 150,000 a mo ni lo lo pe 150,000 ah mo ni o se o won se gan ba mi ki won se o ba mi ki won won se o mo ni lese kese ni ojo yen gangan oko mi de joko sinu shop mo ni se mo so fun yin olorun se bi o ba ti se ni isin isin 1000 mo so ni isin 1000 ni o olorun se bi o ba ti so pe kia kia won fi si wonu account mi yo olorun se bi o ba mo dupe mo gbe yin ga o e se o olorun baba se bi o ba ni kia kia on the 1 july 1 mo te se post mi mo ro ke post mi tori ni to july 27 ni birthday mi mo wa post picture mi pe july 27 mo ro pe nkan to te fe pe mi fun mi mo pe owo na fe pe mi fun mo dupe mo neri o mo dupe olorun baba se beba e se o e ri mi keji ni kia kia ni ya mi to sele ni ojo sunday ta wa si program ni gondo bi a se setan ibo amo egbon mi kan bimo ni jo thursday so mo wa na thursday mo wa ni ma wa wo o wa na ara o pe o se wa lo hospital o bi beji o se wa lo hospital ipo ni kilo se wa ni pe ikan awon omo yen pe on ninu ati on ni iho wa ninu ati so won ti gbe ko ni ward ton gbe kgs won ti gbe sibomi so won se an ro won se omo ko ton won se an so pe o ba pe mi won so an so pe se bi won lo se bi ba mo ni won lo se bi ba ni jo sunday an oke won ni ki ba won gba nkan bo mo ni ki nu fe gba ba bi ororo so bo se di jo sunday ta wa ni se bi ba be lo commission wa mo se an pe won pe mo nbo mo nbo so kini yo le komi ni otan fun wa itada sinu mi yen mo gbe ba se ko ni jo sunday mo gbe dani bi mo se gbe dani ororo ti won ta si wa lori mo lo ba awon to nboro yen pe kan ti wa mi ta sinu ororo temi na bi mo se de be ni so hospital yen nla ni petosi nbe yen won fe ka wole mo sha ni pe won jade mo pe egbon mi jade tori omo won lo bimo yi pe on na wole mo sha ma on so wa ba ma yen so ba se wole bayi on de gbodo nkan fun won ni nkankan mo sha mu ororo yen afa aburo sinu kekinkini mo gbe mo ra omi miracle water kan ohun yen na dani so omo to bimo iyan wa mu owo o fe ara pa ororo ye pe won ni je kan tori word kan bo ti gbo mo yan ti lo stage fun ona ise yo stage yen ko la re ni won ti gbe omo yen kuro ni ibe ni word ti awon to ko won ti gbe si word oto so iyan o si lodo e odo keje lo wa o sa fowo kan ororo pe ko won lo fi se onu won ori fi se pon ti wa lodo omo yen ko ri fi kan so si ya lenu olohun ni pe won sa n pe won gba to ona awon sa ma dogun ton se omo keje won fun mo bo se di anu ti mo tun wa si program program ni igondo ni jo toto se to wa si program ni godo lanu so mo wa pe won so on gbe call mo wo pe ti en ba ti mo ko le ma je ke yan wole bo se di ale anu ti mo se pe won niyan na ba ni ah awon ti wa le nrole yi pe awon fun omo yen ni omi yen mu awon tun fi oro yen pa pe tin ba ri nkan to mo yen po tin ba ri nkan to po jade mu dupe olorun si bi oba ite mo dupe ipe mo neri ru eri bayi opolopo yan ma so pe ah on neri won fun oro ti nkan ba ti se won o ma nlo kia kia lo to mo ti neri neri o sugbon ti omo ikoko yi okan mi wa be pe mo ni gbagbo pe ton ba fun omo yin ni omi ya bo oro nkan to wa ninu are yo ma kuru pe mo ni mi na ni gbagbo inu mi dun pe ni kia kia won na de mo
4: mo ti leri o omo ri ijo asofe ni mi lati 2018 ni mo ti follow papa sebi oba sugbon lowo lowo bayi mo ti lo si sebi oba branch ni osogbo mo dupe lowo na ah mo dupe ona po emi po o po repete tori pe mo dawo li mi mo nu mi dun pe mo ti ekoko dawo li mi mo oluwa mo gbe olorun ga mi o le kaye igba ti mo ma si mo ma loju iran mi ti mo ri baba se bi oba wa gbadura fun mi ki nkan to sele si mi ma ti bi baba baba ti gbadura fun mi ogun se ninu aye mi ide ope mi gangan ni wi pe mo ni egbon kan to wa ni oke okun o ti se dada si mi tele tele lojiji lo dede ko eyin si mi lo block mi mi ori pe mo mi o se kankan mo ah okan mi daru busan gbadura na ni mo gbadura sugbon lenu bi oro ta gba ni sunday to lo bi osu to lo ni head ko ni branch odo wa ni osogbo oro yen bayi ose ti mo ti lo ati do sunday yen ni mo ti nlo lo sun sinu le ni osunjo thursday to lo yi ni mo kan ke fun mi ni o legbon mi yen kan le de pe mi wole pe ah aro mi kan so ohun ni pe yawo lo te bere lowo pe so ohun ti e pe mi ni so guro mi ni daddy ah mi oriri o tori mo ti sori tinu pe ah boya awon to n ba soro mi won ti soro mi fun lai dani o ko ye mi o sugbon mo dupe lowo na ki mo fa ogun daddy lati jo yen bayi lo tin se dada si mi o fun re lo mo pe mi o tun di geta bayi lo tun so fun mi wi pe ohun lalari mi pe bo ni mo wa gan kini mo fe gan mi oriri olorun eriri oriru mi eriru olorun eriru mi ti e mo kan ti mo fe so ipe se bi oba pe mi o ipe se pe oba pe mi mo dawo ni mi mo je ope mi ni le o daddy
5: ko se oluwa ogun asagbara dotun omo ojo yin lori afefe oko mi nje mary ojo yin pe yin ni 2021 dupe lowo olorun baba se bi oba tori pe olorun to n gba adura ni eyan e ma fi anunti ara won e ma fi sere o olorun pe baba se bi oba ni odun 2021 mo ojo yin pe lori afefe latari pe mo ni idaduro mo ti bimo okun ri won ti le 7 years mi gboro kankan mo ati sari olorun o se won ni kete ti mo ojo yin pe ti mo n fọlọ ewu wọn bá ti ní ká ṣe máa ṣe lọdún 2023 ya 2023 wọn ní kí àwọn onímì sí ká bá wọn pàdé ní facebook láago mẹjọ alẹ ní oṣù kẹjọ ká mú èso mẹsàn tó bá wù wá ká mú èso yẹn dání aṣábẹrẹ àjọyìn wọn ní aago mẹjọ yẹn ọsán ra àgàdì yẹgì dání òfin bá bàbá ṣe bẹba pàdé ní facebook gbà tí àgbàdúrà yẹn tán wọn ni a lè jẹ a sì lè fún àwọn ọkọ wa náà jẹ tó yẹ kó wọn bá nífẹẹ sí ṣáàjẹ èso yẹn ọkọ mi bá mi jẹ ńbẹ bí mo ṣe ń jẹ èso yẹn lọ́wọ́ ǹtẹ̀ tí jẹ èso yẹn gan àbúrò ọkọ mi kan wọlé òun bá èso yẹn lórí tébù ohun ó fẹ́ máa jẹ́ mu ní tó bá jẹ́ ó lóyún ó ní oyún bá wò ní wọ́n ṣe pray sí fún àwọn oníbísí lánàá ní òun ọ̀jẹ̀ mu ní akérèdé ó padà ẹ̀ sá padà lóyún ní oníkẹ́ tí ta sí kúrúgbà tó wọn ò tí ì lọ́kọ̀ sí ìyàlẹ́nu mi ṣá mi ò mú oṣù yẹn jẹ́ tí mo fi lóyún august yẹn mo lóyún mo dẹ̀ bí ọmọ ní ọjọ́ ìbí bàbá ṣe bí ọba ní May 27, 2024 mo gbìyànjú láti rí bàbá ńgbà tí bàbá wá sí ìgànnà ọtí ń lórí ọ̀fẹ́ láti lè jẹ́rìí ṣùgbọ́n mo make sure pé wọ́n dáwọ́ lé ọmọ yẹn lórí nígbà tí wọ́n wá sí ìgànnà ní 2024 yẹn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àbúrò ọkọ mi tó jẹ èso yẹn náà ọlọ́run sì ṣèyá nínú ayé tiẹ̀ náà òun náà ti ní ibùgbé ayọ̀ ẹ dákun ẹgbẹ́ rí mi ọlọ́run tó bá máa sọ agbára yín dọ̀tun orúkọ jésù ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹ̀ ní fi aya ṣiṣẹ́ ìránṣẹ́ èmi yín ò ní pin lójijì lọ́hùn ṣe yín ní arúgbó wòlíì fún wa o mi n tó gbàdúrà fún yín o ṣùgbọ́n àwọn ọ̀hún bá mi súre fún yín wọ́n dẹ̀ bá mi sẹ́yìn lẹ́sìn olóore.
0: ẹ àṣẹ́tẹ́nu mi jáde sá tó o bá lè sá mi ó yẹ gbàrí rẹ àṣẹ tó mú kéèyàn san ọrẹ tó dẹ̀ rí owó gbà ìwọ náà tó sọ̀rọ̀ rẹ lóni ọjọ́ Monday aseye wọnú ayé rẹ wà rí owó gbà
2: amen
0: wọn náà rí owó gbà
2: amen
0: in the name of Jesus
2: amen
0: ọmọ ìkókó ìkókó ká sọ pé o ni o kí náà ń pè ní o nínú kíni o kí ni o wá débẹ̀ kíni o wá débẹ̀ tí ẹ bá jẹ́ pé agbára ọlọ́run àti àṣẹ òróró tó wọnú ayé ẹ tó dẹ̀ wò sàn tá a bá rí agbára kan tó ti wọnú ayé àbí àgọ́ ara ẹ tó ń yọ lẹ́nu àṣẹ lè jáde
2: amen
0: in the name of Jesus
2: amen
0: mo láṣẹ lè jáde
2: amen
0: in the name of Jesus
2: amen
0: ẹgbẹ́ mi sà ẹgbẹ́ ìyá rẹ̀ ti ń bẹ lókè òkú tí ò dá sí wọn mọ́ lẹ́yìn ìgbà tán lò òróró fúnra ẹ̀ ló pè pé kí lẹ fẹ́ kí n ṣe fún yín kí lẹ fẹ́ kí n ṣe gan ọmọ nǹkan tó ń bẹ òróró yìí tó bá ilẹ̀ míìsì ẹ̀ lẹ́nìí bẹ́ẹ̀ ni sọ̀kan nù ni tó bá wà lábùjá o tó wà lábùjá o tó míìsì òróró ò ní tó wà gbà bẹ́ẹ̀ ni sọ̀kan nù ni àwọn mọ́nìkà dẹ̀rù dáná màsáyà àṣẹ tẹnu omi jáde wọ́n máa rà ló
2: bá
0: wọ́n máa rà ló bá wọ́n máa rà ló bá in the name of Jesus
2: amen
0: ẹ gbọ́. Ti àṣẹ bá ń jáde tó bá ń ṣiṣẹ́ agbára táwọn èèyàn dẹ̀ níyanu ẹni tí ò lóyún tipẹ́tipẹ́ tó kún léso tó lóyún tẹ̀yìn tó yẹ pé àbúrò rẹ̀ tí ò lọ́kọ náà tó náà múnára èso tó náà ṣe kí ni o tó dẹ̀ tó bímọ kí ni ìwọ náà wá ń wò mo dúró bíi ikọ̀ àti ìríjú lórúkọ jésù òrà ló gbà ọ̀rọ̀ ẹ dayọ wàá ṣe bí ọba ògo ìrà jáde jésù olúwa wa lọ́la àwa gbàdúrà tó ní agbára a fẹ́ gbàdúrà lórí òmìnira tí ń bẹ ní ìlú yẹn tí ò jẹ́ kó rẹ̀ tọ́ ẹ gbà a fẹ́ gbàdúrà lórí ẹ ìyẹn nìkan kọ́ ẹgbọ́n mi sà tọ́ ọ bá wà lábùjá tíṣẹ́ ò dìde táyé ò dìde wọn jẹ́ olọ́kọ onídìlé o ni disappointment jesu ran mi si o contractor tan ko kan ko quotation sa won gbese gidi fun ori gba mi sa o ni lo ororo yen ore gboro gbo loruko jesu ara nu gba
2: amen
0: wa de se bi oba
2: amen
0: be ni yori
2: amen
0: jesu oluwa wa
2: amen
0: mo bless apere gbagbo eyen be ni mo ran ase wonu e ile yen ma sise agbara
2: amen
0: yóò ṣe ìyanu
2: amen
0: wàá gbókè pẹ wàá sọlá
2: amen
0: jésù olúwa wa
2: amen
0: mo gbàdúrà fẹyìn ọlọjọ bíi òní òní wẹdẹ anifásitì mo ran agbára ọlọrun sínú ẹ mo gbàdúrà ọjọ rẹ àtọjọ gbéyàwó rẹ ọjọ ìbí ọjọ ògoni ǹjẹ mo ran àṣẹ ayọ àti ìbùkún àti ọlá ńlá sínú ayé rẹ àti ìgbéyàwó rẹ ní orúkọ jésù ọjà kó máa bá ogun
2: amen
0: in the name of Jesus
2: amen
0: omo ara nu gba
2: amen
0: oro adayo
2: amen
0: jesu oluwa wa
2: amen
0: so ni bayi oni ojo ketala ti isoji lai bere o ra won eyan nla nla ti won se bede leni his royal majesty oba ambassador adesoji olatunde kede oladepo jp akinisa second the salu of Edwabon ezopo kabiyesi o happy birthday to you baba wa la america dada lede loruko jesu
2: amen
0: loruko jesu e ri anu gba
2: amen
0: olori anki yin o eku eku afuju sona kabiyesi fe de loruko jesu e ra anu gba
2: amen
0: ati david oluwa segun tuluwa ni happy birthday to you mo gbadura loruko era anu gba
2: amen
0: wa rogolo
2: amen
0: fun account number sile 3032670285 mustafa solomon moses onu ma gbejade ni first bank loruko jesu wa ra anu gba
2: amen
0: mo ni wa rogolo
2: amen
0: wa rogolo
2: amen
0: jesu oluwa wa
2: amen
0: o ya pere gbagbo e si mo mo ri bonu boje jesu o ya gbagbara
2: amen
0: olomeri wa
2: amen
0: jesu oluwa wa
2: amen
0: oju sene kan fi da loju bayi pe
2: emi gaga le rito
6: Yes, Abuja Healing Crusade. Everybody for Lube, Buse, Pape, Buse, Suba, Buari, Kubwa. Area 1-2-3, Kuje, Maraba, Nyanya, Kisiri, Bega, and so on. Glorious speaking them. Where una dey? Time don't read for you to collect your glory back from the people where they toy with your life. Heaven go collect your shine back from those where they collect people shine for this world. The team for this powerful revival. Now Operation Take It by Force. We go begin from Monday, July 13th. Go reach Friday, July 17th. This 2026, where we dey. For Hold Parade Ground, Area 10. Where dey back of Radio House for Junction of International Conference Center. For side of Army Headquarters, Abuja. Now 4 p.m. the revival they start every day. The God of Babashi Bioba. Assure una say, chain go break. Problem go finish. And road go open. Now post to Dr. SMO Mustafa JP. Babashi Bioba be the chief host. Jesus, they expect you. Now seed of Christ Golden Church. Land of Reality, they announce.

0: ṣe pa ọ́ mẹ́rin mi ogun ọdún mẹ́rin ti ṣẹ́. Ó ní mẹ́rin mi ogun ọdún mẹ́rin ti ṣẹ́, ó dé mi náà kọ̀. Ó bá rú òyì fún mi títí. Ó yẹ kí n wọ mọ́tò dé ìwọ ròdù ní ẹsẹ̀ lèmi àti ẹjọ́ rẹ̀ débẹ̀. So ọ̀sà parí sí láti wá ní mẹ́rin mi ó dàbí pé bẹ́ẹ̀ dé ti yín náà ọ̀dí 12 ní sẹ́wà ń lọ ni. Torí júlẹ̀lẹ̀ náà 12 mo ní bẹ́ẹ̀ ni á ní ẹ má lọ máa ṣe bẹ́ẹ̀ dé fún yín.
1: Ó lòun ṣe bẹ́ẹ̀ dé.
0: Máa ṣe bẹ́ẹ̀ dé, ó ní kí n mọ lọ sí tí mo dé sí. Ó ṣe bẹ́ẹ̀ dé fún mi, ó ra fóònù fún mi, ó ṣàṣe tó ṣe dáadáa, ó dásì gbà náà fún mi lówó. Wọ́n á pè ní February wọ́n dà mọ́ ní Àbíbù, ipe tí mo lè máa wà. Ẹ dákun ẹ jẹ́ pàdé mi jí sọ́ọ̀sì ti pẹ̀lú iṣẹ́ rẹ̀ náà. Ó wà ní wẹ́ á try ọ̀nà.
1: Olùkọ́ try
0: rẹ̀. Ló bá wá ní March, nígbà tó wà March ló wà ń rẹ́rìn-ín pé ó kí wòyà tí ń sọ testimony o. Tó bá yá èmi náà sọ tòun náà mo ní màá sọ. Ló bá yẹ bá ti fẹ́ bí bá kò ń bẹ̀. Ó tó jókèrè ta ní March yẹn ló bá pè ẹ́ ló mọ̀ mi. Bàbá yẹn ń ṣoògùn. Mo ní bàbá òní ṣoògùn. Mo sọ bẹ́ẹ̀ mọ̀. Ó ní bó tiẹ̀ jẹ́ ògùn ni ògùn ló yára ṣiṣẹ́ bá. Ó ní kọ́sọ̀mọ kan tó wà ní Germany. Odidi ọdún mẹ́ta ni ò sọ̀rọ̀ sóògùn kò sì pèsè fún ọmọ pé ṣẹ́ni tí wọ́n ń pè ọ́. Kó ló ó sọ fún un pé ẹ ó ní bò ń ṣe dé ilé níjọ́ kẹlẹ́wá ni ẹ ló àbí lẹ́nu bùlọ̀ ló ní ìwà síwájú ń bò lẹ́nu náà láti bí ẹsẹ̀ kan ṣùgbọ́n kí ni ẹ̀ kí ẹ̀ sọ fún mi pé ó ní ọba lọ dá lóun ló bá ní ìwò tó wáyé pé ilé bàbá ló bá lọ tí wọ́n fi fún ọ ládùn ọ̀tà bọ́dọ̀ wò nìkan ni wọ́n fi ilẹ̀ o torí èmi èyí ṣe mi kémi ò dáríji o torí náà látòyìn iléeṣẹ́ tí mo gbà lọ́wọ́ rẹ láti bí ọdún mẹ́ta èló ni ṣírò gbogbo ẹ̀ ọkọ̀wé ẹ̀ fún imi ìtúnbẹ tún sórí ó bá mi kọ ó tún kọ òní ó ṣe gbogbo nǹkan pátá torí engineer gbogbo nǹkan pátápátá kò ṣe bí ti parí ẹ èbó kan ìbò ní tó bá ṣe lọ lọ báyìí
1: bàbá mi ṣe bàbá mi ṣe bàbá
0: mi ṣe ìpè mi o ìpè gidi ni o ìpè dé kàgbà ìpè tọkàntọkà ẹyìn ẹyìn ẹdá kan ìpè yìí ìpè tó dáa ni o ìpè tí òkò tí ò gbòbi mo ti náwó.
1: Màmá wọ́n mọ̀ ní ọkọ yín ní tẹ̀sán.
0: Ẹnìkan kan ọkọ mi o ẹnìkan kan ọkọ mi o ẹnìkan kan ọkọ mi o.
1: Àbíbù yín wà nkọ.
0: Àbíbù mi ojú bí o ti ń gbọ́ lọ́ba yìí tó dàgbà ní gbọ́ fúnkẹ́ wà lẹ́nu iṣẹ́ ó wà lẹ́pẹ́ tí bí ibo ṣiṣẹ́ lẹ́pẹ́ ìtọ́jú mi gidi ẹ̀ oṣooṣù ni gbogbo 77 òní máa fún mi òní máa yóò tọ́bi pé sótó sótó màá ní owó ti dà bá àwọn oṣàtọ́jú
1: ìyàwó sótó
0: tí ó ní sótó. Dájì omi tí mo mu kù tí mo gbé fún kó mu ni ìgbà tó délé tó dé ilé kò bá yẹ̀wò mọ́ orí akọsílẹ̀ pé lọ bá ìyá rẹ̀ làjà èmi ti lọ o.
1: Ìyàwó sọ bá ń fún.
0: Bẹ́ẹ̀ni
1: bàbá mi. Ànáwó ẹ̀ méjèèjì mi ìmọ̀ bọ́ yóò lè dìde wà kígbe ta ló dè mí tó tún dè ìyá mi. Èmi ọmọ bọ́ yóò lè sọ̀rọ̀ báyìí o ta ló dè mí tó tún di ọmọ mi wà ní ẹgbẹ́ àrò olúwa lórúkọ jẹ́. Ìdí ayé já lára mi ẹ jẹ́ wà wọn aládùn ọ̀yá yes manash lẹ́kẹ́dẹ́ yẹ́dẹ́ bọ̀dá ọ̀sà ìdè máa já jésù olúwa wá amen. Màmá ọmọ yín tó ọdún mélòó.
0: Ó ti lọ bí 34 years báyìí.
1: Ọmọ 34.
0: Bẹ́ẹ̀ni.
1: Nọmba kíni? Ilé o. Sọ lálàkọ̀bí.
0: Ó yẹ o nọmba 2.
1: O nọmba 2.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí ọwọ́ yẹn lórí. Màmá yìí ní convention last year. That is July 9 last year. Wọn ò kúrò nínú bí tí wọ́n ti rí ìyanu. Màmá láwọn ju ẹ̀ baálẹ̀. Ẹ̀nàwọ̀ yín ẹ gbàtú sílẹ̀ ni. Adú ẹyọ kẹ́yìn ni màá pè tẹ́ fi jókòó náwó yẹn wà kéwé bàbá lórúkọ Jésù tú owó mi lẹ̀ kí mo ní ó tú lẹ̀ ẹ jẹ́ wọn àwọn tó lè sọ̀rọ̀ yá bàbá. Fi ọwọ́ agbára ńlá tú owó mi lẹ̀. Na sambara katahalash. Yash! Tú owó mi, tú físà mi lẹ̀. Tú oúnjẹ mi lẹ̀. Tú ká mi lẹ̀. Jésù olúwa wa. Wọ́n ní nígbà táwọn délé omo yen ba we nle lojo yen awon jo yin de worodu ni o wa ko sibe o je lo laja pelu iya re emi ti lo fun o mama yi ogun yen o ni ja yin mo titi doju ale lo omo yen o toju yin iwa so nikan oluwa yo gbe awon yoku na ga e ma tinu ogo wonu ogo in Jesus name.
2: You know, I will mo lo sori Facebook nisin mo ti side nkan kan irin se ti esu mo lo lati baye eyan je e wa gbe anointing oyin mo mi e gbe dani anointing oyin e ti mo fun yin a tun lo lo bayi yato si yen ni agbare ni to ni aye ato bo ba di ojo Wednesday ati ndogbon wole pada isin meji la se o di Wednesday mo lo sori Facebook TikTok ati YouTube odekunle epafras je n to fadua ti o jade emi mo ni ose yo je ose mo ni gbagbe e pade alaanu lo sei wa pade olore lo sei won atari olore si o won si si olore mama o mama emi yin e wa so bi su seku bawo le se pade alaanu igba ti wo ba roko ti tan olohun a si yoju wa mama e sumo to si o ye so
0: oruko mi ni Mojisola Hassan.
1: Hassan. Nice.
0: Mo wa latoje.
1: Nibo?
0: Lati oje ni Ibadan.
1: Oje bi.
0: Eh, ko tan bi na mo tin serve.
1: Nibo le tin serve.
0: Ibi ni mo tin wa josi.
1: Be le tin serve.
0: Be ni bi mo ti wa se tin.
1: Yes, and when why is you? Ibi won tin serve.
0: Mo ti mo ri ni pe ojo Monday ojo ton na ja asoke ni oje
1: loje nbe yen loje olufi
0: ikekekere ni mo fi ma ko ose ni mo nse ta ose olomi e kekekere ni ma ngbe sugbon njo yen mo a fi oju gogo lo gba ke nla lowo yan mo ba ko mo je nru jade lo orun wa ti wo mi mo yi po die mo ba wa lo be ya pe ejo e je nduro lodo yin bi orun wo mi ni o ba ni njoko mba so kale mo ba nto ibere bayi ni mo bere ti mo nto mi ti fi di lele nje to ton tin joko ibere okunrin kan kan wa ni o ni ma me di di abe lo bi se bo je le mi o ti dun mi wo kan omi ti le soju mi ah o wa ja nko o wa ma me dehun lohun mi ni ejo mi nko na ni o n fe gberu mi kin dahun o ba ko tan mi ni o ye gberu mi o de gberu mi mba so da titi keji mo ba nlo be mo pade iya mo lo ba ni mama ja nu mi tori olohun
1: ah
0: ini mo je
1: je mo wa se le
0: si ton de lo olohun mi se jade no ni kin tin ba ni fun mo ba mu 200 ni en ba mu le lowo
1: aish
0: ibe ni bi je na wo yen si bayi ise ni omi to ti de ro loju mi lile to le mi nbe yen ni le soro teni yen to loju mi wara o le mi soju mi ni omi yen ba jabo pe loju lo ni ah mama en ke ni jẹ́ nítorí 200 ẹ̀dá fún mi la jẹ́ ike ẹ gbowó yín mi ní mi torí ẹ̀kẹ́ mi ní wọ́n lé mi bẹ́ẹ̀ yẹn ni ó ní nípa ṣe ń lé mi ní ẹ̀ ńgbà tí ò ń ṣàyè mi wọ́n láwọn fẹ́ lo ààyè àwọn ọmọ iná ṣe lé mi ó ní ó bá gbowó yẹn ló bá lọ ló bá tún padà wá màmá mo rí pé kò dùn mọ́ inú bẹ ṣe fún mi 200 yìí mo ló dùn mọ́ mi nínú mi ló sọ fún wa pé nípasẹ̀ títọrọ làwa náà yóò fi rí gbà ni ó ní ká máa ṣàánú
1: bọ̀ wá ní àárọ̀ àánú gbà èmi mo ní ẹ̀ máa fọ́ ẹ̀ máa bá wà lọ ẹ̀ máa fún wọn
0: mo ní ká ṣàánú bọ̀ wá ní àárọ̀ àánú gbà ni mi ní mo fún yín tinútinú ni mo yànjẹ kọjá ó gbé mi sórí TikTok téèyàn bá lọ wà á rí mi bẹ́ẹ̀
1: so
0: èmi ò jẹ́ mọ
1: ibi tí mi
0: lọ wà lọ́rùn
1: fún wọn content creator ni
0: èmi ò mọ ibẹ̀ ni o wa ni amama mo tẹsi yin ni o ba tun pada mo tẹsi yin ni ẹdẹ paasi mo fi jẹ yin ni omi ni ma jẹ mi ma mu lọ
1: ma jẹ mi ma mu
0: o ni ani ẹ paasi ẹnu ju yin bo na ti o ba ri mi bẹ fọwọ nu oju mi bayi mama ẹ ma sunkun mọ omi ayọ lo ba loju yin ẹ ti sori rẹ kira yin ko rire mo ni mo kun orire o tun ni njo mo tun jo abẹ́rẹ́ ṣe ni mama ẹ wo kamẹra re lọtun ohun re lo si
1: wọ́n ti
0: yín o ẹgbà wọ́n ní kí n kó bá dàgbà ìfún yẹn lọ sí ẹbẹ̀ kẹ lọ jẹun lẹ má ti jẹ mọ́ mo kàn fi gbálẹ̀ ni mo kàn ń sáré lọ síbi pẹpẹ ni mo bá yíra mọ́lẹ̀ olùwọ́jẹ́ o
1: olùwọ́jẹ́
0: o kọ́ fún mi $5,000 kí lọ fi ṣe bẹ̀ kí n jẹun ó láwọn ọmọ yín ló ní kí n kó fún yín o mo bá yíra mọ́lẹ̀ bẹ́ẹ̀ni ó ṣàdí ọjọ́ kẹta ni ìmọ̀ ẹ̀kọ́ lè wà nọmba ń pe nọmba mi mi mẹ́ńtó fún ọ nọmba mi lọ́jà nọmba ń pe nọmba mi
3: pe mi a je wa nbi program nbi pe ni ka fun jamo mo da fun jamo photo mo ba ri ta ti mo miss ko ta lo wa pe mi mo ni je ngo nta mba bo ta lo mo ri ta ti mo miss ko ngba jade ta lo pe mi iwa ta niyan lo lohun alaanu ni ta wa mi wa
1: awon alaanu ni
3: o ni ki sale ma bo ba yo ka ja ni ki gbe o ise wo ka ja ni o ka ra ba ni 700 joje ni ti enu omo ko joko ni o je lu mi lo ni
1: o wu yin loje
3: o wu mi loje bo je ri mi bayi inu won ti dun o ni ki pada si bi ki yen ki mi je ma bo mo wa sese wa nbo mo gbe bag yi church dani pe wa pade mi ni won pe ah mama ti n wa yin lataro mo ni ah emi re mo lo church ni program mo wa be ni oni o ya ya ya ya no ba fa mi lowo o gbe mi gan kada won gbe mi lo si le nla to wa ni road ibe na gbe mi lo
1: nibo
3: ring road nle nla kan to wa nbe kan tin jeun bayi
1: eh
3: mo gbe mi wo be lo ni e no lo tata bili nla si waju mi
1: wo tata bili onje le
3: be ni o
1: ni waju yin
3: waju mi
1: loju awon ota yin
3: be ni o adi bible life nla won gbe waju mi
1: bible life
3: nla won gbe be bi o wa ta oni ke won gbe be won tu wa mu kopu kan o to bi bayi won ta ja ice cream si won ta ice cream won ja kino tin be complete gbogbo ati chinchin o wa lori e ha nile wo lele ele ti poju ah nile je fun mi lowo ki kukuru o je nta ta ba ni mo ye ni kan je ni a je camera n ya mi gbogbo e gbogbo e wa lori tito abi mo je gbe 100,000 le mi
1: 100,000
3: pani pase ati olawale ki ma babu aranje si awon mo mi to wa njo imbo ki ma babu aranje ti won won lo ni ba fun mi lowo
1: eni su omo yin si nbe lwebo
3: emi o lo mo njo imbo emi ori ru olorun eyi ri o
1: awon ni awon ara abe ni won fi owo obe ranse si
3: ani o ni ro nje ti mi o
1: ana wo e ki pase ke so wo bayi gba gbogbo ona olorun mi gba gbogbo ona gba gbogbo ona kia kia lati gbe so le soro bayi.

0: pọ̀npọ̀npọ̀ yìí mọ̀mọ́.
1: Ló bá ní màmá, àdúrà yìí ti gbà ó, ẹ túbọ̀ máa fàdúrà ránṣẹ́ o. Ìyẹn ni tọ́rọ wá wúrọ̀ ọ̀la nìyẹn jẹ́. Wúrọ̀ ọ̀la lẹ̀ ń tọ́rọ wá ń jẹ́, ó lóun wúrọ̀ ọ̀la lòun ẹ fàdúrà ránṣẹ́ sóhun náà kẹ́lẹ̀ máa gbàdúrà fún ọmọ yín tó wà ń lo Ìbò. Àdúrà yìí ti gbà ó, ẹ tẹ́ra mọ́jú àmì ó bá tún polówó ṣọ́ọ̀ṣì wa fún.
0: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
1: Polówó fún kẹ́yẹ, ó nítorí ohun mọ́tò lòun wá kan gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ̀ ni ọlọ́run òjijì. Ipé tó bá tẹ̀lé pé ọlọ́run àṣẹ nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì ògin ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí. Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́ fowó ránṣẹ́
0: sí mi.
1: 100,000 náà fún mi ìdá mẹ́wẹ̀ẹ́ rí.
0: Ẹ̀tún mú ìdá mẹ́wẹ̀ẹ́ wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ yìí ni.
0: Ẹ̀tún sàn ìdá mẹ́wàá ẹ rí bí sàn láti
1: ọjọ́ yìí. Ìrí bí sàn mo kàn ń di mọ́ra kiri ni kódà.
0: Màmá tó yọ̀ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán màmá ẹ ń fọyín 150. Màá tún fún màmá ì 150,000 kí wọ́n lọ fi kún ọjà wọn. Àbẹ́ẹ̀rí tán wọn ni ẹnìkan lé wọn ọba lé ní báre ẹ̀gàn yẹn ohun tí lọ́ńlọ́ọ̀dù ń fojú ẹ rí ẹgbẹ́ owó yẹn lórí kì í sòpin rẹ̀ yóò lé ọ kó o lè bá àánú tọ̀run pàdé ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà yí ìtàn mi padà. Alábùkún ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ Imo ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ́ bá bára yín ẹ mọ́ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ́ bá ń lo ẹ mọ́ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn 100,000. Ìtọ́ kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe mọ́ kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ́ gbọ̀n bí owó. Ẹ sà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ màmá mo sá mọ̀ pé wọ́n ní bí làwọn ti ń sáfù. Yìí nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ. Ibi wọn ti ń sáfù. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sáfù. Níbo lo ti ń sáfù? Hallelujah o. Department ibo lọ wà. I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments in comfort life. Níbo lo ti ń sáfù? Màmá níbi ilé mi ti ń sáfù. Ojú ò sì tì mí pé mi ni pásítọ̀ wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tànà mọ́ mọ́?
1: Ọṣẹ olómi ni mò ń ta.
0: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
0: Liquid.
1: Àti àìsá ni máa ń ṣe ta.
0: Ta ni máa bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
0: Ẹ̀yin ni manufacturer.
1: Èmi ni mò ń ṣe fúnra
0: mi. Owó yẹn lé náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
0: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Ṣé ẹ wá dúró mọ̀ mẹ́jẹ ń parí ọ̀rọ̀? Ṣé gbogbo ice cream yẹn ṣe wá là ẹ mú?
1: Ẹni tó tẹ̀lé mi ní ìlè mú o. Mo ní ilé ti tutù, ilé ilé mú o, ilé tutù ju o.
0: O tutù.
1: O wá gbé fún bọ́ yẹn, o wá di, o wá gbé sí nylon tó máa mú.
0: Òun mú tiẹ̀. A jẹ nǹkan kan bẹ̀.
1: Mo jẹ rice, mo jẹ jollof rice yẹn, tan fried rice àti yun tanke sínú ẹ̀, mo jẹ
0: wọn. Ẹ jẹ chicken
1: náà. Chicken apá ńlá kan. Wọ́n ní gbogbo ẹ̀ ni màá jẹ.
0: Aya!
1: Mi ò lè jẹ wúńgbà mo délé gan, inú mi
0: ti. Níbi náà ẹ yóò dé.
1: Àní bàbá ìlàjì ńlá kan gbé sí mo gbé délé.
0: Fa ìmọ̀ wá nìyẹn wà.
1: Mo ti mú mo fà
0: sára lé náà. Màmá yìí ire mi tó ń bọ̀.
1: Àmì Jésù.
0: Bá a ṣe máa ṣe ń jọ́ọ̀tì nù, oògùn wa tá à ń ṣe rè. Ẹ gbọ́ bí màmá yẹn ṣe ń dún. Ẹ wá jẹ́ ìfẹ́lẹ́ ìparí ẹ̀. Ẹ wà ayò tí ń bẹ nù Kristi. Màmá yẹn ní inú wẹ́mà bẹ́ẹ̀ ni mo ti ń sáfù. Níbo lo ti ń sáfù? Níbo lo ti ń sin Ọlọ́run? Ijó wo ló gba Jésù débi pé wọ́n rẹ̀jísítẹ̀ sára àwọn tí ọmọ sáfù? Ẹnìkan ní NYSC wà ni. Ebi mo sọ́nu ọ̀rọ̀ náà, kì í ṣe NYSC. Òun kálukú lọ́kàn pinnu pé Jémi náà lọ mọ́ sí. If you are too big to serve, you are too small to lead. And àwọn tí ó gbèrè nígbà tó bá di ayérayé nìyẹn. Torí pé wọ́n ń sin Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ nínú ilé rẹ̀. Níwọ̀nba ká lè sọ nípa tiwọn pé wọ́n ṣe wọ́n tí wọ́n lè ṣe. Now, ọjọ́ wo ló gba Jésù? Ọjọ́ wo ló fàyè rẹ fún? Ẹnu sì lèèyàn fi ń jẹ́wọ́ sí ìgbàlà o. Ọkàn la máa fi ń gbàgbọ́ sí òdodo. Sọ́tẹ̀lẹ̀ mi, Jésù, mo ṣetán láti gbà ọ́ sínú ayé mi.
2: fun mi ni aye titun re gba aye to jo ti mi Jesu iwo loluwa mi iwo ni ma si ma si ni gbogbo oju aye mi in Jesus name ko ju bayin na lo enu la fi mo jewo si igbala okan la fi ngbagbo si ododo bo ba di Wednesday ma si peyin sita ma si sami si wo na lara won ti o se ribo mi yato si yen gbogbo eyan omo Olorun patapata ni mo fe ke eru ebo ma gba iroyin ayo lo sei ko wa si n to kere ju ko si n to poju gbogbo eni to ba gbo mi kan try re ko wa wu ewo bi ya on se se ku nge ire to ba se po wo wa wo ma ye re ni oni ra laanu eyan meta ni omo laun si number 1 mo laun si Olorun re gbogbo eyin te fe son da mewe lo account na mo laun si ijoba mo si laun si awon eniyan bi ru ti e atara re ko ju bayin na lo to re lomi to laun si ra re eya e mu idamewa yin mu ore uluwa je ngba iroyin ayo lo sei iba se 1 ba se 2000 ba se 1000 be mi Olorun ba se fi si oninu e lo account number yi 1966 36 38 73 1966 91966 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elu eleyi 2017 4290 47 2017 4290 47 First Bank niyan Comfort Life Mission International niyan ni o tun gbe jade gbogbo eyan omo Olorun ti won bi loni da oni ojo ketala number ti o se pin osu elekeje na gbogbo eyan omo Olorun ese bibeli ta ka loni iwe isikeli ta si die lana awa ka isike chapter 7 titi wo 12 isike 7 to 12 gbogbo eyan omo Olorun te ma ki birthday yin loni e lo gbe nkan re se o happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan wo ni mo fe so testimony 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin olufe e je ma lori YouTube

0: jade.
1: Jump out.
0: Ẹ̀mí mọ bẹ̀gbẹ́ pé.
1: Spirit of David grace.
0: Ẹ̀mí mọ jẹ́ èèyàn.
1: Spirit of David grace.
0: Jade lára.
1: Go.
0: Jade. Baba,
1: ọmọ
0: ẹ̀mí mọ bẹ̀gbẹ́ pé. Ẹ̀mí mọ ṣe rere. Ma jade.

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Kivo 3 in 1. O mini koloku ko fi kun.
1: Kivo.
2: Gary mix.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
0: Ó yá ẹgbáradì èyí ọmọdé wọ̀nyí ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
5: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà kí la ní láti ṣe.
5: A ó máa jẹ Amazing Day Cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
5: A ó máa jẹ Amazing Day Cereal wa.
0: Bẹ́ẹ̀ni ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day Cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day Cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazonators. Golden Penny Amazing Day Cereal ṣètọ́jú àwọn ọmọ yìí fún ojú ọ̀la tí ó dára.
6: 32 FM

0: WFM 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: èyàn kí mọ bí dí tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor, 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.

0: wọnú ìwé ìròyìn Nigerian Tribune.
1: Lónìí kan máa ń kó bó ká bẹ̀rẹ̀ sí ní sí ní ìwọ̀nba tí àkókò bá gbà wá. Torí àwọn ìròyìn tó jẹ́ jáde ya ò ní fẹ́ gbara lásìkò. Pàápàá jùlọ kí aláwílé wa kí ẹ lè pẹ̀ kẹ́lù wọn fún ìgbádùn tẹrù tọmọ wa. Àkọ́kọ́ nínú ìròyìn tí wọ́n kò deyin dé, ó ní tó fẹ́ tóbi jù ní ojú ìwé ìròyìn ti Punch ní àyín. Níbi tí wọ́n ti kọ́ gbàgàdà pẹ̀lú ọ̀dà dúdú, ẹni bá fẹ́ kàyé ọ̀ka kò ní níwájú ta. Àwọn ọ̀sọ́mọgbè ti ń bẹ́ ńbẹ̀, wọ́n ní yọmọ Kayo nínú. Èyí tí wọ́n fi lélẹ̀ báyìí ni pé 84,000 àwọn ìdágìrì òun náà ni àwọn ọkọ̀ ológun ni wọ́n ti gbẹ̀mí wọn báyìí. Nínú ìkọlù tiwọn ni ó ń tó bíi 82 àti 80,000. Ìròyìn wa bímọ lábẹ́lábẹ́. Wọ́n ní ìpínlẹ̀ Borno náà ló ń léwájú nínú àwọn ìkọlù yìí. Èèyàn 82 ni wọ́n wí pé wọ́n fara káásá. Bákan náà ìpínlẹ̀ Zamfara wọ́n ní Plateau ló tẹ̀lé. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé lábẹ́ ìròyìn ọ̀hún bákan náà orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti fohùn léde wípé àwọn ìdágìrì tí wọ́n ṣọṣẹ́ lásìkò yìí, wọ́n ní àwọn tó jẹ́ abánidóòlà òṣìṣẹ́ dóòlà ni wọ́n tún kọjú sí báyìí o. Bákan náà wọ́n ní àwọn ọkọ̀ ńláńlá ti ń gbé àwọn ẹrù láti ibìkan síbì kan tẹ́ ẹ mọ́ àwọn iléèwé. Ìròyìn bímọ gidi gan, ẹ bá fẹ́ kà ẹ mú Punch ni. Ó ń fìdí ẹ̀ múlẹ̀ pé Mungunu ní Borno náà wọ́n ní àgbọn bẹun ọ̀rọ̀ kan òun náà. Ẹ bá fẹ́ wo àwòrán tó léwura jù níbi ìròyìn Punch tààrọ̀ yìí, bóyá Rivers Niger lọ ya já ọ̀nà ni, bóyá Rivers Benue ni. A mọ̀ ká àwọn ìpínlẹ̀ Ogun àti Ondo ni wọ́n sọ pé omi ti ṣọṣẹ́ tó tó yìí. Ọlọ́run tóbi o.
0: Àjọ tí tún ń bójú tó ọ̀rọ̀ ọ̀hún, wọn kò ti ń fi léde láti bí ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n dá ọkọ̀ àwọn ìpínlẹ̀ tó pé ó ṣeéṣe kírúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó wáyé. Ọlọ́run sáànú wa ni. Kẹ́mi Ogbera sọ nínú ìwé ìròyìn Nigerian Tribune, ó ṣeéṣe náà kí n tún fẹsẹ̀ kan dénú ìwé ìròyìn Daily Sun, torí ìròyìn fẹ́ jọra wọn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́, èyí tó fi jẹ́ wípé àwọn tí wọ́n ń bẹ ní àkàtà ajínigbé fún bí 84. Àmọ́ torí bá wa ṣe tọ́lọ́run sì rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tí wọ́n dóòlà wọn níjọba àbílẹ̀ oríire oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìní tí ń fojúlédè lórí ìròyìn ọ̀hún o. Láti bí ọjọ́ ẹtì tó kọjá eléyìí tí ìròyìn ti fi léde wípé wọ́n ti dóòlà wọn, tẹ́ ẹ bá wá dojú ìwé kejì nínú ìwé ìròyìn Nigerian Tribune lówùúrọ̀ òní, ìyìn tí wọ́n kọ́ bẹ̀ ni wípé ẹ̀yin ọmọ Nàìjíríà, ǹtẹ́ ẹ mọ̀ lẹ́ẹ̀mọ o, ǹtẹ́ ẹ bá sì mọ̀ ó yẹ tọpinpin rẹ̀ ni kẹ́ ẹ sì ṣàfọ̀mọ́ ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti fọ̀rọ̀ léde láti iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ẹ̀ṣọ́ aláàbò pé ǹjẹ́ ti ẹ̀ mọ̀ pé bí wọ́n ti pàdánù General Rabe sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n jí wọn gbé ní Jóòní, wọ́n ní ló mú àwọn lọ rèé tú èrò wọn pa wípé ṣé gbígbàmígbàmí ò yàgbà ẹranko ńlé mi bọ̀ òyọmọdẹ. Ìní wọn máa ń sọ pé bò ló ti wá jẹ́ tí wọ́n wà á mọ̀ dáná yá ẹni tí ń sọmọ ológun pé lásìkò ọ̀hún làwọn ti wá rí wípé àwọn ò tú èrò wọn pa o, àwọn sì gbé àwọn ìgbésẹ̀ ọ̀tọ̀ èyí tó yọrí sí bí wọ́n ti rí àwọn ọmọ tí àti olùkọ́ tí wọ́n rí dóòlà níjọba àbílẹ̀ torí rẹ̀ ọ̀hún. Ìròyìn tún gbé lábẹ́ ìròyìn ọ̀hún lójú ìwé kejì Nigerian Tribune náà mo sì wà wípé ṣe ẹ túmọ̀ pé àwọn tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún àwọn lọ rèé fi kélé òfin gbé àwọn ìyàwó wọn, èmi ò mọ̀ pé àwọn ẹni ibi náà mọ̀ láwọn fámílì kí o, wípé bí wọ́n ti lọ rèé gbá àwọn fámílì kí wọn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ta pé ẹ̀yin tí àwọn tí wà lọ́dọ̀ ọ̀tí à àwọn tí wá wà lọ́dọ̀ ọ̀tí yín, tẹ́ ẹ bá ṣe ẹni àwọ̀ ẹ̀yin náà ó ṣe ẹni àwọ̀ torí náà ńkọ́ ẹ tètè tú wọn sílẹ̀ láì sí pé nǹkan kan ó ṣe wọ́n. Bẹ́ẹ̀ náà lábẹ́ ìròyìn ọ̀hún ọ̀rọ̀ tó wáyé náà ni mo sì ń fi léde o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ti Nigerian Tribune bí wọ́n ti gbé lójú ìwé kejì, tẹ́ ẹ bá túkà sọ̀wọ́ wájú kí nìkan míì tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀ka Nigerian Tribune ẹ̀gbà mú.
1: Ẹ jẹ́ kí n yà bàrà kí n wo tó ń bẹ lórí ìwé ìròyìn ti Vangard náà láàárọ̀ yìí. Níbi tí àwọn ikọ̀ kan tí wọ́n ti fagbọn mú jábà yìí tí wọ́n kò bínú òkè lórí ìgbésẹ̀ ìjọba láti mú àgbéǹde bá owó ìdánwò àṣejáde nílé ẹ̀kọ́ girama lọ sí 150,000. Wọ́n ní àwọn ti kọ́ àwọn kọ̀ níta wọn àyàn galúmọ wọ́ọ̀lù ẹni mú kọ̀ǹgọ́ dání lọ́mọ tí ń fi wí báyàn galúmọ mọ́ọ̀lù fún láfunjú ìgbàwó nílùú òní bẹ́ gangan ọ̀rọ̀ tí ń jáde látẹnu àwọn ọkọ̀ àti àwọn míì lórílẹ̀‐èdè Nàìjíríà nu. Ẹmúwe Vangard kí ẹ kàròyìn dáadáa níbẹ̀.
0: Ok, lọ́rọ̀ owó àẹ́ẹ̀kì kò ṣe wà àẹ́ẹ̀kì náà Daily Trust gbé Daily Sun náà gbé jẹ́ ń kó lápá bẹ̀yẹn náà Crystal mi.
1: Anakun.
0: Jẹ́ ń tún kọ́ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune lórí ọ̀rọ̀ tí ń wáyé láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ní ìsìn lori eka kan to je ti ijoba le ti won pe won gba office fun won gba office fun ti awon baba wa money money baba wa moyanmoyan adeyemi ti won si wi pe awon na ni dari eka ohun amo ti ijoba papo nene keni awon mo nkan kan nipa eka ohun o ta lo buwo lu ta lo stamp we won ti wa gbe iroyin loju iwe karun dini ogbon lo wuro toni wi pe lori oro ohun baba wa adeyemi won foju bale ejo lola tin se ojo isegun pe e wa wi tenun yen e wa salaye nte mo lori oro won
1: baba yin adeyemi
0: baba yin
1: e gba eyin e so
0: baba yin
1: e ri baba wa adeyemi
0: baba awon baba yin money money awon baba yin moyan moyan
2: krisna
1: aloku
2: mo je o keye eh ben mo ti eni nkan mi
1: abi
2: ko le ba wa bi million kan ti mo bi
1: abi
2: la wo a di baba awon
1: ni o to be
2: baba re ko so mi o di ni baba kan ti
1: e ti npowo
2: bayi
1: eh yin olusola o
0: eh
1: jare baba kiesi oro ti e so nipa baba yin le kan
0: eh eh oh eh ondo jina so yo
1: o ti ye mi
0: ondo
2: ke so mo yo
0: eh
2: ondo lo
1: ogbo mo so
0: eh
2: ibi ta ti jagba e fe gbo mo so na so mo bi
0: demo so ra
2: mi sabote le
0: eh
2: e ko le
1: ya nigbati ijoba ti so pe awon opinwo a ma pira wa ni dokita laika wede be o ye ki won tun boju wo aye awon ti ma pira won ni otun ba ki lo je ati gbogbo yan lo tun ba nisin
2: abe ri
1: e ba social media nisin otun ba to yo si
2: ani iyen ko e fi otun ba le akagbo prince
1: prince you know won lawon na ilewe ijoba
2: princess
0: honorable
2: gan awon ti wa mo ba mo elomi e ti je mo ga ti pira re ni the new magazines
0: krista
1: aloku
0: ani mo wa yan kan lori facebook lojo wo gbogbo ruko ti mo ti fi wa iri mo ba ri honorable
2: eh abe ri ara blue be na lo elomi ko gba ko kankan ri my honorable ayoba e ku rire
1: talika to ba si je okunre alaanu mo jina si nigba ma gaji abotun baba ti bere oruko re to si ni nkan kan lowo oho bonu
0: oju oro lari to so mo re ni ola
2: ola ni yonu
0: ola ni yonu
1: to olorun le kan ti so mo re lari leyan ka e wa wo akori eleyi ninu iwe iroyin vanguard ita na lowo agbangba wale ani oju iwe kefa ni e ko si won ni bayi ni kiko ti a ko awon molebi awon agbesumo mi lo se je ki irorun o bade pelu bi e ti dola awon omo ti en be ni gbekun awon idagiri lapa orire awon obi omo tan torire wa ina ti wa soro won ni odowo boya lawon omo tawon pada si school mo
0: chai kilode
1: so se ri ni
2: kilode je kilode ngagle de lote lo su
0: pesa gbemo ti n se awon igbese ilera
1: ori
2: awon ologun nbe nbe
1: olusola
2: baba de biro
1: eni egun o ba gun lese ri o le mo jasarora
0: mo so ta ba de eka o
1: trauma inu english mo ti ma ka ojo mo experience eni mo ri mi pe olorun je ko mo
2: mi o
0: mi o
1: gbogbo gilo ma jo ba waju e to ba gbogbo la san wa ro
0: mo ran ti ojo na ta lo ri se election kan Lekiti ta lo cover election
1: won si yin ma ri
2: awon lo se lu nu
0: lo ba ri rara ise iroyin mo ba lo ise iroyin mo ba
1: lo yin ma ri
0: lo ba di gbas goes krista o di di osu meji ton ba yin knockout right mo le be call u we
1: so jakoriku me
0: o ti ku oje lori oro rire na ni ti e ba wo ni iwe iroyin Nigerian Tribune e ri aworan kan ti won ya be bi awon baba kan ti kowo soke te ba wo dada iroyin gbe o loju iwe keji wi pe oko mama ti won je
1: won ma jori ana o
0: principal
2: won ti so re tinu
0: owo re loke o bi won ti dupe lowo olohun pe awon dupe o koda ni ogbomoso lana e ri bi awon eyan ti jade sita ti won ko lu ko gbogbo e ti won si dupe pe awon pada sope lori oro won oju iwe keji Nigerian Tribune na gbe je sare fele na kun krista oju iwe keji le ni ogun Nigerian Tribune lori bi pe e fi list sita awon te ba mo pe wo dije dupo labi ase egbe oselu yin awon ajo eleto idibo INEC won ni won ti wa gba ki won tun
1: sun
0: gbe pendeke ohun ki won sun si waju die legbe oselu APC wa ni ki wa ni gangan gangan INEC se fe mo fo ni se mo fo ni bipo ko yo ri be o ngbe ti so pe be a le se se nkan e tu wa gba ki awon kan ti won fe mo kona won yin ni di ke tu wa sun kini ohun si owo waju wo pe ko yo ri be APC soro page 22 Nigerian Tribune iroyin wa
1: wow ko to di pe a mo gbe alawele wa wole je kin fele se bi oro omoran fun e iwo okunrin tori monday le ni won ti ni ke mu list wa bi to di fe lo momo je ki ori e pe go list un ko wo to ku la kan je to ba san wo list tan bi be ko owo nje igba die lo fun won le anan by weekend omo won pade ede
0: krista mo daya ja won
1: eh eh anu won se mi ni mari mo
0: awon salam awon ile o mo daya ja
1: eh mo je ireye lo mi
2: awon tati e mari gan en gba ap to mari se le n gba mo ran si yen
1: ah oh lord
2: ima to lo so ndule kan si abi ko wa tun ni
1: awon salam olorun je mo fe promo
2: abi o So adupe o e ka rogbara le ojo ni ti wa won ni je mo gba wa na o ni so
1: mi amen amen
2: awon to ku lowo lowo na lo ba wa da won sile o
1: amen amen se so la o bere abi bere
0: e le gbere lodo yin na
1: to iroyin to fe ka mi lara ju o na ni ti awon oni idanwo ma fa si idanwo ba lo bi si
2: tori ijoba n ti re
1: na ama school san owo awa ta koja yi la momo lo private yen bu koja ntenu gba sugba en to fit e si public o ti mo ti pa hun gbe ni lagbara bi tan yo ku lo ke se pe ko wu won boro ba wa di bi wi pe owo ose to kere ju lo ko wo 70,000 lawon bi kan abi bi to ti wo gan tax yo to ti re yo ti ko jamba ti ma si jeun laarin osu kan mi wa ya di rara olorun fun mi lomo o fun mi meji mo n bo awon mejeji un o wa tasiko ti wo tun lo le eko mo fun olowo nje mo fun olowo oko won wa se danwo 50,000 ninu 70,000 cooperative melu mo fe se ti o fi je pe ngba ta mo e ba je yan to luare o ti ni ku danu to ye pe toto awon iwe mimo meje ta fi nbura la nigbagbo nu oro ti nbenu won e ba binu emi se woli o mo ri nkan nu owe 29.2 o ni awon yan ma fo fayo nigba ti awon eni mi ma ba nbe lori ipo o ni ma ma pa yin keke nigba to ba je awon ka ni ipo wo la wa so pe agba bayi ni si se a npa yin keke ni aba nyo e te ba mu nbe ni o so pe ika ni awon to leri waju wa ni abe ni re
2: e se gani inu owe olorun te mu wa lo yin ke yan se ilu ko dun ma awon eyan ara nti olori wa fun ni yen e je ka jo wo lati bi odun meta seyin en la tin ri wi pe even why ki tin complain fen to ba suma gbon mi lewe awon lewe mi gan se photocopy won le mo je ohan sita ni exam won ti wa ki lo ton gba okere and besides owo 27,000 won ni won san gba na gan school mi oniye ti won gba lawon school mi won attachment ti o mo le mi o 60,000 naira sugban to wa je kaye fi nbe ni ti o mo je ki wahala o mo sele nbe ni pe opolopo awon iyan ni won ba san wo school she ni ti ojulowo gan je 50,000 to mo se pe yo mo sumo bi 80,000 to 100,000 niyan se ru yen ni sin to gba won ti awon school no se attachment won fi kun to if mo bi 70,000 na so bi to pe gan uniform ore gan ti jajele jele public school nigba ta won wa lewe irorun ni mo ranti daada pe won so pe investor fi badan wa en je talking je chicken in lo fa ranko ti wala si sele nbe ngba na to bring him have nisen 7 ati be lo in se awon kankan ni lewe onku mi so fun mi boy pa awon na se body ba ati e wa ba ni lewe ta wa lo public school mi na lo
1: public mi na lo
2: awon so fun wa yi pe oto ni tawon o je fruit oto oyen sara ati eniyan popof pe fi panu o nbe everything wa nbe ti won se eyin dokitan mo soro laaro won ni enikan be o ti wa ni pelu awon ko si governor tin be ni pele o teniyan o ba se o je joba ni o ti o ba se ri enikan to wa tun wa tun wa wole ni pele oye ti e na tun ni awon wo pe pe nje wa la wa go to ambo ke gan
1: ah e mura o
2: kan wa nse be ni pe ko won ha awon si ni awon mo won ni ko won da ni bo la o to wa gbona wa gba eyin decree kan e ti le kun pa eye lada e ta tun fe ma muje e tun te mole to fe se re mole ona wo wa la wa gbigba aro ijoba lo ton ti mo mo ni mo nso yin wa ki ti complete ko wo ta fin print iwe ta fin se gbugbu e lost won fa won awon o se o ta won nigeria wa mi ti mo mo daada sugbon o ni awon nkan kankan ti joba le se sharia o bi nigba mi a mo ntele nu ati ri ngba kan teni kan ni esa 1000 naira batam a san wo wa e kan ne ko yin enikan ni rara o e mo san 1000 mo e mo san wa e kin ati ne ko yin e wo lo wa pe yin be sheri awon bi kan wa te pa gan ka ka ronu le lori ka won mo tele boya won keke kan mo sugba won ro joba ikini sai pe federal government oni gbe nkan kan jaje pe ti won jo mo laarin ara won ni o ko na la lase ti oso asi number 1 lindu to oso ni e wa wo obi mi nbe nti mo le ko si ti mo mo pa ni mo so obi mi nbe te pe ko ti e le ra pen fo mo gan pen aso ke ti o fi konkan ko le ra fo mo kama bi o san 50,000 I mo ya omo to billions omo kan be pe ko si nti o mo se ko san wa e ki ni ko si principal le ewe yen lo san wo wa e ki pe iru re yo gboro tun wa ni kini da emi ngba to mo fe se common entrance mo ma so dada omo yi ke ga ba lo ti e san ya re ti fi se geleden ti e ni o oni se we ni kan le mo se ah awon to mo pe pin soju yen ni
1: mo fi olo ba se le yo dele won
2: oni oni se se se se we ni kan le fi so yi re ni emi mo san wo common entrance omo yen lo ti mo so atawon mo mi be be lo be ta san wo mo be seri opopopo awon yen ti o to nkan gan se daada sawon yen ju awon to to nkan lo
1: e je doja e tesiwaju sa e ma binu eyin ara lete n gbo wa e ma gbelura won ko jora won abari ojo mo nbari gambari ati bari e sara bi kan na 32 FM 94.9 kan na den ni posonu ibe lawa e ja lo ka pada de ta ba de a ma tesiwaju e ku joko.

0: 32 FM, 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Paint your house now, paint later. Premium quality. The roof order. Thank you, sir. You le say, Dotac Paint. Ewara form. Lati bawa dowopo.
1: 40% here. No water for constant sile. Dotac Paint. Yoko go decorative paint. Ati painter. Ti oko ile yinwa. Pelu adehun. Ati oro ajoso. Pe osu mefa. Lefu san owo ile. Ti Dotac Paint. Baba yin kun pada.
0: Lai ni ele kankan lori. Charges si wa. Fun se die die. Ko yato. Futi en to fe san water. Lek na.
1: Paint your house today. Pay comfortably at 0% interest rate.
0: Eh, you know what? You know what? You know what? 0703368-4345. 0703368-4345. How much you?
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
4: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lè ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápánbárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá sí ìmọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0.

0: jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data.

0: ètò ilé yín lọ́nà tìgbàlódé tẹ́ ó sì máa sanwó padà díẹ̀ díẹ̀ fún oṣù mẹ́fà. Paint your house now, pay later. Premium quality. Ní irúfẹ́ ọ̀dà tá ń pèsè iléeṣẹ́ Dotac Paint. Ẹ wá ra form láti bá wa dòwò pọ̀.
1: 40% fere lowó tẹ́ kò kan san sílẹ̀. Dotac Paint yóò kó gbogbo decorative paint àti painter tí ó kun ilé yín wá pẹ̀lú àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ pé oṣù mẹ́fà lẹ́ fi san owó ilé tí Dotac Paint bàbá yín kún padà.
0: Láì ní èlé kankan lórí, charges wa fún ṣe díẹ̀ díẹ̀ kọ yàtọ̀ fún ti ẹni tó fẹ́ sanwó tán lẹ́ẹ̀kan náà.
1: Paint your house today, pay comfortably at 0% interest rate. Ẹ̀yin náà wá jẹ nínú àǹfààní yìí kó tó kásẹ̀ nílẹ̀.
0: 0703

0: a struggle lati gbo
1: a dupe o fa won ti won da sile o
0: oluwa seun
1: komo da awon jo ma won gbe yan ju gbo komo da won kan so pe eh I don't blame awon to wo gbo elomi igbo to wa ni egbe ile re laso ko le wo yo a mo blame awon to lo se iwa la ba yen o
0: e seun ya le mo kan si.
2: Hello.
0: Mari Konko Sente Buru
3: Bayo. Hello, my
0: brother. Hello.
3: Agbalan, start your money, good night, yeah. Uru komini, you're working. That's your pata. Akoko li, adu ke sa, amon, toli gale, adu ke do long.
0: Uluwa shio.
3: Alon, ba, ni jiru ukule ima.
0: Ami jesu.
3: Nan, doba, ba, amon, si, eh, atu si, sku, gugwe, mara, amon, eh, koma, fara, le, o.
0: Anan, gwa.
3: Ewa, jaku, amon, ton, mwenye, ah, li, se, ukule, ya, ki, yon, uru, kongon, tabi, ki, yon, mo, jon, tabi, ki, yon, uru, kongon, ni, abi.
2: Gẹ́gẹ́ bí àwọn ìròyìn kan tó ti jáde ṣáájú wọn ni wọ́n ṣe profiling wọn láti mọ àwọn tí wọ́n fojú wọn léde àwọn tí wọ́n fojú wọn léde.
0: Bí àṣà aláṣà wa ni kí n láà fi gíga obìnrin ṣe tó bá ti pọnmọ tí ọ ẹsẹ̀ rẹ̀ ò sì wọlẹ̀.
4: Tàbí
2: ṣe wọ́n ṣèwádìí tí wọ́n bá sì ti ṣèwádìí.
4: Àwọn òdì ṣàánú wa wọ́n sọ àwọn kan àánú yóò ṣe wọ́n.
0: Hello.
5: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
5: Ẹ kú ètò yóò dà fún yín gbogbo àdúrà àti gbogbo ayé ń ṣe fún yín ọlọ́run ojú ọṣẹ.
0: Àlámà amín.
5: Ilé ìjà ìtajú FM ní Ìbàjẹ́.
0: Àmì àmì.
5: Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúrà àwọ̀ ọ̀gbẹ́ olórí
0: àwọn ọmọ yẹn. Alihamdulilá.
5: Másùnmáwò gbogbo àwọn abiyamọ lórí wọn tá à ń gbádùn ọlọ́run ò jẹ́ kó já sásán. Adúpẹ́ ṣe àrí pé ìka ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀.
4: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
5: Àwọn ajá ọmọ tiẹ̀ fún lọ́mọ máa odò ọ̀yà kí lọ́run mọ́lẹ̀. Ṣé ń gba àwọn lọ kó àwọn mọ̀lẹ́bí wọn sì ni wọ́n láwọn ó pa wọn ẹ̀rù wá ń bà wọn. Wọ́n fẹ́ pọ́pọ́ àwọn yẹn wọ́n sì fẹ́ pọ́n pọ́ ọmọ ọlọ́mọ. Àwọn bá ju ogun ẹ̀ lọ a kú oríire.
0: Ẹ ṣeun sá o.
5: Ẹ wá jẹ́ kí ìjọba wa àtòkè àti ti state kan coordinate kan so wọ́pọ̀.
0: Ẹ ṣeun sá o.
5: Ọ̀tọ̀ ni wàárín wa o.
0: Àmì.
5: Láti bọ̀ sun látàpátá ibà.
0: Ẹ ṣe sá o. Ẹ ọ̀dà torí ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ ọlọ́ṣà kú ẹrú yẹn lọ ni. Olúṣọlá. Mo fi tayọ̀tayọ̀ ti dùnú ti dùnú. Mo fi kí ìyà tó bí mi lọ́mọ. Ìyá Láídé. Milestone tán àchieve mi rò pé mo gbọ́njúmọ̀ rí à ń lé wa rí. Mo ń ṣàdúrà ni Ọlọ́run má pa lójú dé. 70 years mi gbọ́njúmọ̀ family wa. 65 years ni dádì mi lọ.
4: Ọlọ́run ti ṣe
0: ọ̀nà. Mọ̀mọ́ mo dúpẹ́ o. You too tall. Mo dúpẹ́ mo nǹkan tí mo ń sọ. Obìnrin méjì ló ṣáájú mi. Tó bá jẹ́ pé àbúrò mi ọkùnrin náà bí kan tó bí mi ni inú ìyá yẹn bá dùn kí ràn gidi ni ó sì rí mi tọ́ mo mórè o.
2: Lórí krista ẹ ṣe mọ mi ẹ ṣe o
4: àdúpẹ́ lọ́rọ̀ yìí o àdúpẹ́ o àwa náà mọ̀ ẹgbìyànjú gan àbí bẹ́ẹ̀dẹ̀ tu yú àṣẹ àwa náà mọ̀ kìkì ràn ni
0: wọ́n. Owó kété mi kó gúnyẹ ìsà ní ògbódó ṣùgbọ́n mo rẹ́mìí rẹ wù mo dúpẹ́ ẹ mo mọ́ra mi yálà dé ni ọjà ń yá wèrè
4: àdúpẹ́
0: ṣe ló kọ̀ bọ̀ sí ẹ ṣe o.
2: Many happy returns.

0: ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àrí tàkìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: mi emi se la baba lo
1: ilera lo gboro ni rexol paracetamol la yo fe fori ara riro ati bo ba nse ni bi otutu rexol paracetamol a je bi de rexol paracetamol tu wa lo mi fomode para re wa yale yan domiji lo ri dokita re rexol paracetamol ilese daily need industries lo se
2: gbogbo kolekole atagbaleko e wa gbon ti mo fe wi alaye to wa ninu re ni ke ba n fiti si
3: ori palaye ninu re ni se lo dabi abc
2: pataki li lo orule jera roofing system lo ti mo fe wi orule jera di to joju lowo ki ti sha tabi pawoda be o le gbo share share ojo labi orule jera di bo ran mini mini labe ile te ba fi orule jera di bu omo tutu o tun bu ewa ohun yi ko le ti o si gbe yo so nbe lati wa ra oju lowo orule jera le di wo patapata laula mega top concept limited soju atalagbata kan gbogi lorilede Nigeria mo le ise to nse Gerard roofing system to je stone coated latorilede New Zealand to wa pelu warranty adota odun bako lo se nilo lati da mu lo si ilu Eko mo awon kole kole atagbaleko ti won mo yi hun dara dara ni won mu di truck wole si laula mega top concept limited adex road orogun express opopona marosi ojo ni ilu ibadan ni won kale si 081 8548 1113.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
5: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Àfojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifeout International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí bàbá bari ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá ti ẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sàn díẹ̀díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kò sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yìí pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtẹ́ ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtọ̀.
7: Life. The key to having a great one is in the doing. It's in the getting up every day to begin again and again and again. Even when things don't go as planned. But you can't stop now because every step you take counts. Even the fun ones when you have the right companion. Because doing gets easier with the FCMB mobile app that is built to do a life with you. The living, the moments, the everyday wins, handled. As for the banking part, that is just the icing on the cake. Do today with the FCMB mobile app, built to do a life with you. And banking too. Download the FCMB mobile app today to open an account in 8 simple steps, make instant transfers, pay bills, and enjoy seamless banking. FCMB, my bank and I.
8: Kò sí oúnjẹ tí kò wù kókún inú. Ìjòyè pàtàkì ni àmàlà láwùjọ òkèlè. Aláṣírí onínáwó, ìmùlẹ̀yà oníbùkà, kò bá gbóná, kó ṣe tútù, kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́ rọ́. Ọ̀fun mi.
9: Bọ́dún bá ti dùn, àárógbó. Bọ́dún bá ti dùn, àráwùsá. Ìrìn àkànàmọ̀gbò yìí pọ̀dún jẹ. 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀. Ló tún ti tẹ́ pẹpẹ ètò. Àyájọ́ àmàlà. Amalafẹ́. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀. Ló tún kò. Lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọdún 2026. 29 August 2026. Àti ṣe rí. A máa tún ṣe yìí. A sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè. Tó ń ti gbádùn. Àlùjò. Àwàdà. Ẹ̀rí kéékèèké. Tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹ́lẹ́ bí etí. Pẹ̀lú ọbẹ̀ ewédú. Gbẹ̀gìrì. Ìlà ẹ̀fọ́ rírò.
0: Ẹran pọmọ tó kàtà mọ́ra ṣe kọ̀rọ̀ pọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ọ̀fẹ̀rà tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ìgbà tiwọn bíbí ire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà àdí ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé míì kò tọ́ síbẹ̀ àwọn òdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀sùn àmàlà bàkìtàn láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kóná bíi etí atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ní fọ́ọ̀mù ẹ wá sí 32FA Laughter House Premier Hill Mọ́kọ́lá Ìbàdàn bó bá wa dọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 kàtúyàyà tó yáyà pàdé ní Recreation Club ní Dojúkọ Adámàṣègbà nílùú Ìbàdàn òun láti ti sọ̀dí wòkè bùkà bùta tó ń tẹran tó jíire pẹ̀lú àlùjò tó bá gbàmù ẹ lè ṣo ní gbọ̀ngbọ̀ àyájọ́ ọjọ́ àmàlà àmàlà fẹ́st 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House sàbí kẹ́ ẹ pé nọ́mbà yìí 0806-218-5194 àmàlà fẹ́st 32FM.
10: Inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.
11: Lopo iba, awon eyan ki mo bi data won se man tete jo tan. Emi gege bi ero ibanisoro alagbeka wa. Je kin je si bo ti se man sele gan. Kete ti olowo mi ba ti sun. Ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo. Apere ki sare se auto update ni e ti orun ba ti wo lara. Ise bere niyan, ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3. Gbogbo awon apps to ti si sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji e gbo nto ma nwi.
12: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti to.
11: Se mi o so fun e.
12: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
11: Ero ibanisoro la so le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
12: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
13: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
15: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
16: Ma wo mi bi mo se fe yin
17: mo n gbo 32
18: FM 32 FM 94.9
19: e to se fi okure le fomo o

0: ṣe gbàgbé ń tá àjọ ń tè bọ̀ kó tó di pé aláǹfààní àti lọ ṣèkéde àti ìpolówó oníbi tá ń lọ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa. Àmọ́ síájú ká tó débẹ̀ ẹ ṣáà ti mọ̀ wá lórí ètò ṣẹ́yá ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ilé kíkọ́ a lè ṣe ká mọ̀ fún yín bá a bá ti ráǹfààní ẹ. Ilé iṣẹ́ dáná bí ìdìná ń bọ̀ àwọn ni wọ́n gbé mi dórí ètò yìí wọ́n sanwó ni o wọ́n ń fẹnu fún owó ni o wọ́n ń ta aláwìn o. A tún sọ̀rọ̀ nípa Kákunlé ọ̀pọ̀lọpọ̀ láparí ilé tí ò ní kùn ó ti náwó gan ara ti gbẹ dọ́tà ilé iṣẹ́ dọ́tà kìí ti ó ti kóre dé ọkàn ẹ lọ lè mú balẹ̀ ẹ lọ lè mọ́kàn balẹ̀. Dọ́tà paint and chemical àwọn ni ń ṣọ̀dà bí wọ́n bá ṣọ̀dà tán wọ́n á tún kọ́ wa bá ti wọ́n á tún fún wa lóṣìṣẹ́ tí ọba wa Kunlé ẹ̀yin ó kàn san 40% ìyẹn pọ̀ o ẹ wà máa san yòókù díẹ̀ díẹ̀ ọlọ́run ọlọ́run ilẹ̀ dáná bí ìdì tí wọ́n fún mi ọlọ́run bá ń kọ́ rọ́tà kì ó kàn ó ti gbogbo ẹ̀ tí ń sarájọ pọ̀ náà díẹ̀ díẹ̀ nú bẹ́yìn bẹ́yìn ó ti dónlénú o olúwe ò bówó lé o ọjọ́ àwọn eliu àti usman. Tẹ̀síwájú tí ń sojú òpó lẹ̀ tájọ dá sí.
1: Ó ka àwọn ìyàwó àsìkò alẹ́ ìgbẹ́gẹ́.
0: Àmẹ́ ẹjẹ́ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí látọ̀dọ̀ àlejò mi àkọ́kọ́.
1: Black and Beauty ọmọ tó pawó tó bá máa kú pa kóríro koso.
0: Yóò kú pa kóríro koso bí ọba dúró kó dúdú kó dàbí kóró bí èsìn àbí bí ó kóró bí ìsinlẹ̀ ẹ pè.
2: Ọlọ́run sọwọ́ wówó mi ò jẹ́ rántí ọ̀rọ̀ obe
0: ètù sí méjì lẹ́ẹ̀kan náà ẹ ṣáàjẹ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún let me fix that one for ẹ káàárọ̀ sà láti ilé iṣẹ́ dotac.
3: Ẹ káàárọ̀ gbogbo etí tí ó ń gbọ́ ìkànnì alálùbáríkà yìí tó ń gbọ́ ètò iṣẹ́ yá pẹ̀lú Adébáyọ̀ tí a mí ìhò tasnẹ́ orúkọ mi ni Ìdòwú Adéwálé Adéwuyì èmi ni aláṣẹ àti olùdarí iléeṣẹ dotac paint and chemical iléeṣẹ dotac paint and chemical ni iléeṣẹ tí a ti ń pọn ọ̀dà bẹ bá pè wà lápọ̀dà a pọn ọ̀dà ni wọ́n pààrọ̀ jẹ ni pípọn ni ọ̀dà
0: àìsàn
3: ipò ọ̀dà pípọn ni a pọn ọ̀dà ẹ rí i pé àwọn tó ń ṣe lẹ́nu ìdòdò náà wọ́n ń pọn ni kì í ṣe pé wọ́n ń pò ó a pọn ọ̀dà ni wọ́n gbà tán pààrọ̀ jẹ ló di apọ̀dà so iléeṣẹ́ wa iléeṣẹ́ alálùbáríkà tó ń pọn ọ̀dà we are manufacturer of quality paint premium quality paint a dẹ̀ ti wà ní ẹnu ẹ̀ náà ilẹ̀ ta sí at least 18 years ti bọ́ sẹ́yìn tí a ti ń ṣiṣẹ́ yìí gbogbo àwọn oníbàárà wa wọ́n sì mọ àǹfààní tí wọ́n ń jẹ níléeṣẹ́ wa ọ̀dà tó jẹ́ ojúlówó lọ̀dà wa gbogbo ọ̀dà wa pátá ló dẹ̀ ní warranty lórí kò sírú kọ́lọ̀ téèyàn fẹ́ tí ò sí lọ́dọ̀ wa
0: gbogbo ẹ̀ pátá ló
3: ní warranty lórí bẹ́ẹ̀ ni tá a bá wá ń sọ nípa price compared to quality we are giving out price wa ó wà affordable gan-an ó dẹ̀ wà considerate tẹ bá compare rẹ̀ sí the kind of quality we are giving you. Ẹ ṣeun náà a wá ní àǹfààní aláìlẹ́gbẹ́ tá à ń fọn rere ẹ̀ fáwọn èèyàn pé kí wọ́n á jẹ́ náà àǹfààní yẹn kó tó kásẹ̀ ńlẹ̀ torí pé àyẹ́rẹ́fọ̀n àtàlẹ́ ẹ̀ẹ̀mejì ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan báhùn ni a máa ń gbé àǹfààní yẹn jáde ní kété tí èèyàn tá a sì fẹ́ ṣe fún bá ti pé torí pé ọmọ nàìjíríà gbàgbọ́ pé nǹkan tó bá ti sí ẹ̀yọ́ ọmọ lọkọ lọ bẹ́ẹ̀ o yóò kásẹ̀ ńlẹ̀ láìpẹ́ ó náà ní àǹfààní tá a pè ní paint your house today pay comfortably at 0% interest.
0: Ẹni fi owó lé
3: lágbára ọlọ́run kò ní èlé kankan kò sí hidden charges kò sí ọgbọ́n kankan ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kankan torí pé gbangba làṣáta òun la fi ń ṣe níléeṣẹ́ dotac. Àǹfààní yìí wà fún gbogbo ẹni tó bá ti kọ́lé tán tó fẹ́ kùn ún ẹni tó ti ń gbénú ilé ẹ̀ tó fẹ́ tunkun tàbó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kùn ún tẹ́ ẹ bá ti kàn sí wa àwọ̀ báyìí kun ilé yín pẹ̀lú ọ̀dà tó jẹ́ ojúlówó a sì mọ gbowó padà díẹ̀ díẹ̀ fún oṣù mẹ́fà.
0: Odidi oṣù mẹ́fà.
3: Bẹ́ẹ̀ ni ẹ fẹ́ bèèrè pé bó ni charges ṣé àní dìle. No charges wa fún ti ẹni tó fẹ́ sanwó tán atentu mo sanwo die die ko si iyatan kankan
0: okay mo fe gbe tan nisin ati awon kan ti o tun wa mo sanwo die die
3: iye kan na le ma san ati rawon eyan ton ti ye wa wo dada te pe after igba ta ba se quotation ton wa loke ka wa lawon fe mo sanwo die die ko si iyatan kankan iye owo yen na ni so ko si iyatan kankan da yen pa ni lati se ni pe e ja jo soro papo adeun ati oro ajo so nbe lele se daughter era form te ba tera form form yen lo duro fun inspection ta ma wa se tori pe e ma fill form yen lati so deede bi te fe kun ati be se fe kun ninu form yen leti tu si rufe order ti e fe lo tori pa ni different types of paint bi aso na ni order se mo pa nkara aso ni lace aso ni gina be gele loda na wa ibi te ba fe kun ati be ba se fe the outcome te ba fe on la fe recommend iru n te ma lo fun yin ani acrylic emulsion
0: acrylic emulsion okay.
3: Ani rich matte emulsion ani film matte emulsion ani satin emulsion ani silk emulsion so ani graphitex ani flex coat ani flex pattern finish ani marble trowel ani stucco atori sirisi glass finish no wa those are the oil based paint okay. We have floor paint tell if you kunu compound yin atoju aterun o ma duro digbi ni
0: yo duro ni
3: ben ti moto o ma lo lori e ni rufe color te ba fe te ba ti kan si wa le se daughter paint a jo soro papo e de mo san pada die die fun osu mefa leyin igba ta ba ti ba yin kan tan
0: okay
3: so
0: o lati wa kopa nbe ta wa no fi ranfa ni je
3: e seun be se le kopa nbe e kan si wa boya lori ero ayelujara ni boya lori phone number wa ni WhatsApp ni eyikeyi tabi awon outlet wa lawon bi ti etileri wa basoro a wa ni Montlete ni waju UBA bank ni Montlete
0: okay.
3: A wa ni Ologun Eru a wa ni Olonsogun Fire Bridge ni Omowumi to be precise Omowumi ni Bitontin Tapako yen so pako Omowumi Nautical Food Canteen wa nbe iwaju Nautical Food Canteen yen gangan on lawa ni so pako ni Omowumi bi gba ta nti orita pere lo si Olorun Sogo bakan na wa ni ojo ni former Abiola bookstore ni waju IBDC lojo e le kan si wa nbe a wa ni elepe ni eyin cantonment ni eyin Army Barrack ni ojo ni Badon ni ona rokole arulogun side awa nbe to ba pe beyen ni osunmo yin bi e ba pe wa ta ba jo soro papo e le pe wa si 070

0: 070-33-68-43-45.
1: Fọ́ọ̀mù yẹn ò kí ń sọ̀fẹ́ o. Fọ́ọ̀mù yẹn ò kí ń sọ̀fẹ́. Ẹ san 10,000 naira fún fọ́ọ̀mù. 10,000 naira. O náà ni agreement tó wà láàrin wa. Àgbà bí fi ẹ̀ lọ́wọ́ yín. Àgbà NIN lọ́wọ́ yín. Àgbà owó ilé yín lọ́wọ́ yín. Àti ìgbà owó ilé family house yín lọ́wọ́ yín torí pé a fẹ́ bá yín kunlé. Àdéhùn wa ni ká jọ sọ kó jọ yéra wa. Kẹ̀dẹ̀ fìlì fọ́ọ̀mù yẹn. Ti fọ́ọ̀mù yẹn wà fún náà ni pé ká fi jọ mọ nǹkan tí a jọ fẹ́ ṣe láàrin ara wa.
0: Mo ní ìbéèrè yìí ti ń tawọ́ tasẹ̀ nínú mi.
1: Yes, sir.
0: Láàrin oṣù mẹ́fà léla máa fi san owó yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé mọ̀ pé ẹ̀dá ń ronú tiẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run náà ń ro tiẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ká ní pé à ń san owó yẹn lọ. Nǹkan kan wá ṣẹlẹ̀. Bó la ti lè ṣe.
1: Oṣù mẹ́fà yẹn náà pọ̀ because. Ti eyan ba eni yen ni o so bo se fe san owo yen kun sa wa la so pe ke o owo yi o e kokko san ye bayi ni osu akoko no ti owo yen for instance ka lowo yen je 100,000
0: okay
1: a so pe 100 to ipo je 100,000 ha ni so pe do e san le meji pe how much is 50 no to ba je 100,000 ha ni e pin 100,000 yen si mefa it's not even up to 20,000
0: ti o fi ro
1: ma to fi ro yin lorun e pin 100,000 yen si mefa so te ba de be something before 6 months no problem but laarin osu mefa yen eyan bodo san owo yen tan to ba je nti o mo nkan to nse o ye ko le san owo yen tan because agba interest kankan lori e inta de fe ba won se ko kin se worse ko se nkan to ma sare fade off inti warranty wa lori e inu ti won gan dun lati san that's ne
0: yes sir
1: gugu awon ta n ba se inu won dun lati san
0: tori wi pe
1: ah se benu la n gbe si mike yi enu awon eyan n dun lati san because nkan ta se fun won each time ton ma tin jade ton wole ninu won dun in fact a rí àwọn iléèwé ta ṣe fún tẹ pé àwọn òṣìṣẹ́ wọn láti máa kùn pé ẹ̀rọ ní òṣòwò ni ẹ̀rọ ní òṣòwò ni àwọn ọbẹ̀kúnwó ẹ̀sìn kún skul làwọn yẹn bá yin fáìtì wa pé ká wá pé ká wá àdírẹ́s àwọn
0: teachers
1: àwọn báyìí la ṣe báwọn kùn labá gbé fọ́ọ̀mù wọn jáde pé òǹlélẹ̀ ẹni gbogbo wọn wò báyìí pé bí skul wa ṣe dáa tó àní bẹ́ẹ̀ ni so ẹ fẹ́ kun skul ni ẹ fẹ́ kun church ni ẹ fẹ́ kun mosque ni ẹ fẹ́ kun family house yín èyàn lè fẹ́ kun family house wọn gẹ́gẹ́ bí ọmọ gidi pé olú ọmọ ni mí mo fẹ́ kun family house mi bọ̀ ẹ fẹ́ kun òyìn lẹ́lẹ́kan náà no problem ẹyẹ kàn sí wa ní doctor paint and chemical ẹra form pẹ̀lú 10,000 naira àwa inspect ibi tẹ fẹ́ kun a fún ni technical support a fún ni detail quotation when I say detail quotation quotation to ye pe ta ba fun yin e la nfani lati gba quotation ni bo mi ke fi compare mo fe so fun yin pe ti e ba gba quotation mi even awon te san wo to fun te ba gba quotation mi quotation wa tun ma kere si quotation won iyen la won yan fi ma nfo ton yan pe how come awon ta san wo die die atawon to ri pe manufacturer la wa so a import chemical wa direct ni so nti oja ta ba ko wa fun yin o says price lo ma ba jade lati factory so ko kin se retail price o says price la ma fi calculate e fun yin
0: ta ba na to fe ma ta order to joda yin se opportunity wa lati wa
1: mi anfani e wa anfani e wa ati fun awon eyan kan lanfani e but as to fe fun awon eyan perete because afẹ fun awon eyan perete because tori adulteration tori adulteration yes a lot of people ton la won toda they so much like adulteration and we have name and image that in protect for the past 18 years now so teyan ba dare loju to mo pe o n fe to ba mo pe rara ma ko e bo se mo ta bo se ma rowo nbe so teyan ba fe jalagbata o le kan si wa na ka jo soropo but ko kin si automatic pe boya mo fe jalagbata o ti wa jo automatic no you have to o gboro le align pelu percentage order to je oju lowo ti o ni je gbaro gudu
0: awon bo office yin wa pelu number ti awon eyan le pese
1: e seun e je kokan fun won ni number
0: 070-070-33-33-68-68-43-45-45
1: e ri pe number kan na mo pe e ri pe mi pe meji
0: 070-070-33-33-68-68-43-45-45
1: number kan yen naa ni a ni awon numbers mi bo number kan yen o lo ja si odo temi direct ta fi ma le direct yin si awon ti e ma lo ba ni bikibi ti o ba je outlet wa ti
0: e
1: fe lo
0: okay sir so ibo wa ni awon outlet

0: ẹjẹ kọkọ ṣe kede ati ipolowo ọja baba lọ ta pada
1: eji mu ba eji nana babo ali yaji ali omi
2: kawa bere itu la re
1: atele mi de
0: wọ́n lè yí tá a ti ṣe látàárọ̀ ń kọ́
2: yóò gba àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi kí n tó kò lè mọ̀ ń sọ látàárọ̀
0: mo tún fẹ́ kọ́gbọ́n látọ̀dọ̀ yín sí mo níbèrè kan tí n fẹ́ bí yín ẹ̀yìn tẹ́ bí a
1: wọ́n
2: á fẹ́ kọ́gbọ́n

0: Kivo 3-in-1. O mini koloku ko fi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ǹjẹ́ òun ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ? Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
6: Rẹ ni kò ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ lọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà, kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 3,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, Orí-òkè-tẹ̀ntẹ̀ Premier, Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substance Property, Òrùlé, Fòtẹ́.

0: Jeez, Maggi chicken flavor promo. Don't land, do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Dára ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Ṣẹ́jú ní ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.

0: ojú òpó torí pé àlejò mi ò ní pẹ́ wọlé o àti gbowó gbowó ambassadorial
1: class
0: o lẹ́rì ní ò báyìí
1: àprojuju
0: ọdún yìí ti gun ó gun o
1: àti sọ́tún
0: ti ní ìdí owó mi ò ẹ̀ tún filẹ̀ lé o
1: ayé òde pátá dára dà mọ́kọ́ lè fọwọ́ àgọ́
0: à ń jíṣẹ́ fọ́gà o báàmù
1: àsìkò àwa yìí
0: bá a ti máa ń ṣe láṣeṣe o
1: inú wa
0: ẹ filẹ̀ lé
1: jọ́ni
0: as usual
1: yọ ń ṣàrò
0: lẹ́yìn pé mi
1: ooo
0: ẹ̀dẹ̀ tún sanwó wọ́n sanwó lásán ń pa fẹ́ bẹ̀rẹ̀ tuntun tuntun ní ipa ṣe ríra wa ní ipa àmọ́ra wa rí a ṣe negotiate
1: kí ẹni tó ní
0: owó tá à ń repo ńlá sí ẹ̀kọ́ láàrin alọ́dún yìí ẹ̀dá kun ṣàánú mi
1: tó máa dàbí ẹni tó ní
0: àwọn èèyàn ti ń gbè sójú òpó àníṣe fura bẹ́ẹ̀ bọ́gà kan ò bá kú ò lọ́fíìsì ó wá lè ṣe mistake o ó lè jẹ́ ti gbéga o ẹlòmíì ò ní dọ̀gà ṣé bá a ti kọ ayé nu ẹ̀lú ẹ̀ kú ojúmọ́ ẹ̀ káàárọ̀ ebà 070-5-2-9-4-9 ojúmọ́ o ẹ káàárọ̀ o
2: káàárọ̀
0: yes sir ẹ ṣeun sa
2: ọ̀rọ̀ inú ayé ta wà ní kankankankan
0: bẹ́lòmíì bá ti kú ẹlòmíì yóò bímọ ẹ gbé mi débẹ̀ o ebà mo wà pẹ̀lú yín sà yes sir.
2: ẹ rí ipò inú ayé tó wá ní àwọn kan ó máa dé sínú rẹ àwọn kan ó máa kú ò ní.
0: àwọn kan ó máa dé àwọn kan ó máa kú ò.
2: àwọn kan ó máa kúrò àwọn kan ó sì máa dé sínú ẹ.
0: mo fọ o.
2: àmọ́ ká má dúró jẹ pé tí tẹnìkan ò bá bàjẹ́ ká má máa sọ láńgbèjì rẹ ni pé tí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè da ọ̀rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀. ẹ ká má sọ láńgbèjì jáde lẹ́nu. ọrọ̀ ilé ayé ní àti wà ní ẹnìkan pọ̀ nínú ayé ẹnìkan dé sínú ayé ni ẹnìkan pọ̀ nínú ọkọ̀ ẹnìkan bọ̀ sínú ọkọ̀ ni àmọ́ má dúró de pé fi tẹnìkan ò bá bàjẹ́ má ba tẹnìkan jẹ́ kọ́ tó dórí ipò.
0: àmọ́ tẹ̀yàn lè bàjẹ́ kẹ́yìn ó tó dórí ipò àmọ́ ìwọ má dúró de.
2: ṣé àyè àwọn ìdí nígbà tí ó kù sọ́wọ́ ọwọ́ láàrin wà lọ́lọ́run.
0: ẹ tún gbé mi débẹ̀ mo fọ́ o. ayaya àwọn ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀.
3: ẹ lẹ káàárọ̀.
0: ẹ kú ojúmọ́ mọ́ mi.
3: ẹ mà kíyèsí.
0: yes ma.
3: ẹ rí ilé wọ̀ lágbára ọlọ́.
0: àmì.
3: mo fọ ọmọ sẹ́mu ọpẹlẹ ọmọ náírà.
0: ẹ ṣeun ma.
3: ṣe rí tàkọ́kọ́ tẹ kọ́kọ́ sọ
0: ni.
3: téèyàn bá bára dúkìá nílé
0: yóò
3: bá mọ̀ lọ. yóò padà sílẹ̀kùn fẹ́ni tí ń bọ̀ lẹ́yìn.
0: yóò padà sílẹ̀kùn fẹ́ni tí ń bọ̀ lẹ́yìn.
3: olówó ṣáájú ní sílẹ̀kùn títí fẹ́yìn. nígbà tí ò bá lò dáadáa. tí ò fi làákàyè ṣe ohun tó yẹ kó ṣe.
0: tí ò fọ́nmọ́ lọ gbé
3: bùlàbùlà. tó ṣe é ní bùlàbùlàbùlà. ẹ bá rí tìkẹ́ yẹn òun máa tara ẹ̀ kọ́gbọ́n òun rọra máa jẹ ayé ẹsẹ̀.
0: ẹni ẹlẹ́ni.
3: yóò máa rọra jẹ ayé ẹsẹ̀ ẹ ní. ẹ wá rí tẹ̀sí gì yẹn. kì í ṣe pé sẹ́yìn ọba tẹ̀lẹ́sán jẹ́ kó tó dépò. èèyàn méjì ò lè débi gíga lẹ́ẹ̀kan náà.
0: èèyàn méjì ò lè débi gíga lẹ́ẹ̀kan náà.
3: sẹ́yìn bá jọ ń ju ibi oríṣi ẹ̀yìn kankan náà. èèyàn méjì ò lè débẹ̀ lẹ́ẹ̀kan náà ẹnìkan náà ni ọjà mọ́ lọ́wọ́. ìwọ àti pé sẹ́yìn ọpa ẹnìkan kó tó débì kan bí bàbá wa ṣe sọ. káde ara ni gbogbo nǹkan lórí káde ara ni.
0: káde ara ni gbogbo nǹkan.
3: sẹ́yìn bá jọ ọmọ kékeré ó lè wí ní àgbàlagbà. ó lè wí ní àgbàlagbà. orí yín ò lè dá àrò ẹ̀rí yín sọ̀lá dá àrò lọ.
0: àmì
3: ẹ ṣe ọpọlọ ìyàwó mi látọ̀
0: orí ẹ̀rọ mi. ẹ ṣe mọ́ mi mi. ẹ lọ́ ẹ̀ pọ̀ ojúmọ́ ẹ káàárọ̀. yes sir. ẹ ṣeun. yes sir. yes sir. àmì ọlọ́run sà. mo wà pẹ̀lú yín sà.
2: àṣeyọrí lẹ́nu yìí láti.
0: àmì.
2: ṣé ń gbọ́ mi.
0: mo wà pẹ̀lú yín mò ń gbọ́ yín.
2: ṣé ló ń pẹ́ báwo ni méje bá ń fi wọ́n
0: bí wọ́n.
2: ẹnìkan ni ó jà mọ́ lọ́wọ́. ẹjọ́ mọ̀ yìí pé ó kú sọ́nà lè jù.
0: ok.
2: ẹlòmíì ń bẹ ó dà pé fún.
4: nu ko ja mo lowo
0: oju opo yin o je ngbadun yin dada mo ngba yin bayi
4: ku ma je dani tan so yin na elomi ndere pe lori olorun lodo le lori awon kan si ndere pe kinu aye ko le lori ṣùgbọ́n tó bá wá dàbẹ ni pé ó bá mọ̀ pé òun fúyẹ́ àmọ́ òfẹ́yìn tó ń tó wúwo ọlọ́run a mọ̀ gbààyè tó ṣèlú kí n lọ bẹ́ẹ̀ náà ni sàtánì náà mọ̀ ń gbààyè fún ẹ tó bá lọ bèrè nǹkan lọ́wọ́ rẹ̀
0: tó
4: ti mọ̀ pé nǹkan tó mọ̀ fi mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ yóò ní agbára
0: ọ̀tán
4: tẹ́ǹgbọ́n mi
0: mo wà pẹ̀lú yín
4: yóò mọ̀ pé nǹkan tó mọ̀ fi mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ yóò ní agbára o ṣe ṣe ko fagidi ko fi gba wole ṣugbọn nkan ti o fi ma san yoo ni agbara e ku eto n sati ami yogun lo yun ni ijoba o
0: sadoko
4: lati lati gbara
0: e ṣeun.
5: If you love Shina music station na.
0: Shina 0705 2 3 9 4 9.
5: If you love Shina music.
0: Star Ismail Omelele wọn gbe mi debe o. Ẹ ku ojumọ ẹ kaaro o ẹ kaaro ẹ ku ojumọ o. Eku ojumo sa.
6: Opolo yun ni joba.
0: Ami o ba mi.
6: E ma mo so.
0: Ami Olorun ba mi.
6: Igbo de ni re ba ni.
0: Ami, ami.
6: Eri. Mi ro ile o to ko lati so. Eri ile aye. Ati yan ti to du do ruke. Ati yan to be ku lo office. To n bo sibe. O ta se.
0: Yes sir.
6: Ati ko ni o.
0: Ati ko ni.
6: This part of country is part of our country tower, especially with the Yoruba. You are dudu. Then you are dudu. But you talk about fertility and care of Baba Yerudu. Can you know really that? Ah, then you don't should go back.
0: Possible.
6: Àdìbọ́lá ọ̀sùn ìjọba àti tó fi ọkùnrin sákọ́ tó wà lọ já mọ́ bọ̀bọ̀ tí ò dá lọ àti kọ́ṣí pé ọ̀ tó máa fẹ́ sí i. Bọ̀bọ̀ tí ó ṣe katalova àlẹ́lọ ìdí tó lọ bá ti dúdú kan tó kúrú àti kọ́ pé ọ̀ tó máa wà pẹ̀lú ẹ̀yìn. So àti kọ́ ni. Nígbàgbọ́ kí bẹ́ẹ̀ tó dé láyé àti kọ́ pé wọ́n máa fi hàn ni. Bẹ́ẹ̀ ni o sì gbà tó yẹ
0: o ti wa la tete ko se
6: o n be se titi la la ami jo bi a ti money ya
0: e se o ba mi e se o e pe fun mi o
5: mojuko
0: e se won Mr. George lati money ya kini kon ni kini kan to n wo ija nu n wa o
5: okebe ni
0: wa o pada so brother peter brother peter Boda Shina, Shina Peter.
5: Ya guru lo wa o. Ne? Ikebe oni.
0: Oh, yen gbele isi. A ma lo si le se dana bidi. Hello e kaaro. Hello. Eku ojumo o. Hello. Eba.
5: Di mi ni se fa o ma jaja.
0: Network ire.

0: ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ti jẹ́ pé wọ́n kárí tó àwọn náà ṣe wọ́n tí wọ́n lè ṣe adúpẹ́ lọ́wọ́ wọn bákan náà mo tún kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní ọjà bodè tó tí àjálù náà dé bá ní ọ̀sẹ̀ tó kọjá ọlọ́run fúnfọ rẹ̀ mí bó ti jẹ́ pé ìrànwọ́ ti ń wá fún wọn lọ́tún lọ́sì àtúnṣe sọ fáwọn èèyàn náà kan máa dáwọ́ ọ̀rọ̀ dúró ẹgbẹ́ APC ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ gómìnà wa tí ó díje nínú ìbò tó ń bọ̀ olóyè Sharafa Adin Abiodun Ali wọ́n ti lọ ọbẹ̀ òbítíbitì mílíọ̀nù náírà ni wọ́n gbé kalẹ̀ ńbẹ̀ wọ́n ti múṣẹ́ o wọ́n ti múṣẹ́ asọ̀rọ̀ṣẹ́ni ọ̀nàrẹ́bù rẹ̀ mi ẹ̀ ò sí ni àwọn náà ti lọ ọbẹ̀ òbítíbitì mílíọ̀nù bíi lọ́nà bíi ogún ni wọ́n gbé kalẹ̀ ńbẹ̀ ọ̀nàrẹ́bù tó ń ṣojú tí ó ṣojú ẹkùn ìdìbò northwest southwest nípínlẹ̀ ọ̀nàrẹ́bù tó ń bọ̀ yìí olóyè Fọlákẹ́ Olúńlọ́yọ̀ àwọn náà ti lọ ọbẹ̀ ẹn tí ó ṣe constituency one ní ìbàdàn sáàtúwẹ̀ local government tó jẹ́ pé constituency
1: ṣe ìpínlẹ̀ kan lọ ọbẹ̀ lásán torí
0: ìbò wọ́n mú lè ríṣẹ́ wọ́n ṣe ń lọ náà ń fi sí ẹlẹ́ fact check wọ́n ń lọ síbẹ̀ Tọ́lá ní Adigun òun náà ti lọ ọbẹ̀ ọ̀nàrẹ́bù ti constituency two náà Taiwo Okunlaado òun náà ti lọ ọbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa tí wọ́n ti ń yọjú síbẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lágbára ọlọ́run fúnfọ rẹ̀ mi o kí wá padà sórí ìbéèrè yín èmi ò mọ èsì ìdìbò tí ẹ tún ń dúró dé èsì ìdìbò ìbò abẹ́nú láti mú ọmọ oyè nínú ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ kò ti jáde kí wọ́n bá sí dàrúdàpọ̀ ìtàkùrú gan ni wọ́n ṣe ní kí gbogbo ìpínlẹ̀ kí wọ́n mú èsì ìdìbò wọn kan mú wá sí olùlé ẹgbẹ́ ní Abuja àwọn dẹ̀ ti mú lọ wọ́n ti dá orúkọ padà fún wa ilé tó jẹ́ AC sí ìbò abẹnú tá a ṣe èyí tí òrùdú látòkè wa ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed náà ni ó máa bá lọ yóò tó dìbò ẹlẹ́ẹ̀kejì àti ààrẹ ti yanjú nípínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ti yanjú olóyè Sharafa Adin Abiodun Ali sẹ́nitọ̀ Sharafa Adin Abiodun Ali òun ni ọmọ oyè tí a dìbò yàn tó wọn primary nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ọ̀dọ́mọkùnrin Adesoji Adedeji yóò ṣe igbákejì ẹ̀ lágbára ọlọ́run ní ìbò ilé tó ń bọ̀ yìí àwọn sẹ́nitọ̀ wa mẹ́ta Ọ̀yọ́ South Rẹ̀mi Hùsẹ́nì Ọ̀yọ́ Central Yunus Akíntúndé Ọ̀yọ́ North Ọláwùmí Anna Ogun Ẹ̀san tó fi gbàkan jẹ́ olórí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbí
1: lásìkò gómìnà Abiola Ajimobi ẹ já gbọ́ fúnra àwọn èèyàn yín kan tí wọ́n ń wọ́de ń gbà.
2: If they fail, they will know that they fail. I'm not contesting, but the 8 years is paining me as a progressive member. It's paining me. I cannot suffer any longer. I'm spending my. I know what politics is all about. I'm spending my own money. This is APC. Then APC must take charge in your state. Coming 2027. Please and please, this is not the right way of doing it. If they want consensus, they should give us a consensus. We should know that this is consensus. We did primary election. Where is the result? How will you in a developed country? How will you say someone promoted without a result? What is the meaning of reconciliation? The consultant comes after primary election results. After primary election results, where is the primary election results?
1: Honorable Sunday Babalola, láfikún rẹ̀, àwọn kan náà tún wá gbé pátákó lẹ́yìn àwọn èèyàn yìí. Ṣé wọ́n sọ wípé olóyè tó jẹ́ olùdíje ìyẹn Adélábù tẹ́lẹ̀ pé ó ní tẹ́ ẹ̀ bá ti lò ó àwọn ń bínú pé òun gangan ni àwọn rí pé òun ló jáwé olúborí ìpàdé kan tún wá wáyé olóyè Báyọ̀ Adélábù sẹ́nitọ̀ Tesdeem Kọ́láwọlé Fọlárìn sẹ́nitọ̀ Fatai Buhari àti ẹnjiníà Rauf Fọláníyàn gbogbo wọn ń ṣèpàdé nígbà wọn sì ń béèrè wọn ni ti Tinubu làwọn ń ṣe ṣùgbọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ni kálukú bá dákẹ́
0: ẹjẹ́ kí n da yín
1: lóhun sẹ́nitọ̀ Sàràfà Ali nìkan lè dá kiní ìṣe
0: ẹjẹ́ kí n bẹ̀rẹ̀ fún yín láti orí àwọn tó ń fi ẹ̀hónú hàn yẹn ṣe rí láti ayébáyé nínú òṣèlú tó wá ti di pé èèyàn méjì ń fà kí n já yo jamin nikan lowo enikan ni ojoye en to kuno fowo wonu haran ta won lowo ni eh adele so pe enayan komo sunkun ikan la fowo mu o pe laye ojude oni ribi ikan lo fowo mu nbe so won ti nfe wonu han ni eto alagbara lati petu si awon to nbinu o nlo lowo lowo ninu egbe wa lai pe lai jina eri pe gbugbu wa ni afoko sodun ta du loju kan ti ajo pa oko se eni senator Folani senator Buhari Rauf Olaniyan ati
1: Folani
0: ati Bayo Adelabu won se pade alagbara won si so wipe Tinubu la won se o won bo sita gombo igbe Tinubu la won se o o ye ko ye yin oloselu agba ni won papa julo ni joko yen bo yen to se lu e weju nbe na ni Bayo Adelabu gbogbo awon to ko loselu agba ni won oloselu agba gidi ni won papa julo oloye Teslim Folani oloye agba ni Lubadan ni won oloselu tan se fufu oro se ni won ti won ba wa joko ti won ba so pe Tinubu la won se Tinubu la won hotel so possible ki e feran mi ke le fe aja mi
1: chico
0: chez les nouveaux chez lui. Ne, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, e

0: 32 FM 94.9.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.
3: Dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Edo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegun area off Olojuoro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out. Pay small, small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000. Or 0911-555-0055. Today, Soft Sands Property. Your land, your legacy.
4: Hey, you fancy me?
5: It's okay.
4: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ ASAP.
5: ASAP. It's okay.
6: Kò sí oúnjẹ tí kò wù kúkú inú. Ìjòyè pàtàkì ni àmàlàláwùjọ òkèlè. Aláṣírí onínáwó, ìmùlẹ̀yà oníbùkà, kò bá gbóná, kó ṣe tútù, kí ọbẹ̀ ṣá ti lọ́wọ́rọ́. Ọ̀fun mi.
7: Bọ́dún bá ti dùn, àárórógbó. Bọ́dún bá ti dùn, aráwùsá. Ìrìn àkànà màgbò yìí pọ̀ dùn jẹ́. 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀. Ló tún ti tẹ́ pẹpẹ ètò. Àyájọ́ Àmàlà. Àmàlà fẹ́. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀. Ló tún kò. Lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026. 29 August 2026. Àti ṣe rí, a máa tún ṣe yìí, a ẹ̀fọ́ ríro ẹ̀rọ pọ̀mọ́ tó kàtà mọ́ra ṣe kọ̀rọ̀ bọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ òfura tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ìgbà tiwọn bíbí ire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà àdí ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé míì kò tọ́ síbẹ̀ àwọn ìdíje wọ̀nyí bíi ta ló lè jẹsùn àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kóná bí etí atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ní fọ́ọ̀mù ẹ̀ wá sí 32 FM Laughter House Premier Hill Mọ́kọ́lá Ìbàdàn bó bá wa dọ̀jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 àtúyàyà tó yáyà pàdé ní Recreation Club ní Dojúkọ Adámàṣègbà nílùú Ìbàdàn òun láti ti sọ̀dí wòkè bùkà bùta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbà mú ẹ lè ṣo ní gbọ̀wọ́ àyájọ́ ọjọ́ àmàlà àmàlà fẹ́s 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House sàbí kẹ pé nọ́mbà yìí 0806 218 5194 àmàlà fẹ́s 32 FM 94.9.

0: Chance Lotto, Eko aduro ti wa. Lori kore ni lesa Golden Chance Lotto. Yo ma tayin lorun. Lori basepo yin pelu wa.
1: Golden Chance Lotto.
0: Lesa kese ni won some winnings. Oh, ni jeta kon tun ma bere ninu e. Ni bi kibi lo ti le gba winnings eh. You can get winnings anywhere. Yi gan lo mo kan oni bara wa bale. Golden Chance Lotto kete. Lati so ni bara do loro. Golden Chance Lotto. Ilese ti wa afaye gbagba kuba. Laye akiso pe ti awon agent wa taja. Ma fi kan dikan. Ilese Golden Chance Lotto yato. Lesa kese la won sanwo. To si han kedere faye lati gba yi wa. Wa ranse sa ni winnings. Idire ti ilese Golden Chance Lotto. Asiwaju laarin awon akegbe
2: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adewon ati asotele nbe o
0: Golden Chance Lotto ona to ya lati so de millionaire.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
4: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
5: The Society of Nigerian Broadcasters, SNB, Southwest Zone, in collaboration with National Broadcasting Commission, NBC, is inviting broadcast professionals to its Southwest Summit 2026, a strategic event slated to strengthen media and government synergy for national security, coming up on Thursday, 16th July 2026, from 10 a.m. to 2 p.m. Venue, Oyo State Local Government Training Center, State Secretariat, Agodi Ibado, with the theme, Public Policy, Mass Media, and Conflict-Sensitive Broadcasting. Strengthening media and government synergy for national security, with the keynote presentation to be delivered by Chief BC Adeshola MNI, a veteran broadcaster and former secretary to the Oyo State government, as well as Mr. Charles Ibuobu, the Director General of the National Broadcasting Commission, NBC. The special guest of honor is His Excellency Engineer Oluwaseyi Abiodun-Makinde, the Executive Governor of Oyo State. Chief host, Ambassador Dr. Yemi Farumbi, OON, National Patron and Founding Father, Society of Nigerian Broadcasters, SNB. The summit will also feature the induction of new members from the Southwest Zone and the presentation of awards of recognition of distinguished personalities. Announcer, SMB Southwest Committee.
6: I said you can't be said to me. 32 FM to Hawkey.
7: Ekabo pada sori eto selo ikani aderin po sono feyin 32 FM 94.9. Honorable Sunday Baba Lola, gẹ́gẹ́ bí ohun tí a ń sọ̀rọ̀, Dantale Maman tó jẹ́ alága àpapọ̀ ẹgbẹ́ APM, ìgbà ń ṣe alliance súná ọmọ APM àti PDP, ó wà ń bàdàn, tí ẹni gbogbo yín ń bẹ̀rù ńgbà náà ṣe tí ilé sọ̀rọ̀.
8: Ṣé báwọn alátìlẹyìn náà ṣe lọ gúgú ẹ̀, ṣé tí èèyàn bá béèrè pé
7: mo
8: mọ fara ẹ balẹ̀? Kéèyàn pédé ìbàdàn ní ìsìn tó bá dábẹ́ bíríjì ń wòrò kó ní ilé olófinre ilé bàbá sàràfà lòun lọ kò nídìí kó wọ́n ṣe ń wò nú gọ́gùn wọn fọwọ́ họrí wọ́n ṣe ń fọwọ́ họrí wá national chairman káàkiri ṣé ṣẹ́gbẹ́ nu kí ló lé wọn débi ẹgbẹ́ wọn wọ́n pàdé kan nínú ilé ìbàdàn kí ló lé àwọn débi ẹgbẹ́ tán wáyé àní jẹ́ ká
7: sọ̀rọ̀
8: wọ́n bẹ̀rẹ̀ oúnjẹ ọkọ òun ti kú lòun ti lòun ti lè wẹmi tútù mọ sórí ẹni tó bá ti ń wọnú mi lọ ìgbìmọ̀ tó bá ti dáná ìmọ̀ ìdíwọ́ mọ́.
7: Láìpẹ́ ambassador arapaja Taufik arapaja wọn ti wá sínú ẹgbẹ́ òṣèlú APC ṣe bẹ́ẹ̀ ni.
8: Bẹ́ẹ̀ ni wọ́n ti wá.
7: Ṣùgbọ́n àwọn tẹ́ lọ gbé wọn lọ́dọ̀ wọn ni ẹja lónìí bú kọ́lé eléyìí ori eja gaga won ti lo pe aloku e lekan lo gbe pe ke se egun so so ti pari ki teyin so yi
8: je ki na wa da elohun bayi ngba to ti fa aja mo ro da mi lo be yan ba taja to bi mo tan se to mo complain pa ja ogbonu le hun ni e bu sere
7: ah ah mo wa sa
8: mo mo ti so tan be yan ba taja re to bi mo tan se yo to wa mo pe ah ti bo ka ja gbonu le wa yo to mo complain ni
7: ki lo de te lo gbe ambassador alapaja
8: to ibi to ti pari ni ko jo ka pari ese
7: ibe le mi na du ti wa tun mo
8: se bi won ti ge ori re kilo to complain fun
7: Oye,
8: solosele to lami la ka to. Sori, sori nu pin te ba fe ka oloselu mewa. To je oloselu to danto to dangaja. Inu won ta fi kara pa jawa. Ti ja ba an be ja pari e.
7: Ti jire te fi lo gbe won.
8: Be ni. Aka na an ba wa na nje ja ki ni.
7: O to ku te ton fe gbe.
8: Ah, won ni nisin mi.
7: Bi ta.
8: Ti ja to le won debi tan wa won aja tu ka ba nta gba rin won. E pin ni meji won ni gbo won ara won. On ni roju de David bo.
7: Se mo po fo
8: fo. Ah, po fo wa sa yan ro ni. Ese bili kan lo wi be.
7: Be.
8: E pe won ni roju tu e. Aja tu ka ba nta gba rin.
7: E
8: pin ni meji won ni gbo won ara won. Gbe abirun tan gbe ki.
7: Ta lo tun ko.
8: Ta to fe gbe?
7: Te to fe gbe.
8: Captain P2 ni.
7: Emi Jesu lo se lu.
8: Oh, a so di kan na ni.
7: Ah, le lo. Ah, te ba gberu mi.
8: Eh, so le. Eh, so le.
7: Ame pe melu lo.
8: Eh, so le.
7: Honorable Sunday Babalola.
8: Naam.
7: Te ba wo eto abo. Ni bi ojo mi lu kan seyin. Gbogbo wa bere si ni dunun pa dupe o e seun o. Ki lo sele laarin joba papa ati gomina pele ojo. To gba won lodidi ojo. Ki leyin kan le so npo eto abo yi. Ki lo de ta re o pe gomina. Ki lo de ti gomina na o pe are. Ki lo de ti gbogbo won se oselu APC, PDP, APM le se n fi ose eto abo se ni abi bo o.
8: Oro sunukun oju sunukun la fi n wo se ri eto abo won se e ri pe awon royin bi won se ri awon omo yen gba o n jade die awon kan ti e ni won ku won han ku won sinu ile kan ni won lo gba won ku won sinu ile kan ni won pa odidi soja won pa odidi olopa nbe so won fe mi won takaiti ni emi o ro pe oro to bopo lomu ni asa dupe lowo olohun adupe lowo awon eleto abo wa se ri ti eleyi te so laarin gomina ati are yen adupe lowo are orilede Nigeria e ri pe ngba ti won ko awon omo laarin ose kan o ni national security adviser ati awon otokulu ijoba apapo ni won ti yoju sibi ti isele ti sele nigba ti sele isele gege bi eto isejoba se mo pe to ba to akoko kan o da pe kini kan ti oye gomina wa npele o ni pe o ye kan ti gba so oselu le kan gba so oselu wo ototo ni o oto la so oselu oto la so oselu o da pe kootu tan wo sori aso tun wo tan wo sori aso oselu oselu na wo le ko se ni sise se bi gomina ni kokko pe are ti o brief we yo so nkan to sele nkan to ju ba le ba ri loko yo wa jabo fun kabiyesi ni le ni yo wa jabo fo ba
7: okay
8: ori o bodo pada didi kentinu mo to kentinu mo to nlo nibi tinubu mo kan to nlo nbi are o mo kan to nlo gomi eto gomina ni lati pe are lati ba are soro pe bai kasa bai kawodi nkan bai lo nsele e wa bi gomina pe sa won pe are awon so fun Peter Obi won fe jo so Peter Obi pe are o pe awon igba ti Peter Obi o soro o ni nigba ti yaradua wa nbe erosion o gbe ile kan lo o lo n pe lago meji oru won o gbe Peter Obi e wo se eyin opo oro te mo so e mo mo polo wa eyin le n ba se ma kere complain bi pe pe so make sense ni mo tra so ni oyebo bi pe eni eyin are o pe governor wa nbi sugbon gba ti omi gbe awon eyan yin lo eyin pe are lago meji oru won de da yin lohun igba ti robbery kan sele e pe a pe are da yin lo se bo hun pe are ohun se wa ko eyin brother yin bi pe iwo lo ye ko pe are iwo lo ye ko ke gba jare lo sabuja mo tun gbo lo ni ti governor to so pe awon declare pe president lago merin won ka mo lo lago mesan ejo I'm going to go to the house. Won tun ni laaro mo tun gbo tan tun so wi pe eh awon o lagbara lati pe DSS awon o lagbara lati pe olopa awon o lagbara lati pe army e won gbo ko gba se lodo ga won loke ah ah won lati fin do yagburi tele le gba die
7: so ye ka le bi to abunru gomina
8: en gba army debi kankan gbo mo so won ko awon mo nyo awon mo nyana na e ni en da owo security gba lo sosu te ba mo pe le ba commissioner soro bi se be gomina ni yin e lanfa lati bo ge soro loke kan fun instruction kilo te nduro de po le fe pe nbi e ti mo gba te ti mo pe pikini se nti se re kilo te lo be
7: awon kan ti e
8: so awon fe bi awon mo wa so se lu
7: awon kan ni awon esun kan ta yan kan awon bere si ni shift bi e bi ru gomina pe igba lo Jonathan wa nbe pe gbe APC na lo gberu ngba na pe li lo Jonathan o lo pelu oro eto abo
8: e ohun atijo le kesi ani ele emi o debi ru governor emi kan so fun pe njo mi ki won ti kan ke gba jare lo oke won ti joke won dakeju won dakeju
7: te ba wo ijoba gomina se yi makede itani e makire omo ipinle oyo ni yato se pe je welfare secretary APC ni ipinle oyo ki le ro pe
8: 0 over 100
7: se yi makede
8: 0 over 100
7: lori eto abo lori awon akanse se ode
8: 0 over 100
7: opona
8: 0 over 100 0 over 100
7: ki lo de
8: seri gbogbo to wa te ba tin se to ba ti gbagbe ijoba ese kuku ere eyan se ni to ijoba to nse to fun local government lowo to je pe bi tawon carpenter wa ibi tawon tailor wa ibi tawon bricklayer wa ibi tawon painter wa mechanic wa eko e fi owo sibe e n di owo mu latodun mejo e wa le nse kan loke ere le nse ti kankan igba ti te ba to ba desale ti kokun lo ya ba desale tawon ina na tan ri budun mudun ijoba igba ile se ijoba
7: ṣugbọn gba te APC won anjoba afunṣọ leyin na nlo
8: APC to anjoba
7: ben
8: afunṣọ ba wo ki lo nja funṣọ
7: ni ile oyo ki a te ka chairman
8: ki lo kan funṣọ pelu pe afun ṣe won nigba ti won lo afunṣọ yen won fun pelu owo won ki lo kan funṣọ pelu owo local government lo ni ba ko local government to n gba less than 600 million lawyer state
7: ni ile oyo
8: ni ile oyo nibo le ti wari nibo le ti ri sura 600 million lara
7: won ṣamọ ijoba abile o ṣiṣẹ to be ṣe fe
8: iṣẹ kini n ṣe iwo local government nibo lo n gbe
7: by the southwest
8: nam ni bumbe
7: adugbo southwest
8: adugbo ti daruko ona meji to ka government se nbe laarin odun meji to koja e ja fọdun merin teyin to ko lo sile odun meji to koja e daruko ona ti won se pe ah won de si ona yo ona adugbo mi ni ona bcj si eyin emi apatale mi nbe
7: okay
8: ona bcj si amadia to gba di fa se koja se won se ona ekuola si alexander ale se loye lo se gbeyin gba to je se amanu pdp ni southwest omo ba ale se loye tajude ale se loye on lo se ona ye last se won ti da
7: nibi ti nkan de duro lori oro ipinle oyo eja mo sumo awon ara le ka mo fi se ala fi bora won strength egbe oselu apc ni ipinle oyo te ba wo ki le le so npa e pelu 2027
8: 100
7: 100
8: bele
7: o daju
8: ti o ruju
7: ti se ko boya nkan kan le ye se wo sale re wo eto odibo joba abile o waye in december
8: e joba abile ti bo
7: ne pele oyo yi
8: ta to ni fun alowo
7: e ne ko pa
8: ah ne di gbugbo ara pele oyo ni di
7: ara pele oyo abegbe
8: yi ti bi se ti e to ai pe e ta tin se bo ta na ba da la mo pe o oni na sun la mo pe ola ola ola ola so wa so wo oni na lari rara rara ana lori marun na win
7: eh ni ba mu da
8: so abos katari atani odi ibo katikati ibo katikati a to dibo tan de fun alowo tan de fun owo le ki la ndi fun o da gbele ta ti di lo tan fi alaga sibe
7: se e gbagbo nnu e pe
8: ni osu to koja owo tan allocation gba last ijoba abile te ni southwest 740 something million lowo to wo local government yen ha two adigun ati kende akande awon ni alaga be e je ka e ko gombo wa bi ko so pe kan fi we ton fi gba owo han yin kada mo si na ki kende akande wa so bo se 700 million ko wa so fun wa
7: 0705 50949 abi 0809 70949 plus 234 906 2949 Welfare Secretary Egbe Oselu APC ni ipinle Oyo Honorable Sunday Babalola an lo ti wa ni ori eto laaro yi lati je ka mo bi nkan se nlo jake jado ipinle oyo. Hello
1: hello ebi ya leta o
7: e ka ro sir
1: o ni ade bun si mo fe lati abija pata
7: apata an go yi sir
1: be ni e ri ti won so wi pe awon orise ta won alada nsi lati di tije fun daruko yen de railway to de ku ba se pe apa railway yen ijo lo bere be ijoba sati ejose ijoba bile le se lati alese loye ni ni e ma ko e mi yo don se alese loye lati ona yen won se lo je ri ko jade pada ti kuko eh lo ku be chama ni se ba ta won de wan so ko no ni ba ta won se ijoba ko won le se ona 100 km ko tapte titi mo challenge ni ke lo si wadi ani ba ta won se ijoba ku re ti e ta ti lo ku go me tun ani won se ona 100 km of road o ti ri le ni eyan ba e wa an soro pe en ga se na ko ni se o se o ye nu won lati ma so bi mo be tori pe awon go si ku
8: e se alago adegoke emi o so mi ona ti mu daruko ni se eyin ti da e ti pe babo mi eni lati bi cj si ojurin te nso yi ti oko yin o ba ga daada nbe ibe le yo sale sa si laaro kutukutu e lo wo e lo fact check awa iparo ona ti mu so ni sin mo ni lati bi cj si adifase to jade legbe amadiya se won se ona to lo lati nmpc to lo jade si redeem ni ope olu lona alexander se won se alexander to ye pe ati dari nigba kan ri lati alexander lo si kuola se won se even lati sharp corner wa si kuola se won se eberu olohun o oro awon eyan wa la nso ya mi o fi oro awon eyan wa chochi o e wa nso wi pe se won da 100 km nigba ti lagbaja kan be sita medu wa nbe a nso fun yin pe in the last 2 years ona wo ni won da te ba so pe ele kan de lo da ona lati bcj lo si oju rin
7: ele ka ro sir
1: a kiri e te ba nbe
7: e se
1: e ka di mo kan te so fun awon lo si bo go ma so ro awon fan sal ti ra won yen o da ni ko si mo tun so ni pe e ba so ni pe egbe kan o ku ni se ri egbe kan le ma loruko sile e ran ti pe e yi ni abdulkafil akinade lo si lo gun pe si ngbare
8: lo ba wole so pe oku egbe mi o ni le so oku egbe wa so oku egbe mi o so oku egbe mi o
1: eni ki oruko national chairman won
8: eh mo bere won de ti so fun mi
1: eh ma gbo
7: ah ojo po yen
1: what if you do
7: e ba lan fanya ti pe wole pada ojo po yen oto hello hello
8: en to pe last
7: hello
1: hello sir
7: yes sir
1: ade mo lati ba
7: tan an go yi sir
1: ko ma to wa nbe yen ti a ma ti se lu ki bi e mo baba wa se se ti a la ti a wa le rin won nígbà tí baba aláyànjẹ àti baba ṣe fẹ bọlá ìjọblẹsẹ mẹmọ gbogbo wọn ti lọ ẹ mọ pé bí ìlú délé kápọ̀ tẹ̀sẹ̀ lẹ́sọ̀ tó everybody ní results baba ti gbà nínú òde o baba aláyànjẹ dé ní pé sí pàǹgbà tí ṣe bọlá ìlú wà ní túdẹ̀ and the wrong di gbogbo tí wà á pè ẹ ṣe ṣe ṣèlú yóò gbà ẹ ṣe ṣe ṣèlú dáadáa àdìbò ní ilé ọ̀sán ẹ̀ sọ̀rọ̀ ìfọ̀ aláyọ̀ sí ìfẹ́ kàdé lọ àbújá ẹ̀ sọ̀rọ̀ ìfọ̀ àbújá náà ẹ̀ ní ẹnìkan wọn mú everybody tó bá jọ mọ pàṣẹ ní kìnní wọn á fẹ́ sọ kìnní kan sà ẹ lọ gbogbo ọ̀nà tí a bá sọ pé wọ́n ṣe ní ọdún mẹ́jọ bàbá wa olóògbé kò sí ọ̀nà tí wọ́n ṣe tó sọ sí ìdílé ẹni ọ̀wọ́n bí kò sí ṣípa àlàwọ́ kálà
7: ẹ bá wa ṣe kọ́mọkọ́mọ́ sá.
1: Ẹ ṣeun.
7: Ṣe lè ṣe ṣe.
8: Mo gbọ́ wọn. won ni ka se oselu bi won se se ni gba baba layande atichi bolaye oro yin dasa atiti kesi e ri pe oselu yen o ngbon si lojojumo ni ilana ta gbagbe gba ni eleyi ibi to gbon de niyan e ri pe bu wa te nso awon to nso oselu ngba yen o po to won ti e fe to ilarin awon to nse nisin so ibi to tun gbon de nisin mo wa lowo o ngbon si lojojumo ni ṣùgbọ́n ilé ìtẹ́ sọ yẹn àti fisa kéèsì a ṣe bẹ́ẹ̀ ẹ ṣe àdúpẹ́.
7: Lórí ìwà ìbàjẹ́ onáwó lálẹ́ gba dẹ́kun ìwà ìbàjẹ́ tó dẹ́ ti ń lọ bẹ̀ lẹ́ẹ̀kan ẹ wo ro fcipc tí ẹ ní ayédèrú àjọ nìyí ó sì lọ ọ́fíìsì ní federal secretariat lẹ́yìn àbújá ó owó rẹ̀ ń wọnú bọ́jẹ̀tì gbogbo eléyìí fi ń wọlé ṣé lè gan ò ní jẹ́ kí àbùkù mọ́ débà orílẹ̀-èdè nàìjíríà láwùjọ àwọn orílẹ̀-èdè àgbáyé àti pé ìjọba yín láti rẹ́yìn ìwà ìbàjẹ́.
8: Gbogbo ọ̀nà ni ìjọba ń gbà láti rí pé a gbógun ti ìwà ìbàjẹ́ nínú àwùjọ wa. Tẹ bá dẹ̀ wò náà èyí tí wọ́n fi discover nǹkan tí ọkùnrin tó ń pè ní Adéníyí Adéyẹmí yẹn ṣe. Ẹ rí pé ara àwọn ètò tó lágbára tí ìjọba ṣe láti gbógun ti ìwà ìbàjẹ́ òun ló ṣe àfihàn jìbìtì tí ọkùnrin yẹn ń lù ní abẹ́lẹ̀. Àwọn jìbìtì ti wà káàkiri tó yẹ pé àwọn kan ló ń jí wa lépo kúrò náà wọn á tó fún lórúkọ wọn á ní bọ́ńkìrìn ẹ rí i pé ìgbà tíjọba ìdébẹ̀ àwọn epo rọ̀bì tá ń tà ó lọ sókè nítorí pé wọ́n di gbogbo àwọn ọ̀nà tí àwọn èèyàn ń gbà ṣe gbogbo àwọn ìbàjẹ́ ó ṣe wà káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé nìyẹn ṣùgbọ́n ìjọba ò ní tẹ́tì láti rí i pé a gbógun ti ìwà ìbàjẹ́ ní gbogbo ọ̀nà kí wá ṣiṣẹ́ ìjọba nìkan a wá fúnra wa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè tá a jẹ́ ọmọ ìlú a gbọ́dọ̀ ṣetán lọ́kàn wa ẹ wo bí orin tí olóògbé Ajimobi tó ṣe fún orin ìpínlẹ̀ Ọ̀yọ́ orí gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ká ṣe ohun tó dára tó tọ́ níbi gbogbo nígbà gbogbo gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ ní lọ́kàn yìí pé a gbọ́dọ̀ múra láti ṣe ohun tó dára ohun tó tọ́ níbi gbogbo nígbà gbogbo.
7: Lórí ọlọ́pàá ìpínlẹ̀ kí ni èròǹgbà tí yín gangan lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀?
8: Ó dà ẹ rí pé wọ́n dẹ̀ jókòó tì àwọn tó jókòó tì wọ́n yanjú tí wọ́n yànnà náà àwọn ọlọ́pàá pípé ni tẹ bá dé gbogbo òkè mo ti láǹfààní láti wà ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní North America pàápàá jùlọ ọjọ́ kí n fi orílẹ̀-èdè Canada ṣàpèjúwe ẹ rí federal police wọ́n tó tiwọn yàtọ̀ irú olú ìlú Canada tó jẹ́ Ottawa ẹ rí Ottawa police wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn wọnú ara wọn tí ò sí kọ́nùkọ́kọ́ kankan irú ẹ̀ náà ni wọ́n ń tà láti fi lélẹ̀ ń bí
7: ẹ̀yin olóṣèlú ń bí wà ń kọ́
8: olóṣèlú wà lọ́hùn náà òṣèlú wa náà ó gbọ̀n sí òṣèlú wa náà ó dàgbà sí ju bi ti àwa yìí lọ ṣùgbọ́n kó tó débẹ̀ yẹn a gbọ́dọ̀ fi ẹ̀mí àwọn ọmọ wa tafàlà tó wáyé pé state police wà tó yẹ pé ní oríire yẹn wọ́n ní àgọ́ wọn níbẹ̀ wọ́n ń ṣe gbogbo wọ́n fi mú fínlẹ̀ wọ́n ń tẹ̀lẹ̀ mú yẹ owó ìjọba àbílẹ̀ ń lọ síbẹ̀ tí wọ́n rí owó ṣiṣẹ́ wọn tó yẹ kí wọ́n ṣe tí wọ́n rí àwọn owó ṣe àwọn tó yẹ kí wọ́n rà fún ètò ààbò ẹ rí i pé irú nǹkan tó ṣẹlẹ̀ ní oríire yẹn ó ṣeé ṣe kó yẹ pé kó má ṣẹlẹ̀ ṣe ọ̀nà sánà kó má wáyé so ìdí ẹ̀ nìyí tó yẹ pé ọlọ́pàá ìpínlẹ̀ ó ṣe pàtàkì ẹ dẹ̀ pé láìpẹ́ láì jìnà ìjọba àpapọ̀ wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n máa roll out.
7: Hello. Yes sir.
1: Yes sir, Ojo láti airport.
7: À ń gbọ́ yín sà.
1: Wọ́n kàn fẹ́ kí ẹ̀yin oníròyìn tẹ máa mú nǹkan wá sí ìrántí lórí alàgbà tó ń sọ̀rọ̀ mbẹ́ o. Ó fẹ́ kan àwọn náà. Ó fẹ́ kan wọn.
7: Ó yẹ mú wá kágùn.
8: Àmì.
1: Oní bíbélì sọ pé tí abanijẹ́ ti banijẹ́ tó ń bọ̀ bá dẹ́kun á wà bò náà jẹ́ ẹgbẹ́ wọn náà ń bọ̀ wá síbẹ̀.
8: Ìwé wo ló sọ bẹ́ẹ̀ ló ń bíbélì àti ẹsẹ̀ wo ni o.
1: Àwa náà làwọn ìlú náà máa sọ torí wọn ò sọ dáadáa kankan tí gómìnà ṣe báyìí wọn ò sọ àwa sì rìn láàrin ìlú àwọn ètò olóṣèlú dùbà wà rìn láàrin ìlú ẹ wò bí ìlú ṣe fírí ẹ wò bí bàbá yẹn ṣe lu ọgbọ́n anú tó páàkì gbogbo àwọn èèyàn ní gbogbo egun nígo tí ò sì sí wàhálà wọn ò rí yẹn sọ láàrin ìlú ìbàdàn o wọn ò rí yẹn sọ.
8: bí o bá ti dùn tó tó bá yẹ pé wọ́n ń fún ìjọba àbílẹ̀ lówó ni ìbá dùn púpọ̀ jù sá ṣùgbọ́n ẹ kó ti bíbélì ní ìsìn ẹ kó ti ẹsẹ̀ tẹ́ ẹ sọ yẹn ò sínú bíbélì o so ó ta àbáwọn gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nítorí pé ẹ tún parọ́ mọ́ bíbélì.
7: ẹ ẹyin tun lo ba won wo bibeli bayi
8: e won ni bibeli so wi pe mo ni oriwo ese wo
7: iwe mo so be so
8: emi o mo o
7: hello
8: ta le so lo radio yo so to ni
7: hello
9: hello
7: hello ekaro
9: yeah ekaro e ku ise o
7: yes sir
9: then ogbo point of kini awon te ba pe sori eto ko ma ma lo gbe lohun pe ki e farabale so ki baba ye ko apologize pe then nkan ti mo fe tun fun
8: ni ki won calm down ni
9: ojo ma bi ai bi te na o gbe ni e awon ona to wa ni ilu mi nkan be wa lo gbe mo nkan se ba dan ni kori de awon to tun so pe won tun ona ile bi fi by plan se adugo si wa nbe yes no tun ona ye se ri awon na de wa njoba so be ni kan si ton ko ma ma ba yan je kiru won yi gan ba de be yin ta won ma se gan ko ma ma yi wa da ke e se
7: iye po ma eh kale mo seri pada rele
8: asiko ti lo
7: FFPC
8: no ko le si lo titi nduri mi boda da ko ten break gan ko soro baje nkan ti o nsele la nso se ri ijoba ipinle won gba owo ti won obitibiti billion ijoba ipinle ngba lati se awon se akanse sugbon ko si se akanse ti ijoba abile le se
7: kini amo
8: ami ti ijoba ipinle le se lai fun ijoba abile lowo odolo jasi o kani tinubu o fa won ipinle lowo ko wa ni a o n ti se airport labuja o n ti da ona laarin ilu abuja se o n se coastal road so ni mini
7: eja mo seri pada rele kini amoran yin ati nje loro kan lati so fa won megbe yin papa
8: oro ti mo fe so fun awon megbe wa ni pe ejo eje ki gbogbo wa ka fi suru to won ni aigbo awuje wuje nle agbale meji e ri pe ati se eto to lagbara ati pari gbogbo awon konu koho duku ati taprogon to jeyo ninu omoye ta mu eje ka se suru ka je ki awon agbagba ba wa nawo si ha mo pe yo dun enikan inu enikan o dun at the end of the day ni pari gbogbo e nkan ta fe ni pe ki inu olukuluku dun ha be gbogbo awon baba baba wa e ba wa pe gbogbo awon omo yin wole ha be gbogbo awon loga loga wa ejo gbogbo awon oro tabi awon remarks mo ma mu ki o tun gbona si e je ka din ka yi wale die lagbara olohun didun lo so so
7: ami ashun ka wa to mo lo leyin ambassador arapaja ta lo tun kan
8: captain detu ni
7: ni gbe mi ibo kan ojo dibu ga wo tun wa lenu se se ri pe e fowo jona nu
8: ati yawo atomo re o dibo
7: koje bi ti a ri mo lori eto selo fun ti oni honorable sunday babalola state welfare secretary egbe oselo apc nipinle oyo baba pe yin gba mi mo ro pe e tun da wa lohun
8: lagbara olohun
7: e seun koje bi a ri mo leni peter ola supo captain peter loruko temi o ti gba
10: oye ati erongba to jeyo lori eto yi lo je ti eni to soro ti ko si ni nkan kan se pelu iwoye tabi agbekale ikanni 32 fm 94.9 ibadan

0: àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32FM 94.9.
1: Mo kíyìn ẹ kásán ẹsìnkú iṣẹ́ látàárọ̀. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ń gbọ́ láti ìkànnì 32FM 94.9. Olúṣọlá mọ̀ọ́mọ̀ lóníròyìn yín. Àwọn kókó tó fojúlédè nínú ìròyìn náà. Àwọn agbébọn ẹni wọ́n tún ti jí ẹnìkan tó jẹ́ olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ kan jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ń bèrè fún 30 mílíọ̀nù náírà. Ìjọba àpapọ̀ ti mú ìdádúró dé bá ìgbésẹ̀ tí wọ́n ti gbé ṣáájú lórí fífikún owó WAEC àti NECO. Ní ilẹ̀ òkèrè ènìyàn 37 náà ló ti jọlọ́run ní pé nígbà tí ènìyàn 22 farapa níbi ìṣẹ̀lẹ̀ iná mọ̀rara kan tó wáyé ní ìlú Bangkok. Lábala eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti Argentina náà ni wọ́n ti ń bèrè fún irúfẹ́ aṣọ tí wọn yóò ṣàmúlò níbi ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tako ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ England. Lábala múlùdùn White Money ló ti kọminú lórí ọ̀rọ̀ bíi ìfẹ́ láàrin ọkùnrin àti obìnrin bó ti dà lásìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà.

0: lórí ẹlẹkùnrẹrẹ ìjọba àpapọ̀ náà ni wọ́n wí pé wọ́n ti wararo díẹ̀ báyìí lórí ìgbésẹ̀ tí wọ́n ti kọ́ gbé ṣáájú lórí fífikún owó tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn tí wọ́n bá fẹ́ jókòó fún ìdánwò ti WAEC àti NECO tí wọn yóò mọ̀ san fún tí wọ́n bá fẹ́ jókòó fún ìdánwò náà nínú àtẹ̀jáde kan tó fojúlédè pátẹnu ẹni tí ń ṣe adarí lẹ́ka ìròyìn fún iléeṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀èdè yìí borí owó Fọláṣadé náà ni wọ́n wí pé ìgbésẹ̀ mímú ìdádúró dé bá ìpinnu náà ìyẹn láti tún padà jókòó lórí ọ̀rọ̀ náà àti wí pé bí ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe fa awuyewuye lẹ́nu àwọn ọmọ orílẹ̀èdè Nàìjíríà ní kété tí wọ́n fi ọ̀rọ̀ náà léde. Ẹ̀wẹ̀, àwọn ọmọ orílẹ̀èdè yìí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fèsì sí ìgbésẹ̀ tí ìjọba tí wọ́n ti gbé ṣáájú lórí wípé wọn yóò fi kún owó tí àwọn tí wọ́n bá fẹ́ jókòó fún ìdánwò ti WAEC tí wọn yóò mọ̀ san láti 1,280 náírà lọ sí 1,250 náírà bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀ nígbà tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 FM Emmanuel Adebanjo sọ̀rọ̀ èyí ni ọ̀pọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ ohun wípé yóò tún túbọ̀ mú kí ìkanira sí fún àwọn òbí àti wípé ọ̀pọ̀ àwọn òbí iná ni wọ́n ti ná owó tó ṣe gọbọi lórí ríra ìwé àti aṣọ fún àwọn akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tí èyí yóò sì túbọ̀ mú ìnira dé bá àwọn tí wọ́n jẹ́ òbí àti alágbàtọ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ síwájú sí lẹ́nu àwọn òbí náà.
1: Tó bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fáwọn tó jẹ́ pé ìṣúná ìṣán tó jẹ́ pé public school ni kò yẹ kí wọ́n fowó fún owó wáyé torí pé a ti ń rán ọmọ lọ sí ní iléèwé public school láti lọ kàwé ojú ni wọ́n rọ o a ti ń lọ sí private school wọ́n ti kó tán ni a ti ń lọ síbẹ̀ iye tí a bá kù fún wa náà ni fún ọmọ ìyálé wọ́n gbọ́ gbọdọ̀ sọ ni torí pé ìyá ni wọ́n àmọ́ wọn lọ síbẹ̀ the federal àti state government ó yẹ pé take care of public school àwọn ọmọ wa ò fi ní máa sá kúrò ní iléèwé lẹ́nu àwọn tí wọn fẹ́ lọ gan ó lè lọ tó bá jẹ́ pé owó rẹ̀ bá ti pọ̀ tó jẹ́ kó owó wáyé.
2: Àwọn ọmọ olówó àtàwọn ọmọ ara wọn náà fẹ́ kó máa kàwé so dẹ́mẹ́lẹ̀ àwọn ọmọ mẹ̀kúnù wọn fẹ́ kán kàwé wọn fẹ́ kán padà sí di pé kán lọ máa kọ́ṣẹ́ wọn kúkú ti sọ pé kán lọ máa tàkàrà kán lọ máa ta kúlíkúlí so kí gọ́ọ̀mẹ̀ntì wa tán bá lè bá rìdíìsì kínní yẹn kán fílẹ̀ síbi tó wà tẹ́lẹ̀ bóyá 28 yẹn ni kán fílẹ̀ sí kán jẹ́ kán máa san 28 yẹn lọ bẹ̀tẹ̀ ibi tó gbé lọ yín ti báyìí mbọ̀ náà ti fẹ́ rí ẹni lọ́mọ mẹ́ta mẹ́rin sí school tẹ́ ẹ̀bẹ̀ ni kò san bí 20-something thousand ẹ̀rin yín lẹ̀ 50,000 times 3.
0: Nínú ìròyìn mìíràn báyìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn agbébọn kan ni wọ́n ti jẹ ẹnìkan tó jẹ́ olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ kan tí wọ́n ti jí gbé lọ tó jẹ́ ọmọ 60 ọdún ní agbègbè Gbọ́jayé níjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú nípínlẹ̀ Ọ̀yọ́ arákùnrin Matthew Kọ́láwọlé Ọwọ́adé nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyinka Àyánládé ló ṣàlàyé wípé ẹni ọ̀hún náà ni wọ́n jí gbé ní oko rẹ̀ tí ń bẹ ní agbègbè ibùdó ààrẹ nígbà tí ó lọ rèé ṣiṣẹ́ nínú oko rẹ̀ àmọ́ tí ìgbésẹ̀ ti ń lọ báyìí láti rí arákùnrin náà dóòlà kí wọ́n sì mú àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi náà lóníṣekún iléeṣẹ́ ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn tí wọ́n jí ẹni ọ̀hún gbé iná ni wọ́n ti ń bèrè fún 1,600,000 naira fún ìtúsílẹ̀ rẹ̀ tí wọ́n sì ń rọ àwọn aráàlú láti ta wọn lólobó tí wọ́n bá ní ìròyìn kankan léyìí tó lè ṣe ìrànlọ́wọ́ fún wọn lórí títú arákùnrin ọ̀hún sílẹ̀ àti mímú àwọn tí wọ́n ṣiṣẹ́ náà. Lórí ọ̀rọ̀ tó sì farapẹ́ra níbi àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ti ń dunnú lórí ìpadà wálé àwọn tí wọ́n ti ń bẹ ní àkàtà ajínigbé ní ìjọba ìbílẹ̀ ti oríire iná ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ké sí ìjọba láti mọ́ṣe tẹ̀tì lórí ìdápadà ẹni tí owó tún jẹ́ olùkọ́ àgbà tí wọ́n tún ṣẹ̀jí gbé tó jẹ́ ọmọ 60 ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Kọ́láwọlé Matthew Ọwọ́adé tí àwọn tó jẹ ẹni ọ̀hún gbé sì ti bẹ̀rẹ̀ sí ní bèrè fún 1,600,000 naira fi wọn fi tù sílẹ̀ nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ ọ̀hún nígbà tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 FM sọ̀rọ̀ ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Barakat Adiamo iná ló ké sí ìjọba orílẹ̀èdè yìí àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí dájú wípé àwọn tí wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ yìí tó ti wáyé ṣáájú náà ni wọ́n fún ní àwọn ìtọ́jú ọpọlọ eléyìí tó yẹ níbi wọ́n ti padà dé láti àkàtà àwọn ajínigbé náà ẹnìkan náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Halabi ìyẹn ló ti rọ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àti àwọn ọmọ àti àwọn òbí náà láti túbọ̀ mọ́ wà lójú làlákànfin sọ́rí tó fi mọ́ ìjọba láti rí dájú wípé irúfẹ́ ohun tó wáyé náà ò padà ṣẹlẹ̀ mọ́ nígbà tó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún arákùnrin Ọwọ́adé àti enikan na to tun je olugbe ina lo ti wi pe oro ijinigbe lorilede Nigeria ati nipinle Oyo papa julo en lo ti fe ma di nkan ti awon eyan ti fe ma fi powo lona ti ko to to si ro awon agbofinro lati koro oju si oro na ta wa royin si waju si
1: o si eni ti o wa ninu incident yen ko da bo ti wule ko jo mi ki to to ma gbagbe e ma je ka gba ro pe oju awon omo yi ni won ti pa ma yen so opolo omo kekere de ma un fresh shin so ko da bi agba to easy fun lati gbagbe nkan so e ti mo kan ri nibe ni pe olorun ko ti kan lara re ni ko fo omo ku lokan won kese nkan to se gbagbe so oju se ijoba ti mo kan ri ti ijoba le se fun wa ni pe ko guide awon omo yen lati ma fi won sile lasan tori normally ti won ba da won pada sodo awon obi won won so mo pe continue live ninu experience n te ti ri sugbon ti won ba guide won ti won wo isesi won ti won mo bi won se lo ti won ba tin se ti won ba ri pe o succeed wa to wa ona mi lati le se
3: awa to n gbo pe won rescue won bayin a mo to foju mi number yen ani ta omo yen ti ri nbe yen o le so awon na bi odaran o

0: Jetina won na lo feyin ipa gbọbọlu ti Switzerland gbole pelu ami ayo meta si odo ninu ifese won se ti won gba kanyin pelu won labala muludun nibi ti won ti mo fi gigun iroyin agbaye wa potato santo ni gbaju gbaja loju opo kaye li jara leni to tu fakoyo nibi eto ti won mo ngbele wo Big Brother Naija ti sa kefa re ti oruko re nje Azal Honua ti opo tumo si white money na lo ti soro bi o ti je wi pe oro ife laarin okunrin ati obirin na lo ti dibi ti awon eyan ti bere si ni bere fun owo lasiko yi nibi o tin soro loju opo kayelu jara wi pe eni to ba mo bi ton ti le ri aya gidi fe e na ni ko gbiyanju lati je ko hun mo nigba to ko minu lori bo ti je pe opo yin ni won ma nfi ife laarin okunrin ati obirin lati bere owo lọwọ ẹni tí wọn bá jìjọ ń rìnrìn àjò ìfẹ́ náà lásìkò yìí ọmọ ọdún mọ́kànlé ní ọgbọ̀n òun náà ló fọ̀rọ̀ náà léde lójú òpó kayélujára. Àwọn ìròyìn tí ẹ bá fẹ́ fi tó wa létí ló ní yàjò yàjò ẹ kàn sí wa lórí nọ́mbà yìí tàbí kẹ́ fi sọwọ́ sí wa lórí WhatsApp 0705-655-0949. Ẹ tún lè ṣàmúlò ojú òpó tí ìmẹ̀ yìí at 32fm.com.ng. Àwọn kókó amẹ́nubà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí kí a tó mọ̀ lọ. A ti kà sí yín létí wípé àwọn agbébọn ni wọ́n tuntun jẹ́ ẹnìkan tó jẹ́ olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ kan gbé nípínlẹ̀ Ọ̀yọ́ níbi wọ́n ti ń bèrè fún 30 million náírà. Ẹ̀gbọ́ nínú ìròyìn pé ìjọba àpapọ̀ ni wọ́n ti mú ìdádúró débà ìgbésẹ̀ tí wọ́n ti kọ́gbé ṣáájú lórí fífikún owó WAEC àti NECO fún àwọn tí wọ́n bá fẹ́ jókòó ṣe ìdánwò náà. Ní ilẹ̀ òkèrè láti kà sí yín létí wípé ènìyàn 37 ni wọ́n ti jọlọ́run nípè nígbà tí ènìyàn 22 farapa níbi ìṣẹ̀lẹ̀ iná mọ̀rara tó wáyé ní ìlú ti Bangkok níbi ilé ìgbafẹ́ kan. Labala eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti Argentina ni wọ́n ti ń bèrè fún irúfẹ́ aṣọ tí wọ́n fẹ́ wọ̀ níbi wọn yóò sì tún mọ̀ kojú ikọ̀ England níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn níbi tí ìfẹ́ ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́. Lákòótán labala múlùúdùn gbajúgbajà white money náà ló ti wí pé òun kọminú lórí bí ọ̀rọ̀ ìfẹ́ láàrin ọkùnrin àti obìnrin ti fẹ́ mọ̀ di ohun tí àwọn èèyàn fi ń bèrè owó. Lórúkọ Mary Ojo tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn yìí jọ Olúṣọlá mọ̀ọ́mọ̀ lótù tó sì kà á sí etí ìgbọ̀yìn ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ 32FM.
1: Ọ̀jẹ́ ti kúrò ní tànà egun ti dòwó 32FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ẹni ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyún richard card 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀

0: 32 FM.
1: Ikanni Adaniposonu.
0: 32 FM. The Pelna Joy Station.
1: 32 FM.
0: The station admired by all the radio stations. 32 FM.
2: Yeah.
3: One tagline is never enough. 32 FM. 94.9. Filling the world with laughter.
4: Are you ready?
5: Chop 1 2, chop 1 2.
6: Ìràwọ̀ kan yọ ọ́mì ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM lóṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re kaja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo liko ikan ni 32 FM do supa ran kaye

0: kò ṣe é fiwé koko kòrókò ìfọ labalábá sì yàtọ̀ sí tẹ́yẹ àwòdì bẹ́ẹ̀ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara solongo 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: Heaven made a radio, gave it a soul, and called it

0: is a choice that we want you to make always. Choose to be happy. Choose 32FM 94.9 Ibadan.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: 132 FM 94.9.
1: Mo ti bọ lọ́run mi sọ̀rọ̀ ìjìnlẹ̀, irú òkìkí tí mo fẹ́. Èmi mà ti bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ o. Wípé òkìkí gradually ni mo fẹ́. Yeah, party people, this is your main man, Otunba 001. Femo Lancaster live on 32 FM radio station 94.9. Keep listening to your radio station. It's your darling station, man. Bam!
2: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn kásì gbẹni afẹrẹ jẹ lọwọ arẹ nìjẹ lẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọba àwọn kan.

0: ṣáájú ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32FM òun gan láyé ń gbọ́
1: látijọ́ rẹ́rìn àríntàkìtì.
0: 32FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Tí ẹ bá ń ṣe òwò nìbàdàn, ẹ kò gbọdọ̀ pàdánù àǹfààní yìí o. Stanbic IBTC ń gbé Nigeria Business Summit bọ̀ wá síbàdàn. Àpéjọ ọjọ́ kan tó dá lórí ohun kan ṣoṣo láti ran òwò rẹ lọ́wọ́ kí o lè gbèrú sí i. Lórí ẹ̀kọ́ tí àwọn amòye máa darí sí àwọn àǹfààní láti pàdé àwọn oníṣòwò tuntun àti láti dá owó pọ̀ pẹ̀lú wọn. Ó tún jẹ́ ibi ìfihàn ọjà tó kún fún ìgbòkègbodò. Gbogbo tí ó wà ní àpéjọ yìí ni a ṣe láti ṣí àwọn ilẹ̀kùn àǹfààní tuntun sílẹ̀ fún ìwọ àti òwò rẹ. Àwọn àǹfààní ńlá ń bọ̀ níbàdàn, rí dájú pé o wà níbẹ̀. Ọjọ́ ọjọ́rú ọjọ́ 15 oṣù keje ọdún 2026 àkókò aago 9 àárọ̀ ibi ìpàdé Jogo Center Ìbàdàn. Láti ṣe ìforúkọsílẹ̀ lọ sí bit.ly/nbs-tour-registration. A ó pàdé ní Nigeria Business Summit Ìbàdàn.
3: Ó ń dùn yùn gbàlé tí 32FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Our fear is gone.

ẹ já kíra wà tún kù dédé àkókò yìí ẹ̀yìn olólùfẹ́ wa ṣé dáadáa lẹ́wà ẹ kú lé o ẹ máa káàbọ̀ sórí ètò ta pè ń lẹ́yìn iṣẹ́ ìkànnì alálùbáríkàrí táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń wárí fún 32 FM 94.9 ilé ẹ̀rín orí òkè mọ́kálá náà láwà premium ńlẹ̀ ìbàdàn ṣé dáadáa lẹ́wà ṣé dáadáa ni mo bá yín àtẹ̀yìn àtẹ̀mí àtúnjà máa tún láǹfààní àti tún gbọ́ tuntun lẹ́nu ara wa lénìí láṣẹ ìdùn ẹ kú lé o ṣé dáadáa lẹ́wà ẹ kú lé o.

ẹ kú rọ̀lẹ́ ṣe dáadáa lẹ́wà. Chief Commander Minister Obe orí ọwọ́ ẹ̀ la lò wọlé sórí ètò lẹ́yìn iṣẹ́. Amọ̀yìn rẹ̀ ọ̀rẹ́ yín olólùfẹ́ yín pàdé yín ìmùlẹ̀ yín ìjìnlẹ̀ tí yín gangan rẹ̀ o lórí afẹ́fẹ́ o. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ lọ́mọ tán ń sọ ọmọ tán ń sọ rèé tán ń sọ tán ọmọ tán ń ròyìn tán ń ròyìn ẹ̀ tán ṣóòkì gbọ́ rédíò ni. O a gbọ́ rédíò o gbóhùn jìnlẹ̀ rí bó tẹ́ ẹ̀ ṣe ẹ̀kan àbẹ́ ẹ̀mejì wàá ti gbúrò ẹ̀ níbì kan rí o bá pàdé ní gbòòrò ẹ̀pọ̀ ògì ń lọ patí nìyẹn o bá pàdé ní ṣọ́ọ̀ṣì ajẹ́pẹ̀ ìlọlé ìjọsìn ni ìjọ ríra ní jímọ̀ rí àbí ẹ̀yẹ lẹ́ẹ̀kan lọ́dún rẹ̀ níjọ́ ọdún. Ẹ̀ 32 FM 94.9 mo tún ti dẹ́ o.

0: igba ti akoko nile aye monika luku wa ba se lo lo se man determine o man determine success o man den determine level te eyan fe wa awon kan man fi se sere nti won ni awon ko je n fe gboro se se ti rara omo ajinawo yo ba si bo won ni eda ti o sise oye o je
1: eda mi ma je sa se da bolo mi ro se mi lo lu ama ija mi ja bi se mo je ama o je mi lo ri
0: re eskisa ori re ki sa dede wa a ma n sise to ni
1: beni ba je bi
0: to yo
1: eyi eyan mi
0: gbọ mi dada ìyá elizabeth látọjọ
1: pẹpọ bá jẹ bí ọjọ
0: ọrẹ mi ṣe kẹrẹ ṣọgọrọ
1: ìgbẹ o lójú o ti
0: ọrẹ wa yìí ń kọ ọrẹ wọ ní mọtò lójú ọjọ yóò tọjọ mẹta tí mo ti gbóhùn ẹ

0: la ń ta kí la ń jẹ kí la ń jẹ kí la ń ta. Ọwọ́ téèyàn bá fi múṣẹ́ ẹ̀ nígbà míì a mọ́ pé àlùbáríkà rẹ̀ sí i. Kò síṣẹ́ kankan tí ò lálùbáríkà láyé tí ò bá ti ìdọ́dọ̀ tiẹ̀ wàá mọ̀ bí ò ti ìdọ́dọ̀ tiẹ̀ ni. Àwọn tó ti fi ṣoríṣiríṣi nǹkan máa ṣe ìtọ́ka sí bó ṣe bíṣẹ́ yìí náà ni. La fi rọ́mọ ní yunifásitì la fi tọ́ ọmọ nílùú Èbó. Ìyá oníbọ́ọ̀lì
1: ọ̀rọ̀ lágbájá
0: ìyá ẹlẹ́pà síse ìyá ẹlẹ́pà yíyan oníbúrẹ́dì. Àwọn iṣẹ́ kan wà téèyàn ò ti ẹ̀ fọkàn sí pé ó lè gbé èèyàn láyé tẹ́lòmíì bá tẹnubọ̀ àwọn nǹkan tá àwọn ti fi ṣe tán ti fi ṣe tán ti fi ṣe nígbà tí yeléwé ń kọ́lé tí wọ́n ń ra mọ́tò ẹ̀ rí pé wọn ò fọwọ́ ẹ̀ mú ni. Màá máa sọ̀rọ̀ dáadáa lórí ètò yìí.

0: ẹyin onígbìyànjú ṣà lọlọ́run wà ọlọ́run tó dá wa gan ti sọ nígbà ó dá wa ó ní nínú òógùn wa láti máa jẹ
1: lówùrọ̀ yìí
0: ó sọ pé nínú comfort wa láti ó nínú òógùn wa ìbò kíyèsí bá wa wáìpù àwọn sweat wa dáhùn èyí tá à ń sun sínú nǹkan

Iṣẹ́ ti dé, ọmọ aláṣẹ jẹ òwòrí ọmọ aláṣẹ là. Ta ló sọ fẹ́ pé dùndú ò lè la àyàn láyé? Bí ẹ bá ń se ẹwà wọ́rẹ́wọ́rẹ́ sí ládùúgbò. Tó dùn, mo rántí ìyá kan ní junction dí ara níbi tá a dàgbà sí. Dùndú elépo báyìí ni màmá yẹn máa ń dín. Bá ti kọjá ibi tó máa ń páàkì mọ́tò agbe ni ògùn pa sí yẹn. Bàdì right ẹ ti rí ìyá yẹn báyìí. Bá bèrè lọ́wọ́ àwọn gbẹ̀ngà gbajúmọ̀ wọ́n mọ̀ ń pa ẹ̀. Ọwọ́ ọ̀sán bẹ́ẹ̀ àá tò ní. Dùndú ni elépo tí ẹ̀ ti jẹ́ tipẹ́. Ṣé ẹ ní ládùúgbò yìí? Ìyá àwọn ilé ìsúwẹ́tà wọn ò ní tiwọn.

0: tí n bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ló ń kọrin yìí dẹ́lì ò lè mọ̀ láyé tó o bá mọ̀ 1000 tẹ lọ fi ra káàdì sórí fóònù ẹ. O ò lè gúgùn ẹ ò lè rí.
1: Ṣé lọ́gbọ́ ò ká gbọ́ o?
0: Ẹni tí orin tẹ̀ ń gbọ́ yìí.
1: Ẹ̀dùn òyìnbó.
0: Ọ̀gá Saint Janet nìyẹn. Ẹni tó train Saint Janet.
1: Ẹ̀dùn òyìnká kọ̀ǹga.
0: Bẹ́ẹ̀ ti gbóhùn ẹ̀.
1: Bàbá ńlá wẹ́lù ò ṣe bínú.
0: Lọ́sìkẹ̀ ń gẹ́rì ẹ̀gbọ́n wa lábẹ́ òkúta.
1: Ẹni lówó lọ́lọ́lá o.
0: Tímọ́tímọ́ DJ Semite. Ẹ bèrè lọ́wọ́ DJ Semite pé ṣó mọ̀ Lọ́sìkẹ̀ ń gẹ́rì.

0: ẹ bá lọ sí ẹka tó ń polówó ọjà ká polówó àwọn ọjà tó wà lóríwájú wa tá bá ti polówó ẹ a wà padà sórí ètò lẹyìn iṣẹ lẹtọ yìí monday edition délé akínmọdé délé ìjìnlẹ lọmọ tó ń sọ ọmọ tó ń sọ tán sọtọ ọmọ tó ń ròyìn tán ròyìn ẹ tán ṣé ò kí ń gbọ 32 fm ni ẹjẹ ń lọ pa àkínbọ pa kí wọn gba ìpè ẹyin olólùfẹ wa láti lé ìpè yín ni o cough ni o a ní gbé ìpè lágbára lọwọ lọ ẹ lẹbẹ kù kalẹ.
1: máa wo mi bí mo ṣe fẹ́ yín.
2: mo ń gbọ́ 32 fm.
3: 32 fm 94.9.
4: Bode chance to lanta, nígbà kú gbàtà bàjẹ́.
5: Gbogbo ní bara Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn. Lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto. Iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà. Máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó. Tó sì hàn kedere fáyé láti gbà yíwá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre tiléṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
6: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
4: Ìgbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
5: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
8: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: Rush, go your nearest shop now.

0: Hey, you fancy me?
1: It's okay.
0: Hello, sorry, Bubu Ikoni, Bani Dore. Ni 32 FM 949. Fe ye, Asafu.
1: Asafu. It's okay.
2: Dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Ijo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegu area off Olojuoro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out, pay small, small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000. Or 0911-555-0055. Today, Soft Sands Property. Your land, your legacy.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ǹjẹ́ òun wọ́n ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ? Ìdáàbòbo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
6: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè.

0: àbí ẹ máa wá báyàn dá torí iṣẹ́.
1: Ẹ̀dá yóò hù tó mọ́jọ wò tó mọ́jọ kú.
0: Àbí.
1: Iṣẹ́ tẹ́ ní ìkọsẹ́ wẹsẹ̀ tó fi lọ́wọ́.
0: Ẹ̀ẹ́.
1: Iṣẹ́ náà lẹ́nu ìkọsẹ́ ìlú ẹ̀jọ́ gbèsè o.
0: Àbí.

0: ọkọ mi
1: ìyàwó mi alálùbáríkà
0: ọkọ mi
1: àbórí
0: ẹ̀mí mi
1: ọkàn mi lomi wo
0: future mi
1: ìyẹn ẹlẹ́gàn ìlọgbẹ́jẹ́ fórí
0: certificate mi tí mo gbà rè
1: ìjọba ọ̀run mi ẹ̀sùn mo mi lé nínú ayé mọ́
0: paradisi etí tèmi
1: ṣótán ìbùsùn mi lomi wo
0: ibùgbé ayọ̀ mi
1: ṣótán ìdùnnú ayé mi òun ló wà lẹ́gbẹ́ mi
0: ọ̀rọ̀ tí mò ń sọ
1: ó yá ẹ̀ máa lọ sójú òpó facebook 32fm 94.9 láwo èmi àti ìyàwó mi alálùbáríkà
0: oh my god
1: àti mi jọra
0: ati jọra ni ọkọ mi ma sọ pe ati mi jọra to ni ọmọ ọta
1: ati gbogbo adugbo ọjẹ agbadun mọ ọmi sọ pe ru kọpuruwore
0: ọkọ mi mo wa sọ fun ọmọ lẹyin tẹ n pe wa ni kọpuru ẹ ka english awa gangan ni kọpra
1: abo iwe ni nka abo iwe oun ni nka
0: ori mi mo dupe to gbe mi ko ọkọ mi
1: ẹlẹda mi mo mọ dupe o gbe mi ko yawo alalubarika
0: igbesi aye mi mo gbe ọga to o jẹ ti n
1: pa mi amẹrika tèmi lomi wo
0: ẹyẹ
1: sọba tẹki na ọmọ wọn mi wa kiri ọba niyawo alalubarika bi iye
0: ọni
1: ẹran ti pe ọ fẹ travel laye ri han
0: donald trump tèmi
1: rẹ ṣotan
0: tinubu mi rẹ fún
1: elizabeth aye mi
0: tinubu mi rẹ
1: ṣèyí mákindé mi òun ló jókòó sẹgbẹ mi
0: ayé mi da
1: bẹẹni tèmi kan sun ọ ṣé o ti gbọ bẹẹni
0: icpc tèmi leléyìí
1: báńkì mi
0: rèé occ mi rèé
1: ilé ìfowópamọ mi ló dúró sí mi
0: cbn mi rèé
1: ṣotan
0: ẹ máa kó kúrò ládùúgbò yìí ni ẹyin bá wọ
1: àfíìsì àbáyé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ládùúgbò o
0: ọkọ mi ẹjọ́ torí ọlọ́run ìgbàwó lẹ máa fọ aṣọ tí mo ní kẹfù
1: ìyàwó mi mo ti mọ̀ọ́mọ̀ mo fẹ́ kí n di àárọ̀ ọ̀la ó bá ti di 7 yan nìyàn bá ń kọjá
0: máa
1: wá kó aṣọ síta níwájú ìta ilé máa fọ máa sa
0: o ṣe ọkọ mi
1: ojú orí ẹlẹ́gàn a tún dàrú sí
0: ọkọ mi
1: ìyàwó mi o
0: ewédú tá a máa jẹ lálẹ́ ìgbà wo lẹ máa
1: hàn òkùnkùn jẹ́rìí mi mo ti hàn tán
0: òkùnkùn
1: kí mi bómi kaná
0: o ṣe ọkọ mi
1: kí mi jà lọ kí mi fi gbalẹ̀ já pàtàkì
0: ṣé o ti gbọ́ bọ́kọ mi ṣe ń sọ ọkọ mi o ẹ wà tá a fi ṣe mọ́ín-mọ́ín níjẹta tá a ló fọwọ́ lọ
1: lẹ́rù orí òkúta mo gbé wá láti ilé ìṣàní mo ti lọ
0: o ṣe ọkọ mi adébẹ́sí
1: ìyàwó mi mọ̀dọ̀ agbádùn
0: o ṣe ọkọ
1: o yọ lára mi ìyàwó mi tọ́jú mi
0: ọkọ tèmi
1: ó yá ìwọ bá yọ lára rẹ máa bọ̀ lójú òpó facebook wá
0: fìrà rẹ tán bá bí ẹ
1: fọ́ evangelist john lomi wo ni aládùá ni
0: evangelist john
1: bẹẹni evangelist ni
0: àwa gbàdúrà fún ẹ torí tọkọ
1: nígbà tí
0: yọ̀ǹda tè
1: é evangelist mẹ́ni ìdí àdúrà rẹ ọlọ́run ti gbé ìyàwó mi tọ́jú mi ọlọ́run ti gbé tìmí lẹ́gbẹ̀ẹ́
0: èmi ò kí ń sunlé bí mo ṣe wà yìí
1: ṣùgbọ́n ìyàwó mi lùgbà mí a wà lórí òkè pẹ̀lú bàbá láńlọ́ọ̀dù fún 14 days 14 hours
0: pẹ̀lú àdúrà tó ní agbára
1: evangelist ayé ọkùnrin gbọ́dọ̀ tún dà jù yéé lọ
0: who is this evangelist dúró ṣèwọ ìwọ́n tí ẹ ṣe o lè gbálẹ̀ ni
1: ṣòtàn evangelist ṣé o fẹ́ràn ìyàwó rẹ bí mo ṣe fẹ́ràn ìyàwó mi
0: láìla ọkọ
1: mi ṣé bó ṣe jẹ́ evangelist tó o ṣé ìyàwó rẹ lè bọ́ ọ fún ọdún mẹ́ta kí ìyàwó rẹ mọ̀dẹ̀ complain omi ṣẹlẹ̀ nídìí èmi ni mo fi sọ fún ọ
0: obìnrin burúkú ló máa ń gbowó ọbẹ̀ lọ́wọ́
1: ṣé o tán evangelist máa kọ́ bó ṣe máa báyìí ọmọ ìjọ sọ̀rọ̀
0: ọkọ mi ló ń fa bọ́
1: gbogbo iṣẹ́ ilé èmi ni
0: ọkọ mi ló ń gbalẹ̀
1: ó bá ka bíbélì rẹ dáadáa bíbélì gan sọ yí ohun ẹlẹgẹ́ òun lóbìnrin
0: o ṣe ọkọ mi ìjọba ilé ṣé mi ì sọ fún ẹ
1: ìjọba
0: ṣáyé
1: ọkùnrin tún gbọdọ dáadáa báyé mi ṣe dáa lọ ni
0: wọkọ mi bó ṣe rí rùmúrùmú
1: wo ìyàwó mi bó ṣe rí akúrú yẹjọ ní ìyàwó mi
0: wọkọ mi ajọra wa bàjẹ
1: burúkú burúkú gbogbo àdúgbò lomi sọ evangelist
0: gbogbo ẹyin ọta wa aládùúgbò ẹ máa padà kó kúrò
1: ní tètè ẹ máa lọ o
0: ẹ lè dúró
1: máa lọ sójú òpó facebook 32fm94.9
0: ládùúgbò I look at you and no saw you
1: who are you there are you there or no there
0: I can't touch
1: ìyàwó mi afọyìnbó bá orí ẹlòmíín rú lónìí lálẹ́ ẹ̀ ládùúgbò
0: odidi phd in literate
1: in english ìyàwó mi
0: english ni
1: ọní bá ti kàwé jù mí ní literate english ni kàmọ́ gboyìnbó lọ síbi ó bá ga jù
0: tókó lè yé wọn
1: kí lè yé rú yẹn evangelist ẹfà
0: ẹfà ẹfà ẹfà ẹfà ń jẹ oko mi
1: iyawo mi o
0: e dakun tori oro eri eran ti mo ni kera ka fi fawon eran ilo nje
1: o mo ti lo ra ti pe mo fi surprise re ni gbogbo ise ile ni mo ti se ko to de iyawo mi
0: ti e sodo ya segun le
1: laye o jari mi se ni mo mi mo loju mo yan koja ni waju re mo tu gbe sori
0: mo lodo ya segun owo labi o
1: mo lodo re mi mo yan koja ni waju re be mo tu gbe sori pe iyawo mi lo ran mi nise
0: ko sin to ma
1: ibi mo ti lo ra gan mo so fun mi kan fi si o mo ni tori pe ayokade wa wo yawo mi
0: tata la yokade
1: ayokade ba bo wa wo yawo mi
0: ise boy
1: ise woman ise
0: boy
1: ise woman
0: ele ise woman
1: ayokade to le ma advice mi beni
0: kilo wa lodo ko mi
1: oya ma lo yawo mi ohun fe ni o mi legbe mi ayokade jo mi fe wala
0: kilo fe
1: ma lo jo
0: hmm what are you want
1: what are you looking
0: what are you want eh awon tabi ru siru so batek o ti sa lo ladugbo
1: sean bi
0: peter omo ngba ti won so
1: ipe ko ba batek lo mo bi aye un ku si
0: o nbebe ni bayi pe ka joko un o wa dugbo
1: ai laje mo ti la ko ba lodo ni tu je olori ladugbo
0: 35 years si ware ladugbo
1: ya
0: si
1: bere
0: si ni ka ni
1: ti iware abada ladugbo semi ati yawo mi se apa ladugbo fun 35 years
0: oko mi nja ri leti isoju wa ni an fi ko ladugbo
1: e si gbogbo omo adugbo oju ri ana se bi han oju ri ana se se gbogbo
0: be ate won ti lo le oko won ti se
1: ati yo lo le oko nonsense
0: oko mi jare oko temi
1: iyawo mi alalubari ka
0: ololufe mi
1: eyin ju mi
0: aye mi
1: okan mi
0: future mi
1: moto mi
0: oko ti temi ni
1: ko le gbe mi
0: aye mi iwo gogon ni mo mo oko mi e mo kan te ma se fun mi
1: o ba ti so ni mo bodo se gege bi oko alalu ba ni ka
0: mo ni lesi mo ri pe position oko mi e wa lo ra sana wa
1: se ki mi lara kia kia kia
0: odo ta leti
1: change o si ku change ni ku si mi lowo
0: ma lodo ya to ba
1: o jeri mi
0: ma lodo ya to ba
1: ya to ba o je pe se le biru idile
0: ma dodo ya to ba
1: o ti kuro
0: ni iya tun bo na ti ni pe ki wa bo nra isado ma
1: dodo e ro ra le do so da su mo iro
0: a lodo re o
1: jeri iyawo
0: mi oko mi e gbodo pe o
1: mo ti gbo iyawo
0: mi e ma pe o te ba pe
1: sare lo ma sare bo ni

0: FM 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fú olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ọjà o.
1: Ẹ káàbọ̀.
0: Ìyá bíi ti ń síbò nìkan.
1: Ah, bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ rìn, bó o wà ní látàárọ̀.
2: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà. Ká lè kó papọ̀ sójú kan, ká kó fáwọn tí ń bá wa dáa.
1: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ì ta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ́ di bèrè lọ́wọ́ mi pàápàá.
2: Kí ni tó dé òpolo ọjà rẹ ni?
1: Mo polówó, èrè yóò wọlé náà ni, ì ti ẹ̀ rẹ ni bí mi.
2: Àwọn bọ̀ ni wọ́n ti ń polówó ọjà rẹ̀ ìyá bí ti sin.
1: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí, ì tún bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
2: Ìyá bí ti sin, ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọpẹ́ lórí ẹ̀. Rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọpẹ́. Ìwọ náà bá wa fẹ́ rírì, ṣe kí a kò lọ polówó lọ́dọ̀ wọn.
1: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
3: Tí ẹ bá ń ṣe òwò nìbàdàn, ẹ kò gbọdọ̀ pàdánù àǹfààní yìí o. Stanbic IBTC ń gbé Nigeria Business Summit bọ̀ wá síbàdàn. Àpéjọ ọjọ́ kan tó dá lórí ohun kan ṣoṣo láti ran òwò rẹ lọ́wọ́ kí o lè gbèrú sí i. Lórí ẹ̀kọ́ tí àwọn amòye máa darí sí àwọn àǹfààní láti pàdé àwọn oníṣòwò tuntun àti láti dá òwò pọ̀ pẹ̀lú wọn. Ó tún jẹ́ ibi ìfihàn ọjà tó kún fún ìgbòkègbodò. Gbogbo ohun tí ó wà ní àpéjọ yìí ni a ṣe láti ṣí àwọn ilẹ̀kùn àǹfààní tuntun sílẹ̀ fún ìwọ àti òwò rẹ. Àwọn àǹfààní ńlá ń bọ̀ níbàdàn, rí dájú pé o wà níbẹ̀. Ọjọ́ ọjọ́rú ọjọ́ 15 oṣù keje ọdún 2026, àkókò aago 9 àárọ̀, ibi ìpàdé Jogo Center Ìbàdàn. Láti ṣe ìforúkọsílẹ̀, lọ sí bit.ly/nbs-tour-registration. A ó pàdé ní Nigeria Business Summit Ìbàdàn.
4: Ganiyu, Ganuwabi, Ganuwabi, Jago, Ganu si 32 FM. A mọ ohun tó ń lọ nígboro àti pé ká tún rẹ́rìn-ín àríṣàkìtì.
5: 32 FM 94.9 Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
6: Wọ́n ti ní ọ̀gá nìkan láwùjọ òkúta. Mẹ̀bẹ́ ti mọ̀ pọ́gá ní ọ̀làwùjọ rẹ̀ pé ayé. Ẹ̀yin tèmi nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀. Nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀ lẹ́yìn odi. Bẹ́ẹ̀ bá ti ṣe tẹ́tẹ́ fẹ́ gbọ́ rédíò orí afẹ́fẹ́. 32 FM

0: ìlú jogbo jogbo bí oro àwọn àgbààgbà tó yẹ ó tún lù ú ṣe ṣáwọn ni wọn ń dà lúrú àbáwọn náà ni wọn ń tún lù ú tò ṣaworode ìtúpalẹ tó ń tọgbọn ìmọ ìjìnlẹ tó kún fọfọ lórí ètò yorùbá dùn 32 FM 94.9 ẹjẹ máa kí wa káàbọ lẹẹkan sí sórí ètò yorùbá dùn gbogbo ẹyin olólùfẹ wa gbogbo ta ti ń báwe ìbọ àábàgúnlẹ láyọ àtàlàáfíà ẹ ṣeun lẹẹkan sí olúbi ń pé fàtúyè lóko mi lákọ̀tún àtúntẹ̀ iwájú lórí ètò ọ̀hún láṣálẹ̀ yìí àmọ́ ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára facebook youtube àti instagram ẹ tẹ̀lé wa ẹ láìkí wa ẹ kọ́mẹ̀ǹtì ẹ fàwílé yín sọwọ́ ránṣẹ́ at 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ olúwa gbẹmíga ìdùnnú ọlọ́wọ́ bọ́sìnì tó mòye elédùà ò ní fàìsàn ṣe ọ́ lọ́pọlọ àti lágọ̀ọ́ ara àmì àṣẹ àti gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa tó fi mọ́ gbogbo ikọ̀ ètò yorùbá dùn náà làkíwa adésínà esther ọmọ rẹ bí iyán olúgbẹ̀ngà ní kíwà o arẹwà ọmọbìnrin tó dùn wò lójú ẹ jẹ́ àtújọ tẹ pẹpẹ ètò láṣálẹ̀ ẹ jẹ́ àǹkẹ́ sọlùwà gbẹmíga ìdòwò kó jẹ́ àtọ́wò nínú tọ́sẹ̀ tó kọjá lọ 32 FM 94.9 yorùbá dùn yorùbá rẹwà yorùbá wù mí jọjọ olúbi ń pé fàtúyè lóko mi lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ àníṣọ̀lẹ̀.
1: onídogbo ní sílù o ìlú kì í sí onídogbo onídogbo kan ò lè là wọn ò lè lówó bí àwọn ọba àlú bòmí o balógun tagiri oni kí ló dé
0: lápẹtẹ ń bá ọrọ rẹ lọ ṣe bí ẹran tí ọmọ mi hun ìwò ń bẹ tinú ọlá
1: ọmọ ni mo rántí tó lẹ́tà rẹ ni mò ń kọ yìí ẹ bá mi fún kó máa múra láti kó wá bá mi láàfin àwọn tó jẹ ló lórí inú.
2: Yorùbá dùn.
3: Yorùbá dùn.

0: lọ. Ẹ o a emi na o ma ran ti daada mo ni ki baba re o pa fun o bi are se ti so pe baba mi in la debo mi da mo lenu oni wo emi o ma ra ya lokoko bayi je ki ya re o pa fun o
1: Yoruba dun
2: Yoruba dun
3: Yoruba dun Yoruba rewa gbogbo eni to le so pe Yoruba odun boya ka so pe awon ti ki se omo le kaaro ojirebi se Yoruba dun ni toto se Yoruba rewa gbogbo eyin ololufe wa e ba wa soju opo ayelujara e ba wa soju opo ayelujara e be tin gbo leri radio yin gbogbo wa na lati ni awon ero alafofa ni Facebook e kan rora bante at 32 fm 949 feyin e at 32 fm 949 feyin e Eba n darapo nbe e ba n salabapin e kin ri nbi o na ni yo fe le je bi ore to se pataki julo te le se fun mi ati nti yo je kinu mi o dunju to ba je pe ni tooto o le ba n gbo eto Yoruba dun te si ni fe si tabi bi e ba tun le ma ba mi pe awon eyan mi lati so fun won pe eto Yoruba dun na ni ki won o ma gbo lago mejo si ti bi owa go bi mesan Nikoni 32 FM 94.9 Kosi biti owo afefe koni yi ti o fe fe de kode awon ti won be nile okiri won wo wa ti won se n gbo wa dada e alagba o deyemi omo kure senuga adebukola folayemi oladapo imafoje peter e seun e wa ba n salaba pin e dada e je nri yin loju opo aye lujara e Olorun wa pelu mi e seun alagba tolu ogun dare won ni interesting story e seun e ba n pin e ba n salaba pin e ba n salaba pin e seun Yoruba dun Yoruba rewa e ki le gbagbe indupe lowo alagba Abiola Kotun yali yali e be ni ebun card ti won si fun wa o wa nile ni tarata Jogbo bi oru oju opo tin tana eje nsoju opo nle ka mu ipe ka le te siwaju Yoruba dun Yoruba rewa 08097949 Hello e ka le o
4: Anti bi npe
3: Iya bi npe
4: Ohun yi o ni kan
3: Ami Jesu
4: Ọlọ́run ló bu iyì fún oyin táyé ti mọ́ wá sí iyì ara yóò ní gbọ́dà.
3: Àmì àmì Jésù.
4: Gbogbo ayé ń gbádùn yín lónìí. Ọlọ́run fún yín lẹ́mìí kíkọ́ àtàlà tí àtẹ́fì gbádùn ara yín dáná.
3: Àmì àmì àtẹ̀yìn náà.
4: Orúkọ mi ni Ayọ̀mídé Látàmúlòkó.
3: Ẹ ṣe mà.
4: Yorùbá dùn.
3: Gbádùn.
4: Ohun yín dùn.
3: Àdúpẹ́ fọlọ́run.
4: Orí tí Yorùbá bá dùn tí akálòlò bá kà á. Tí kò mọ Yorùbá kà kò ní dùn létí ayé gbogbo gbala mọ ń gbádùn yín o ọlọrun fún yín lẹmí kíkún tẹ ìgbádùn ara yín
3: àmì àtẹyìn ẹkú ètò yẹsì mà mí o
4: bí kẹ mọ ìdákẹ ló ṣe ń dùn mọ mi.
3: Ẹ ṣe ẹ ṣe àdúpẹ nínú tá a wá kà lálẹ yìí kí ni àwọn nǹkan tẹyìn rí tọka sí ń bẹ kí ni nǹkan tẹyìn lè bá wa sọrọ lé lórí ń bẹ lálẹ.
4: Ṣé rí àkọ́kọ́ èké ti dáyé ti pẹ́ ọ̀dàlẹ́ ti dáyé ti pẹ́.
3: Ẹ jẹ́ wò ó kí lẹ rí tẹ fi sọ bẹ́ẹ̀.
4: Kíkẹ́ bá ṣe olóyè ọ̀tún ó ló ṣẹ́jú gbogbo ẹ̀fọ́.
3: Kí lẹ ṣe balógun.
4: Ẹṣẹ́ balógun ni wípé ó ń gbọ́ tekú ó ń wí fẹ́ yẹ.
3: Lápitẹ́ tó sọ wípé òun fẹ́ jọba. Ní dandan wo kò ń kọ ṣé ròǹgbà nù lápitẹ́ ló fi fẹ́ jọba ṣé ìfẹ́ ìlú jogbo ṣó ni lápitẹ́ fi fẹ́ jọba.
4: Lápitẹ́ ó dàbí ọ̀rọ̀ orílẹ̀-èdè tá à ń lò lọ ẹni. Ẹni tó ti lówó ó ń wá gbára.
3: Ẹ ṣeun.
4: Láti ise okugun ti lowo agbara ni nwa
0: agbara ni nwa e se won je yonda yin e se a me ba lo soju opo aye lu jara o e ba lo soju opo aye lu jara facebook wa eh oluwa kemi debora e seun mo ti rowo yin e se mo dupe hello e ka le o ya bi npe e ka le ma
2: e ka le ku
0: yes ma hello yes ma ami o ami o yes ma Nkan osu won a mo lejo gboro ngba mi a mo lejo gboro ta lo so be
4: ah hmm ari ori to ke
0: ah rara e gba
4: ari te
0: tinu ola lo so be tinu ola ni hello e ka le o hello hello ojo opin yen ri ba kan e lo ni ayin e ka le o
4: e ka le ki
0: e ka le ya bi pe
4: ma
0: yes ma amen
4: ma ko ka ba de ni
0: e se oruko yen ati bi ti e ti pe
4: oruko mi ni akindola lati amuloko
0: lati amuloko seyin nikan le de to igbo lale yi
4: ori nikan ni awon eyan ti fi stop ile
0: mo n gbo yin
5: era iku to na mo ta yin to
0: ami jesu oruko yin
5: ati so yan ni lata pita
0: yes ma ngbo yin ma
5: ah iku to emi ja mo pe beyan ba luwo lowo so to ye ko tun ma wa agbara kiri ni tipatipa beyan ba wa mo enikan kuro lo na o le ri bi se se to sele owo lowo ni ile aye sin ni olorun sa anu wa lo wa awon alagbara yi
0: ami
5: ese agbara
0: ngo ese mo fa bere lowo yin ni mo fa bere ni bi se keje eni kon so pe iye eyan melo la won fe wa pa bayi
5: Balogun.
0: Balogun. E wa daruko yi awon eyan to so pe to daruko to se se ki won pa e kan daruko won. Oya.
5: Oni. Ta won pa Amawumaru.
0: Beni. Mhm.
5: Ade Adebomi, Adebomi omo.
0: Beni e gba, o di meju.
5: Ayan daru.
0: Beni e gba. Okay nikan. Okay yan kan. Okay yan kan.
5: Lapite.
0: Rara. Lapite na ni kabiyesi. Lapite ni kabiyesi.
5: Tani ma to wa to. Leyin ayan dalu.
0: Eti daru.
5: Baba oni.
0: Opalaba na luku. Hello.
2: Hello. Baby mama.
0: Ekale o.
2: Ekale.
0: Yes sir. Oruko yin ati bi ti.
2: Gbola gadi oloje ni yin na ni lo pe lati majogbe.
0: Majogbe. E se we ba se kankan kan.
2: E ni da wo ju ni kin. Kankan kan na wo be
0: se mo ka.
2: Ki yin ni eku itesuwaju ninu iwe yi. Mo be yoro kan ni je ile jowo ni jejo na kan ni. Bi pe báwo ni wọ́n yẹn ṣe ti adibáwọ̀ létí àti bàbá tẹ dákọ yẹn.
0: Báwo ni ìwé yẹn ṣe kí ni mí gbọ́ dada.
2: Adibáwọ̀ létí lè mérò kókọ̀ wé yẹn.
0: Rárá mo dá yín lòun ní jẹjọ náà pé bàbá wa Kínwùmí orò jíde Ìṣọ̀lá àwọn ni wọ́n kọ́. Bẹ́ẹ̀ni àwọn ni wọ́n kọ́. Bàbá wa Adébáyọ̀ Fálétí àwọn náà kó ipa pàtàkì ní tí ẹ̀ bá gbàgbére yẹn bá mi. Àwọn ni wọ́n kó ipa ọ̀pálábà gẹ́gẹ́ bí arọ́kin ní ààfin. Ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Usman o ti ń ṣọwọ́ báyìí sí mi kò ti ní kí n dìde. Ẹyin náà lè já aṣọ onígbọ̀wọ́ ètò Yorùbá dùn tẹ bá fẹ́ràn ẹ̀ ní tòótọ́. Ẹjẹ́ àjọ gbọ́ ẹjẹ́ á tún rà á sọwọ́ iwájú. Ẹyin lẹ́nìkan ni 32FM tá a bá sọ pé ẹjẹ́ á bá wa fi kún àkókò yìí. Wọ́n bá wa fi kún tá a sì jẹ́ gbádùn rẹ̀ dáadáa. Ẹ mọ̀ wá gbàgbé wípé Amala fẹ́s ayájọ́ ọjọ́ Amala òun náà tún ti kú. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé nítòótọ́ lẹ bá fẹ́ràn olúbí ń pé Fátóyè níkànnì 32FM 94.9 ẹ wá darapọ̀ mọ́ ẹjẹ́ á tún jọ ṣe. Ẹ má jẹ́ kí gbogbo ohun tí ń bẹ nílùú ẹ má jẹ́ kó ronú bá wa. Depression ìronú òdì kò ní jẹ́ titi yín. Gbogbo ohun téèyàn fi máa ronú kú téèyàn fi para rẹ̀ kò ní ṣẹlẹ̀ sí mi o kò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà lórí ọmọ àti gbogbo nǹkan tó ń dùn wá nínú. Ẹ wá darapọ̀ mọ́ wa lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ní Recreation Club Mbí ní agbègbè Sábò ìdojúkọ Adámàṣègbà òní. Ẹgbẹ̀rún mẹ́ta náírà náà lẹ́ fi gba tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ wá fẹ́ rà á káàrà lẹ́dí àsìkò ọ̀hún àjọ ṣe dàgbàrà lọ́wọ́ ọlọ́run. Hello. Ìpè yẹn sá lọ ni. Ẹjẹ́ sọ̀rọ̀ lójú òpó ìbára ẹni sọ̀rọ̀ yìí 0806-218-5194 0806-218-5194 Hello. Hello. Ekale sa oruko yin ati bi te ti pe.
6: Ejo se sister Kula Patro.
0: Beni sa.
6: Avejale to mi.
0: Eti oye da si laarin iseju kan akoko wa ti lo. Oda ẹ ṣe gan sa apo yin o ni gbe loruko oluwa o won ti ni awon iya wa marun ti won pe ka fun won ni tiketi fun awon marun e ṣe o e ni tawona lase olodumare 08062-1851-94 ẹ ṣe àdúpẹ́ ebi àárọ̀ àti tọ̀sán àti talẹ́ kankan ò lè pa ẹ̀yìn náà lágbára lọ́wọ́ ọlọ́run. Gbogbo ẹ̀yin màmá wa márààrún tẹ́ ẹ pè lórí ètò lálẹ́ yìí nọ́mbà mi tí mo pe náà ni kẹ́ ẹ ti pè mí sí ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ ránṣẹ́ sí mi 08062-1851-94 olúbí ń pé Fátóyè ló kọ́ mi. Yorùbá dùn Yorùbá rẹwà Olúwa gbé mi ga ìdòwú o ṣeun ire lọ́ọ̀dẹ wa ó dàárọ̀.
7: Alaye ṣé o mọ mẹmẹ.
8: Èmi mọ mẹmẹ.
7: Ṣé o mọ mẹmẹ.
8: Èmi o mọ mẹmẹ.
7: O mọ mẹmẹ.
8: Mo ní bẹ́ẹ̀ mọ mẹmẹ.
6: ba mo me me mo me me me.
8: 32 FM 94.9.
9: I'm Fanny Dagbo Guadaye. Awa gongon ni me me me me me.
6: Ba mo me me me mo me me me me me me.
10: Honorable, ni fe ye agbaye. Trophy kan wa fun awon honorable. Right.

yin na se mo ikanni aderin po sonu la wa 32 fm 949 feyin e ta kale se laughter house lori oke ti nse premier mokolamba don oye deji ayo ba mi e ka le o mo ri yin be loju opo facebook e ja koko bere itun yi tun ga lale tun ni pelu tan eleyi to pani lerin ranpe ni ko jina rara yin se nkan to gun ni odun 2016 arakunrin kan eni adorin odun ti oruko e nje Lawrence Ripple eni adorin odun at the age of 70 o se ipinu wipe ohun fe lo digun jale iyen ni le fowo pamọ nigba to dele fowo pamọ lo ti so fe en to ma gbowo lowo e pe wa o mo nibo lowo o gbogbo owo to ba wa nbe yen o ya ko wa baba at the age of 70 lojo ori yin le wa njale ki lo sele ki lo de lo to ati lododo eni to wa nbe kowo fun lojo na lohun nigba teni ye kowo yen fun baba Lawrence Ripple kaka ko wa sa lo pe ohun wa jale nle fowo pamo ohun de ti gbowo ko ma sa lo ko sa lo o wa ijoko to da ninu ile ifowopamọ yen o de joko sibe titi ti awon ti won sise ni ile ifowopamọ yen ti won fi pe olopa ti to olopa fi de to olopa de ni yesa answer up sir you are under arrest sir for robbery and kini kan won sa ka si baba leti and you have the right to remain silent on ti kini kan e de le gba loya o to ba tun won yin won ka gbogbo e si baba leti lojo na lo baba lo ya jẹ́wọ̀n ni ẹ̀rìn ìṣò lẹ́wọ̀n àmọ́ nígbà tán délé ìdájọ́ dé ọ̀dọ̀ adájọ́ nígbà kí wọ́n dájọ́ fún bàbá náà ni bàbá kí ló dé lọ́jọ́ orí yìí ẹ̀ẹ́dáràn rí awo rẹ́kọ̀dù yìí bàbá ní ohun tóun ṣe lọ jalè lọ́jọ́ náà lọ́hùn òun ni wípé òun fẹ́ kán ràn òun lẹ́wọ̀n nítorí ó pé òun kóun sẹ̀wọ̀n ju kóun padà sílé láti lọ bá ìyàwó òun lọ ìyàwó òun ti sú òun ẹ̀wọ̀n ló lè pé òun báyìí ìgbà tá adájọ́ máa gbé ìdájọ́ kalẹ̀ adájọ́ ni a máa tìyìn mọ́lé ni o fún odidi oṣù mẹ́fà àmọ́ kì í ṣe ẹ̀wọ̀n la máa tìyìn mọ́ inú ilé tẹ́ ẹ ti sá yẹn ìyàwó yín tẹ́ ẹ fẹ́ sá fún yẹn ó ya inú ilé yẹn lẹ máa padà sí báyìí ẹ máa lo oṣù mẹ́fà gbáko nínú ilé yẹn ẹ dẹ̀ gbọ́dọ̀ jáde ní inú ilé náà ìyàwó tí bàbá sá fún òun náà lọ tí bàbá mọ́lé pẹ̀lú ẹ̀ o ẹ̀ka alẹ́ èyí tún ga bẹ̀rẹ̀ lálẹ́ tún ní.

金星可都写米啦。或者应大佛我带你。金我养你了能做。一呀都比阿拉别人一我们都写的应该阿拉别人一飞。因此我养你了能就把他把他们你明白。阿拉别人一出比吗一夜风应该都飞一。或者阿拉别人一出比别急。Odanu erin e je ka jo rin rin ajo yi lo sori le ide Brazil ni bi ti Mary Von so ti fe Marcelo e je kin wa salaye in tarabirin e fe àwọn orílẹ̀ èdè kan ó dà ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wa ń bìbà ní nǹkan tí gbogbo wa mọ̀ gbogbo wa ṣáà lamọ tẹ́dí bí ẹ̀ ta máa ń rà fáwọn ọmọ kéékèèké tó fi máa ń ṣe dé kódà àwọn àgbàlagbà gan rà á sílé nísìnyìí ẹmọ tí wọ́n pè ní tẹ́dí bí ẹ̀ yẹn bèbí tí wọ́n fi aṣọ àti fóòmù tí wọ́n fi ṣe exactly ẹ ti mọ tí mò ń sọ àbí tẹ́ ń rà fáwọn ọmọ yín tó fi ń ṣeré pàápàá jùlọ àwọn ọmọ obìnrin àmọ́ àwọn kan wá wà láwọn ìlú kan kódà àwọn kan ṣe lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé àgbéléṣe ni àwọn aṣọ tẹ́ ẹ̀ lò mọ́ àwọn fóòmù àjákù lẹ máa kó papọ̀ mọ́ra wọn tẹ́ ẹ máa fi mọ́ bíi èèyàn exactly intárábìnrin yìí tí ìyá ẹ ṣe nìyẹn lórí wípé ijó kan ń bẹ tí wọ́n máa ń jó láwọn apá ibìkan lórílẹ̀‐èdè brazil tí wọ́n ń pè ní foro dance ijó foro ẹ jẹ́ àpè bẹ́ẹ̀ yẹn ijó yìí tọkọ tìyàwó àbí olólùfẹ́ méjì ni wọ́n máa ń sábà jó torí ìṣọwọ́ tán máa fi ń jó ijó yìí ẹ ti máa rí àwọn ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n jó papọ̀ tán máa lẹ̀ mọ́ra wọn tán máa dira wọn lọ́wọ́ mú tán máa fi ọwọ́ kan ìjì tán máa fi yẹn sí bàdí ẹ o irúfẹ́ ijó yẹn ni ó délé lọ́jọ́ kan ló bẹ̀rẹ̀ sí ni máa sọ fún yẹ ẹ̀ wípé òun ò réyàn bóun jó gbogbo àwọn ẹgbẹ́ òun rèé níta gbangba tí wọ́n ń jó pẹ̀lú olólùfẹ́ wọn yìí bí eré bí àwàdà ìyẹ́ ẹ̀ bá máa wọn aṣọ àjákù tán bẹ́ ń lé o pẹ̀lú àwọn fóòmù tí wọn lò mọ́ nìyẹ́ ẹ̀ kó gbogbo ẹ̀ lóṣù jọ mọ́ra wọn rúgúdúrúgúdú ó yọ apá ó yọ ẹsẹ̀ ó yọ orí ó wá fáwọn nǹkan kan ó fi ya imú sí ibi tí ó yọ orí yẹn sí ó ya ojú náà síbẹ̀ ó mú bíi button ó fi ṣe ojú fún bèbí yìí olóyìnbó máa ń pè ní rag doll ìyẹn irúfẹ́ àwọn bèbí yìí tá a fi àwọn èkísà tá a fi ṣe bí eré bí àwàdà nìyí ẹ̀ gbé kinní ilé lọ́wọ́ pé wò ó mo ti bẹ́ẹ̀ rólólùfẹ́ tí wà àti àjọ jó ijó yìí báyìí ni eré ìfẹ́ arábìnrin yìí àti ìkísà tá a fi mọ èèyàn yìí ló ṣe bẹ̀rẹ̀ Mary Von àti Marcelo eré ìfẹ́ wọn bẹ̀rẹ̀ o kó lè bá yé yín dáadáa ẹ máa bọ̀ lójú òpó Facebook 32FM949 fẹ́yìn ẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ lójú òpó Facebook

ẹ máa rí àwòrán arábìnrin yìí àti ọkọ ẹ níbẹ̀ àbí kí la máa pè é ọkọ ẹ náà ni ọdún 2021 òun ni gbogbo àwọn tí mo ṣàlàyé síwájú yìí ló bẹ̀rẹ̀ o àmọ́ nígbà tó di ọdún 2022 arábìnrin yìí ó ṣe ìgbéyàwó ìyẹn pẹ̀lú ohun tó fẹ́ yìí a lè sọ pé ẹni tó fẹ́ náà torí kì í ṣe nǹkan abèmí kì í ṣe èèyàn àmọ́ pẹ̀lú ohun tí arábìnrin

nínú ọ̀rọ̀ tí Mary Vaughn sọ ìyẹn arábìnrin yìí ó ní bí ìyá òun ṣe mọ kinní yìí tán tí ìyá òun ṣe tán lòun wò bí a ọmọkùnrin ló da tó yìí ó ní love at first sight ìfẹ́ tó já pé bóun ṣe fojú òun kàn báyìí òun nìfẹ́ yẹn bẹ̀rẹ̀ ó ní rú ìfẹ́ bẹ́ẹ̀ ni o kódà látìgbà náà ìfẹ́ àwọn ò bàjẹ́ kò yín jẹ́ kò pín yìnkìn nǹkan kan ò ṣe. Mo dẹ̀ láyọ̀ láti sọ fún yín wípé láti ọdún 2022 tí wọ́n ti fẹ́ra yẹn àwọn méjèèjì sì jọ ń gbẹ́dọ̀ ni o wọ́n sì jọ ń ṣe lọ́kọ láya. Lẹ́yìn táwọn méjèèjì bẹ̀rẹ̀ eré ìfẹ́ wọn òun ló di wípé arábìnrin rí pé òun ti fẹ́ra kù òun lóyún. Ó ní bóun dẹ̀ ṣe rí pé òun lóyún lòun wò pé òun ò fẹ́ bímọ láì ṣègbéyàwó kọ́ má wàá dáná òun kóun ti wá bímọ òun ò fẹ́ rú ẹ ló wá di wípé òun ṣe kúkú pinnu pé káwọn ṣègbéyàwó ló dẹ̀ pé àwọn tán máa so wọ́n pọ̀ wọ́n so wọ́n pọ̀ wọ́n ṣègbéyàwó yìí. Kò pẹ́ kò jìnà lẹ́yìn ìgbéyàwó wọn kódà ìtọ́lóyìnbó ń pè ní honeymoon wípé lẹ́yìn tá a fẹ́ra wa tán o jẹ́ àkọ́kọ́ lọ gbádùn ara wa ká lọ bìkan kémi àti ẹ ká jọ lọ gbáfẹ́ àwọn méjèèjì tún rìnrìn àjò wọn tún lọ ṣe. Ìyẹn nílé kan tó ń bẹ létí òkun ní Rio de Janeiro òun ni wọ́n ti lọ ṣe honeymoon wọn níbẹ̀ náà ni wọ́n wà títí arábìnrin yìí fi bímọ tó jẹ́ àkọ́bí wọn. Kódà nínú ọ̀rọ̀ tàrábìnrin sọ nígbà tó bẹ̀rẹ̀ sí ní máa yá àwọn èèyàn lẹ́nu wípé ó bímọ bíi báwo ó ní ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àwọn ńlájọṣepọ̀ ohun tí gbogbo ẹ̀yìn lọ́kọ láyà ń ṣe àwa náà ń ṣe kódà tẹ bá wojú òpó Facebook lásìkò yìí ẹ máa rí ibi táwọn dókítà ti ń gbẹ̀bí ẹ̀ ẹ̀yìn náà máa wá bèrè lọ́kàn ara yín wípé irú ọmọ wo òun larábìnrin yìí bí kódà ọmọ yìí jọba bẹ́ẹ̀. Àwòrán míì rí lójú òpó Facebook tó tún jẹ́ àwòrán ibi tí àwọn méjèèjì ti ń ṣègbéyàwó. Mo fẹ́ gbìyànjú àti fi àwòrán ibi tí àwòrán àkọ́bí wọn. Mo fẹ́ gbìyànjú àti fi àwòrán yẹn hàn yìí.

tẹ ẹ bá wà lójú òpó Facebook tẹ ń wo fọ́nrán tó ń lọ yìí tẹ ń wo àwòrán yẹn ẹ máa rí ibi tó ti gbé bí bèbí mi tó gbé lọ́wọ́ ẹ o ọmọ yẹn gangan nìyẹn ọmọ tí olóhun bí àbí ọmọ tó lóhun bí actually ẹ má dẹ̀ ra rí pé àwọn dókítà wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ tó lóhun bí fún ọkọ òun tó jẹ́ tẹ́dí bí ẹ̀ tó jẹ́ bèbí òun náà lẹ̀ ń wò yẹn bèbí lọmọ yẹn náà o tí n bá máa wọn àwòrán ìwà á dàbí ẹ pé mò ń parọ́ àwọn dókítà lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ yẹn tí wọ́n gbẹ̀bí fún un Emmanuel má rẹ́rìn náà o ṣègbéyẹ kó o máa ṣekú ewu ọmọ ni ó láwọn lájọṣepọ̀ kódà kò lo rọ́bà ìdáàbòbò lòun ṣe lóyún tóun bímọ ó wá lè máa yà yín lẹ́nu kí ẹ máa bèrè wípé àjọṣepọ̀ bíi báwo màá ṣàlàyé àwọn nkankan àtàwọn nkankan lálẹ́ yìí mi ní ṣàlàyé ẹ̀ tán torí borí afẹ́fẹ́ la wà ẹ̀ ń tẹ́tí lẹ̀ jù nígbà tó tó àsìkò gbà kan lẹ́yìn tí àwọn méjèèjì ṣe ìgbéyàwó wọn wọ́n bẹ̀rẹ̀ ìjà èyí náà wò pé jàbí báwo ìjàbí báwo àwọn méjèèjì jà kódà ìyàwó ní ọkọ òun ṣàgbèrè ó ń ṣe ṣìná lọkọ tí ò lè sọ̀rọ̀ lọkọ tí ò lè gbápá lọkọ tí ò lè gbẹ́sẹ̀ lọkọ tí ò lè dá kúrò nílé àfi tán bá gbé bọ́ta ó ló ń ṣe ṣìná o ó nítorí ẹ̀ òun ní kó ló máa sùn sórí àga ní pálọ̀ òun sùn sínú yàrá kódà nǹkan ọmọkùnrin ẹ̀ òun yọ kúrò lára ẹ̀ ẹ jẹ́ ń wá ṣàlàyé apá abẹ̀ yẹn fún yín ní fẹ́ẹ́rẹ́fẹ́ ó láwọn nkankan àtàwọn nkankan tó ṣeé ṣe kẹ́yìn náà ti bá pàdé rí lórí ẹ̀rọ ayélujára ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ nípa ẹ̀rí tó jẹ́ pé tí obìnrin ò bá ní ọkọ àbí tí ò ní ẹni tí wọ́n jọ ń sùn tíra wọn tán fi máa ń múnú ara wọn dùn irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n rán mọ́ ara bèbí yìí ó yẹ kó ti máa yé eyín wọn ràn mọ́ ara ẹ ò mọ ìmá jọ lájọṣepọ̀ nìyẹn mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ó yọ kúrò lára ẹ ó nítorí káwọn obìnrin míì kí wọ́n má ba ní àjọṣepọ̀ torí pé táwọn obìnrin míì bá rí kinní lára ẹ wọ́n máa ń fọwọ́ gbé òwe èwo tún rèé oníṣòwò dádì wa lójú kòkòrò lòún ṣe yọ kúrò lára wọn pé wọ́n ti ń wo àwọn obìnrin míì

kódà. Bá a ṣe ń ṣe live video lójú òpó Facebook yìí bẹ́ẹ̀ náà ló ṣe live video lójú òpó Facebook lọ́jọ́ tó bí àwọn ìbejì ní gbogbo ayé lè rí. Ibo òun ò ṣeré o. Ó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí agbálẹ̀, anulẹ̀, afọlẹ̀ láwọn ibì kan. Ó ní Màṣẹ́lò lóríṣiríṣi nǹkan o tó ṣe dáadáa. Àmọ́ nínú àwọn nǹkan tóun rí lára ẹ̀ tóun tún fi fẹ́ràn ni pé kò ń jà. Ìyẹn ọkọ tóun fẹ́ ni o. Ó ní kò ń bóun jà. Ó ní nǹkan iye ọkàn tó kàn wá bẹ́ẹ̀ ni pé ó yọ̀lẹ kò ń ṣiṣẹ́. Torí ìdí èyí òun lòun ṣiṣẹ́ tóun fi ń bọ́ gbogbo mọ̀lẹ́bí àwọn àti Màṣẹ́lò tó jẹ́ ọkọ àti àwọn ìbejì pẹ̀lú àkọ́bí àwọn tí wọ́n jẹ́ mẹ́rin mí. Òun lòun ṣiṣẹ́ tóun bọ́ gbogbo wọn. Òun lòun sanwó náà lòun sanwó omi lòun sanwó gbogbo ẹ̀. Ó ní àmọ́ òun ò tẹ́tí o. Ó ní nǹkan tó ń fa ìjà àwọn nígbà táwọn jà yẹn. Òun ni wípé obìnrin kan tó jọ̀rẹ́ òun sọ pé òun rí ọkọ òun pẹ̀lú obìnrin míì nílé ìtura ní hòtẹ́ẹ̀lì. Lọ́kọ̀ tí ò lè dá jáde ńlẹ̀ abẹ́ ẹ̀wà gbà mí nítorí Ọlọ́run. Ó nítorí ẹ̀ lòun ṣe yọ nǹkan ọmọkùnrin kúrò lára ẹ̀. Tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí tún ga arábìnrin tún fẹ́ tẹ́dí bí ẹ̀ òun là sọ̀rọ̀ ń pa ẹ̀ lálẹ́ ètò ni. Kó má bàa yà yín lẹ́ni kẹ́ má wò bí wọ́n yọ ọmọ nǹkan ọmọkùnrin bíi báwo kì í ṣe tèèyàn o. Ó ní kódà nígbà táwọn máa bíbejì àwọn ọkọ òun ló ṣèpalẹ̀ mọ́ yàrá táwọn ìbejì yẹn á máa sùn sí. Àbẹ́ ẹ̀ wá rí nǹkan lọ́kọ tí ò lè dá gbápá tí ò lè dá gbẹ́sẹ̀ torí Ọlọ́run. Kódà nínú ọ̀rọ̀ arábìnrin yìí olóhun ń ṣe ládùúrà o kó jẹ́ bọ́kọ òun kò ní ṣe ṣìná ọkọ òun kò ní fẹ́ lòmí ìyàtọ̀ sóhun gbogbo òun nìkan lòun á máa wùn ní gbogbo ìgbà. Àwòrán ẹ̀ lẹ́ ń wò lójú òpó Facebook yẹn ẹ má máa rí àwọn àwòrán yẹn lóríṣiríṣi lóríṣiríṣi.

0: wọ́n ti ràn ẹ ló.
1: Ẹ kú iṣẹ́ ẹ ká lẹ́yìn.
0: Ẹ ká lẹ́ orúkọ yín àti ìpínlẹ̀ tí ń pè wá o. Ẹ ló.
1: Orúkọ mi ni Adégbìtẹ́ Adéọlá láti Mọ̀kọ́lá.
0: Ókè.
1: Arábìnrin yẹn, nǹkan tẹ̀mí sì kó ṣe, ó fi ń gbé àwọn ọmọ yẹn ní pẹ́ṣẹ̀ mọ̀. Àwọn nǹkan tó wà tí wọ́n ṣe ń sìn tí wọ́n máa lọ gba spam. O ní láti ẹ̀kọ́ yẹn pé nǹkan tó ń ṣe.
0: Orí afẹ́fẹ́ lẹ wà, orí afẹ́fẹ́ lẹ wà. Àní nǹkan yìí kò ń ṣe nǹkan abẹ̀mí. Ẹ̀yin tún ni wọ́n lọ ń gba kinní kan rárá kò pọ́síbù bẹ́ẹ̀ yẹn. Ẹ̀lú ẹ̀ káàlẹ́ o. Ẹyin rédíò yẹn lẹ̀ àbí kẹ kúrò ń di ẹ̀. Ẹ̀lú.
2: Ẹ̀lú
0: ẹ̀ káàlẹ́. Ẹ̀ káàlẹ́ orúkọ yín
2: àti
0: ìpínlẹ̀ tí tẹ bá ti ń pè wọlé ẹjọ ẹ máa pa ẹrọ rédíò yín àbí kẹ kúrò nídìí ẹ ká lè bá gbọra wa dáadáa. Ẹ̀ló ẹ káàlẹ́ o. Ẹ̀ló ẹ káàlẹ́.
2: Ẹ̀ló kẹ́ni ló gbé láti ẹ̀dá ẹlé.
0: Ókè.
2: Ẹ̀jọ̀ sí ẹni ẹ̀ sì máa jọ ta.
0: Ah.
2: Máa jọ.
0: Oúnjẹ o.
2: Báwo ló ti jẹun náà.
0: Ah àló ń jẹun èèyàn ni ṣé ọkọ ìpè yẹn ti rí ẹ̀lú ẹ káàlẹ́ o.
3: Ẹ káàlẹ́.
0: Yes sir, orúkọ yín àti ìpìlẹ̀ tí ń pè.
3: Jason láti Èrúwà.
0: Ókè.
3: Ṣẹ̀dẹ̀ rò pé kíní ẹ rí lì sá.
0: A lo rí ẹ̀yìn tún bèrè pé ṣó rí ó ṣe weddings ẹ̀ táwọn èèyàn lọ tán so àwọn méjèèjì pọ̀ ní lọ́kọláya. Hello. Ẹ̀lú ẹ káàlẹ́ o.
2: Ẹ káàlẹ́ o.
0: Yes sir, orúkọ yín àti ìpìlẹ̀ tí ń pè.
2: Ayọ̀mídé láti Àpẹtẹ ní sọ̀rọ̀.
0: Ókè Ayọ̀mídé láti Àpẹtẹ.
2: Ẹ ní pé ẹni àwọn yẹn jọ bàbá wọn.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ sọ pé àwọn náà ló bí wọn.
0: Ó sọ pé òun bí wọn. N tó sọ nìyẹn. Táwa náà dẹ́ gbà. Ó ṣàṣòro kéèyàn tó lóyún bèbí. Ó ṣòro kí bèbí tó fúnyàn lóyún náà. Ó dẹ̀ lóhun lóyún fún òun bímọ fún in tó sọ làwa náà ń sọ síta ni mò ń sọ síta lórí afẹ́fẹ́ yìí.
4: Ẹjọ́ mo parí mi dé. Ẹyin sọmọ ní
0: yọ. Hello. Hello. Hello ẹ káàlẹ́ o.
2: Ẹ káàlẹ́ o.
0: Yes sir, orúkọ yín àti ìpìlẹ̀ tí ń pè wá.
2: Omi ló fẹ́ ìlàkọ.
0: Hello.
2: Ẹ̀lú.
0: Mò ń gbọ́ yín.
2: Tìmí ló fẹ́ láti ẹlẹ́lé.
0: Ókè láti ẹlẹ́yẹlé.
2: Ẹ̀fà ẹ̀jọ̀ sí bèbí yẹn sì jọun ṣá tó jẹun.
0: Bèbí yẹn ò jẹun kò lè jẹun kì í ṣe èèyàn ṣèbí nǹkan tó kàn fi àwọn aṣọ ìkísà tó wà nílé tán fi ṣe ni. Ló dẹ̀ ní dandan láo àfi kóhun fẹ́ ó dẹ̀ fẹ́. Ẹ̀ló. Ẹ káàlẹ́. Yes sir. Yes sir.
1: Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah.
0: Okay.
1: Yeah. Okay. Yeah. Okay.
0: Yeah. Okay.
1: Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay.
0: Yeah.
1: Okay. Yeah. Okay.
0: Yeah. Okay. Yeah. Okay.
1: Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay.
0: Yeah.
1: Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Yeah. Okay. Ọmọkùnrin. Ọjọ́kúrò. Ọjọ́kúrò. Ṣé ó lé nǹkan ọmọkùnrin èèyàn gẹ́gẹ́gẹ́ ló ṣe rí ìyàbí fẹ̀mí ẹ̀ yẹn náà lọ fi ṣe.
0: Okay, thank you very much fún question yẹn bá mi kọ́ ti ẹ̀. Ṣé ẹ rí n tí mò ń sọ yìí rọ́bà ni wọ́n máa fi ń ṣe wọ́n náà máa ń ṣe ní inform nǹkan ọmọkùnrin èèyàn wọ́n ran mọ́ ara bèbí yẹn ni. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn ń sè é. Rọ́bà ni kì í ṣe aṣọ yẹn gangan ni wọ́n fi ṣe wọ́n ra ìyẹn lọ́tọ̀ ni wọ́n wá ran ọmọ lára gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe. Hello, ta ló wà mẹ́ẹ̀.
2: Hello.
0: Ẹ káàlẹ́. Ókè.
2: Owó fún ìlú ìyá rẹ̀ gangan ó lágbára o.
0: N tá a fi mu wá lórí ètò yìí tún ga náà nìyẹn ẹ ṣe ń gan. Hello.
5: Hello.
0: Ẹ káàlẹ́ o.
5: Ẹ káàlẹ́ o.
0: Orúkọ yín àti ìpìlẹ̀ tí ń pè wá. Hello.

ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ August 29 òun ni Amala Fest. 3,000 naira pèlè ní tíkẹ́ẹ̀tì yín. Ẹ tètè bú wìtìwìtì, ẹ̀yìn ti Downey Oníròdù náà. Ní ìní láǹfààní àti gbé ìpè kankan mọ́ lórí ètò yìí lálẹ́ ètò ní. Ṣé ẹ gbádùn ọ̀tá lẹ́yìn ẹ darapọ̀ mọ́ mi bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀. Láago mẹ́sàn-án sáago mẹ́wàá lọ́jọ́ ajé Monday lórí ètò yìí tún ga ní kànnì 32 FM 94.9 tí màá tún máa mú ìtàn ọ̀rọ̀ nípa ẹlòmíì wá. Esther lójú òpó Facebook wọ́n ní bóyá ó ti fìgbà kan lọ́kọ rí tó wá jẹ́ pé ó forí ṣọkan rárá o kò lọ́kọ rí o ipò máa kọ́kọ́ lọ́kọ láyé ẹ̀ in tó fẹ́ rí mo fẹ́ fìdí ìyẹn náà múlẹ̀ ni. Ẹ wo títí ọjọ́ mẹ́jọ ọ̀hún tèmi àti yín ọjọ́ máa pàdé. Usman Haruna lorúkọ tèmi o. Downey Oníròdù náà tí ò ní bá wọn fọhùn ìbànújẹ́ láìláì. Ó máa tàmátà àwọn yàrá máa sanwó àforí onígbèsè kí ìmọ̀ ló ń kiyin wípé. Ẹ máa wà nù rẹ ìdùnnú ayọ̀ àti àlàáfíà o ó dàbọ̀.

ẹni tó jókòó ẹkú àfìdí balẹ̀ níbẹ̀ ń kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà àfi bí mo dáàse ó dáàse ó dáàse ó kóró máa sa ìgbà akọ́dá ayé mojúbà ó aṣẹ̀dá ayé mojúbà ó mojúbà gbogbo orí adé adé ó pẹ́ lórí ó kí bá tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kójókò ọba pẹ́ kánrin kése aboyún ilé ó mọ bí wẹ́rẹ́ ó ẹni tó ti bí ònìyàn kú àgbọn tọwọ́ àlàbò sùn mo kí gbogbo àwọn oníṣẹ́-ìṣe lápapọ̀ ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ o ìlú ìbàdàn ò ní bàjẹ́ ọyọ́ state ò ní bàjẹ́ lápapọ̀ àti gbogbo nàìjíríà kọlùkọlù bú ò ní kọlù wá o adégoróyè ìgè àdùbí agbéfágórí ìtẹ́ lórúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo ìlú ìbàdàn tá a wà yìí mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo bí tẹ́ bá bá wọ̀ ìlú ìbàdàn ẹ wọ̀kọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹsẹ̀ olóje ìdí ayùn rẹ̀ ẹrin sáàrin ọjà òjì bí wọ́n ti ń tẹ ní gangan ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹsẹ̀ lójú ṣọ́ọ̀ṣì tó wà ní bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ẹ rí àkọmọ̀nà kan ńbẹ̀ ẹni lè bàbá ewé ń jẹ́ àdùbí lẹ̀ ń lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè ní sí ni 08033260141 tàbí 08053459223 odufa tá a mú wá sí etí ìgbọ́yín lásàálẹ̀ náà ni odufa ìdẹ ọ̀sán ẹ mọ́ bá mi ká lọ ifá ní í ṣe ìdẹ ọ̀sán bẹ́ẹ̀ ni ìdẹ òṣòjò adífá fún ajé abù fún ọmọ àwọn méjèèjì ń jìjà àgbà lọ sílé o lódùmarè ẹ jìjà àgbà káwòrán ajé lẹ́gbọ́n o ọmọ làbúrò ẹ jìjà àgbà káwòrán bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà méjì ni wọ́n jọ ń ta kàngbà pọ̀ ìwọ òjù mi èmi ò jù ọ́ àgbà alákọ̀ọ́kọ́ òun náà ni ajé àgbà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọmọ àwọn méjèèjì kọ̀lé ọ̀run wá sí òde ayé owó ló ń ju ọmọ lọ ọmọ ló ń ju owó lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bára wọn jìjà àgbà wọ́n jàjà yìí títí baálé ilé sọ́wọ́n ọ̀gbọ́ baálé ìlú sọ́wọ́n ọ̀gbà wọ́n kóra wọn lọ sọ́dọ̀ ọba ìjàláyé òun náà sọ àwọn méjèèjì kọ̀ wọn ọ̀gbọ́ o àwọn méjèèjì bá kóra wọn ọdọ̀dọ̀ olódùmarè olódùmarè ní ìwọ ọmọ wá gbéra kọ wá lọ sóde ayé kọ wá lọ rí lu ọjọ́ mẹ́jọ péré ọmọ dòde ayé ọmọ ké wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ẹ̀ wọ́n tọ ipo wọ́n tọ iyọ̀ wọ́n tọ sọmọ lẹ́nu nígbà tó di ọjọ́ kẹjọ ọmọ padà sọ́dọ̀ olódùmarè o olódùmarè ní ìwọ ajé ọyá ìwọ náà wá lọ sí òde ayé ajé dòde ayé ajé faraba nìyàn gbogbo àwọn ọ̀dọ́ langba pátá lajé faraba nígbà tó di ọjọ́ kẹjọ ajé ló ń fẹ́ máa padà lọ sí ọ̀dọ̀ olódùmarè wọn ò jẹ́ kájẹ́ padà sọ́dọ̀ olódùmarè o ajé lu ọdún kan gbáko lóde ayé nígbà kájẹ́ padà dé ọ̀dọ̀ olódùmarè olódùmarè ní ìwọ ọmọ kí ló dé tí ìwọ náà ò fi lu ọdún kan bíi tajé kó o tó máa padà bọ̀ wá sọ́dọ̀ òun olódùmarè tó fi jẹ́ pé ọjọ́ kẹjọ tààdá fún ọ náà lọ padà sọ́dọ̀ òun olódùmarè ọmọ ní dídé tó ń dé òde ayé tó ń ké wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ tí a tọ ipo tí a tọ iyọ̀ sí lẹ́nu òtútù àti jábálá ibi lọ́dà padà sọ́dọ̀ ìwọ olódùmarè nígbà táwọn òbí ìwọn òrówó tọ̀hún tí wọn òrówó fún lóúnjẹ wọn òrówó ṣe gbogbo ohun tí èèyàn fi tọ́jú ọmọ tuntun wọn òrówó ṣe fún olódùmarè ní tò ìwọ ọmọ so ti wá mọ ẹni tó jura wọn lọ nínú ìwọ àti ajé ajé lẹ́gbọ́n o ọmọ làbúrò ajé bá wa ń jó ajé bá wa ń yọ̀ ajé wa ń yin babaláwo babaláwo ń yin fáifá ń yin olódùmarè ọba lọ́run nígbà tí ó gborí lọ́wọ́ ọmọ 256 ni péjì fa òsán tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́ àánú odufa kọ̀ọ̀kan ta lẹni tó kọ́kọ́ dá odufa yìí nígbà wàṣẹ̀ ẹni tó dá odufa yìí kíni nǹkan tó ṣe tọ́rọ̀ rẹ̀ fi tùbà tó fi tùṣe àti pé kíni ṣẹlẹ̀ sí ẹni tọ́dọ̀ odufa yìí gangan àti kókó ọ̀nà àbáyọ ó ti wà nú ẹsẹ̀ ẹfá kọ̀ọ̀kan ẹsẹ̀ ẹfá kan a lè tu lọ́nà mẹ́rin a lè tu lọ́nà mẹ́fà ṣùgbọ́n ẹsẹ̀ kan nínú odufa yìí ni ọ̀sà ata lẹ́yìn tí ń sọ fún wa ni wípé ẹni tí ò rí ajé jẹun ẹni tó ju owó ń pọ́n ìwọ kí ọkọ̀ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ sí ajé òun ọmọ ibi tí ajé ti jẹ́ ẹ̀gbọ́n ẹ rí pé ráwo owó kì í kú ń ta nígbà kọ̀ọ̀kan mọ tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ o tọ́ bá ti rú àwọn bàbá wa lójú wọn mú owó kan wọn fi kun éjì wọn gbalẹ̀ aláwo lọ ni ilẹ̀ tí ò bá tojú ẹni sú ẹ̀dá kan kì í mọ̀rin bẹ̀rìn lókun
ijo teda ba si ti le sun to ti le da inuro ijo na lo ti bere ase yori o ogun ogbon egberun la kare eyin ni gbugbo won to kadara iwo to ju aje npan iwo to da le sele to rowo finance iwo to kudi e ka to fun iwo ki oko sele si be o an baba wa to ni laye atijo iwo to na pin meji meta to mi le to ya si be lo sele saje ohun omo o ni nkan ti aje si to fi gbori lowo omo owo ki ipo ta ngba ko kan irawo ti e na o ni ipo nta o gbogbo e ni tin be lohun lori agbega lenu se lori oro aje yin oro yin o ni dojuro to ba ku die ka to fun eda laaye kan to ba wa je pe iru odufa idin osa tale yi labada fun ru eni be a so pe kiru eni be oruwa aje kirawo nu eni be ko mo ba wo okun gbogbo eni tin da fun loni eni padada toro je o irawo yin o ni wo okun idin osa tale so wi pe eni to ku die ka to fun lori oja lori ise lori ohun gbogbo ebo aje ni kiru eni be oru kiri aje iru eni be o le ba pada adegoroye Ige Adubi Agbefagori te loruko temi Oloye Otun Oluwawo General fun gbogbo ti butoro ile Ibadan lapapo Magaji ile Olu Oje of Oje Ibadan land gbogbo bi te ba bawo ilu Ibadan lati bi kibi ewo ko ti nbo wa si gate Oje e so loja Oje di ayun re erin saarin oja Oje nibi ti an tin te ni gangan egbe okada oke ofa baba asale e so loju source to wa loke ofa baba asale te ba ti boju so kan yin lowo otun e ri akomo na wan di ero bon olu eni le baba iwe je adubile nlo ero ba ni soro te le pe mi si 080 332 601 41 080 332 601 41 tabi 080 53 45 92 23 080 53 45 92 23 idin osa lodu fato ba wa soro lale lori eni ti oro aje re to ku die ka to fun tabi orogun owo ka si se eleyi ko bo ka si ton ka yawo ko je pe pese ni ru eni be o baba obe ifa pe ebo aje ni ki ru eni be oru ise wa oni dise mo wa lowo o elaboru o elaboyi elabo sise ogbo ato asuri iworiwo fun

0: ẹnikala o ọtun oluwawo le ibadan oloye ewe nje adegoroye igi adu bi agbe fagori ite ọmọ dida wa ma gun ma tẹ onisulo niyan keyan ma sese ẹni ko ma jẹun bi eliri ọjà tẹgbẹ rẹ n ta ni wọn gbe kalẹ lọọta o sowo gbeyawo rere nbẹ igbiyanju rẹ ni eto wa ma ru ori to gbe waye ma balọdọ ewe nje adu bi ọtun oluwawo le ibadan ni baba asẹlẹ loju ọna oje nbadan lati oji ẹlẹni ẹgun ọkada baba asalẹ oju sọọsi ni ẹ ti sọkalẹ ẹ ti ri ẹkọ mọna wọn gbagada gbagada ewe nje adu bi nbẹ tabi kẹpẹ wọn sori 08033260141 olóye ewe nje adu bi ọtun oluwawo le ibadan lo ni irọrun labanigba ta daye.
1: Ọjẹ́ ti kú òní tàná, egun ti dòwó. 32 FM 94.9 Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

0: ẹbí kó bẹ̀rẹ̀ já àti gbogbo kwaya pátápátá wọn ni kí n kíkunlé kó
1: ẹni rí mi tó ń yọ
0: ìṣúẹ̀ ni kí n bá òun kí olóòrò ń kíkunlé kó ké olówó gbági ọmọ yẹyẹ kì í ṣe ọmọ yẹyẹ òun náà ń kíkunlé kó báyọ̀ olóko wéè ní owó olówó òun náà ń kíkunlé kó àwọn ọ̀rẹ́ lápapọ̀ ń kíkunlé kó àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ń kíkunlé kó ìyá kó ọ̀n náà ń kí bàbá kó ọ̀dù ń kíkunlé kó ọ ẹni o àmọ́mọ́ ló tún wọ́n jọ ṣùgbọ́n kó yẹ ń láti jọmọ ẹ̀gbá àbọ́mọ èkó ìbàdàn kì í jẹ́ kó kúnlé ẹni o ìgbà ọdún ọdún kan ni mo kí ẹ o ọlọ́jọ́ bí o ní happy birthday to you.

0: kọ itan titi e o kan le ri nkan so npa titi e to kan la wa nko yi gba kan wa wa nbi to ba ya o possible ni gba kan to ba tun ya awon ni o ba ma ti gba ba yen koja ri abi wo ṣùgbọ́n lọ́wọ́ yìí ibẹ̀ là wá wà yìí ó 3 FM 949 fẹ̀yìn ẹ̀ ẹ̀rí pé ó ti pẹ́ tí mo ti lo tùǹgbà báyìí rí wọ́n ti gbà tó ń fàwọn ọmọ wa sílẹ̀ ni mo tó máa lo tùǹgbà padà
1: ẹni o ara everybody ya gángan
0: ẹni o àwa gbogbo òlu tó ń dá tẹ́lẹ̀
1: ó
0: ti ń rọ́ kìkì padà
1: tẹ́wàá wo wájú tébù wa gan àmú nǹkan lọ́tún ló sì ń atùnìkan tó gbé nǹkan wọlé
0: ojú wọn fọ wọn rí ẹ

0: gbọ́ 32 FM láti gbọ́ àwọn tùǹgbà yìí kó lọ gbé kó lọ gbọ́ nínú rédíò ńlá. Ohun tí wọ́n ń sákàrà ń sọ pé àwálá nìlù àwálá lórí ń wá àwálá lórí ń wá àwálá nìlù àwálá lórí ń wá. Ìgbọ́ tó bá ń gbọ́ nínú rédíò kékeré ò ní gbọ́ lọ.
1: Ó ní ẹ̀ jẹ́
0: ìlànà. Wọ́n nìkan ló máa máa gbọ́. Àwọn kan dẹ̀ ń wò wá láti ìlú Èyìnbó inú tẹlifíṣàn wọn ti ń wò wá báyìí. Wàhálà ẹni ajínigbé ti ó ti dópin lórílẹ̀-èdè Nàìjíríà. Gọ́mọ̀ kan mọ́ wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Torí ìpínlẹ̀ Ọ̀yọ́ ohun tí wọ́n bá ti tẹ̀ wọ́n ti tẹ̀ nìyẹn. Gọ́fúnà wa nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ́ńjìnìà Ṣèyí Mákindé. Akínyinjàre ẹ kú oríire. Wọ́n ṣàkíyèsí bí ò bá ní problem ní Nàìjíríà yìí àwọn yóò kí ń sábà rántí ẹ̀. Àwọn tó ń ṣọ̀bù wọn jó ní ibodè. Owó ńlá ńlá ni wọ́n ti gbà. Adébáyọ̀ Adélábú wọ́n ní 5 million ni wọ́n fún wọn. Wọ́n ní ni omi ò débẹ̀ o. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń lọ bẹ̀ owó ni. Mo wò pé wẹ́. Mo sọ̀rọ̀ níjẹjọ́ pé mo pe dáàdì wa pé kájọlé wọn. Dáàdì wa ní ká kọ́kọ́ lọ jólé bàbá ìyá ìyá alájà ìyá ẹ̀ náà. Màá ṣe nǹkan kan tó máa fọ́nì. Orí ìmọ́kọlá ni màá ti gbé da Kerosene Petrol sórí mọ́tò tí mò ń lò yìí. Màá dẹ̀ ṣáná sí ń bẹ̀. Màá máa kígbe ẹgbà mi ò gọ́vnà. Èmi náà lè gba mọ́tò tuntun. Ẹni o a ṣe nǹkan tó máa fọ́ ni ẹ já gavana ẹgbà mi ò oúnjẹ o.
2: Ayé lọ ránṣọ.
0: Àwọn arìn iye mọ́tò mélòó lóru bó máa pàdé mi. Mọ́tò ojó náà ọlọ́run máa kí mọ́tò ojó o.
2: Ayẹyẹ
0: a. Kákan ìmọ́jìn pé ojó torí kò lè torí lẹ́yìn.
2: Tí wọ́n ti.
0: Ẹni o kákan ni gọ́vnà kan gbọ́ pé wọ́n ní ibì kan jó ní
1: side
0: mọ́kọ́lá yẹn. Ẹni o
1: kí
0: ló ṣẹlẹ̀ ń bẹ́ mọ́tò bọ̀bọ́ yẹn ni. Mọ́tò bọ̀bọ́ wọn bẹ̀ bọ̀bọ́ kúkúrú kan wá yìí tí ò ga báyìí. Irú mọ́tò wo ni mọ́tò ìyí mọ́tò kan báyìí blue báyìí ni
1: tí ò lọ dá.
0: Báwo ló ṣe rí ó nífo lára mọ́tò máa nífo ó máa nífo sá irú mọ́tò ìfo tá a mí pé àdàrẹ ti ṣá. Ok kí ló wá ṣẹlẹ̀ gangan ojú ni báwo ló ṣe jó. Wọ́n ní ó dá petrol sí fún ààrẹ ó dẹ̀ ṣáná sí ó dẹ̀ ní wẹ́ ó dẹ̀ yí fáìtì gbogbo àwọn olóṣèlú pápá gọ́vnà Ṣèyí Mákindé pé wọ́n á rí mọ́tò gbà. Ẹ pé ṣẹyẹ ṣẹyẹ fámojúrán ẹni ò kán gẹ̀ mọ́tò kan fún Obama. Congate fun. Problem yẹn ti sọ. Ẹ jẹ́ ká lọ bá náà. Wọ́n ní mọ́tò akọ̀ ìdáná sùn wo ni.
2: Níbo ni wọ́n kọ́ra lọ lẹ́yìn ilé. Ilé kan tó lè pa mí o.
0: Ẹ kì í pààrọ̀ orin yín. Ó ń dọ̀ mí jù. Ó ti bẹ̀rẹ̀ orin wákà. Ẹ ká ṣe ìpànà bí àgbà ṣàṣàlátù.
2: Ojáwádùn ẹ̀tẹ̀ ní sá.
0: Thank you very much, Pasuma Wonder. Yes, Faji n tẹsiwaju. Ẹni o, ẹ máa ṣe Faji àti wà nínú
1: ìtura.

àwọn tó ti ṣàánú fún gbogbo wọn pátápátá lórí ní orí tẹlifíṣàn kódà tẹlifíṣàn cnn gbogbo àgbáyé gbé àwọn tẹlifíṣàn kékèké gbé àwọn oníròyìn gbé pé arábìnrin yìí ó tó ẹni o tó jẹ pé oore ṣá ló máa ń ṣe ẹni o kídìnrín méjèèjì ti bàjẹ́ dọ́kítọ̀ sì ti fún ní wọ́n ti fún ní ọjọ́ tí ó máa kú láyé gbogbo àwọn tí ẹni o gbogbo àwọn tí wọ́n lè fún ní kídìnrín ẹni o wọn ní àǹfààní láti débi tó wà wọn ní àǹfààní láti débi tí arábìnrin yìí wà àwọn èèyàn wọ́n fẹ́ kú torí tiẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé ibi tí ọlọ́lá àti olówó bá wà hospital àwọn olówó ni wọ́n gbé lọ àwọn olówó bíi tiẹ̀ sì rèé ẹni o àwọn ò ní àwọn ò fẹ́ wọn lè fi kídìnrín wọn sílẹ̀ ṣùgbọ́n àwọn tó ti ṣe lóore ẹni o láwọn mẹ̀kúnù àwọn tí wọn ò rọ́wọ́ mú lọ sẹ́nu tó ti ṣe lóore wọn ò ní àǹfààní láti débi tí ó wà wọ́n wá kóra wọn jọ wọ́n bẹ̀rẹ̀ sí lọ ń gbàdúrà pé olúwa olúwa ẹni o tí arábìnrin yìí bá kú ta ló máa máa tún tọ́jú àwọn ọlọ́run àwọn òrí ẹ̀rí ọrin tó rán sáwọn lélẹ̀ yìí láti wá máa ṣàánú fáwọn òun ní ó ń tọ́jú àwọn wọ́n kóra wọn jọ wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ gbàdúrà.

0: orí ṣoore ṣoore ẹni o ó ní ibi tí yóò ti gbé gbà á ní ọ̀dọ̀ ọlọ́run lọ́run ṣekàṣekà náà máa gba títí ẹ o mo kàn ń sọ fún yín ni o a bá ń sọ fún yín pé òre níwọ̀n ẹ mọ́ da wọn lóhun torí bá níwọ̀n ọlọ́run ẹni o ọlọ́run ò ní ṣoore fún gbogbo wa o torí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ojoojúmọ́ lọ́lọ́run ṣoore fún everybody ọlọ́run ò ní sọ pé nítorí pé ìyàkà wá gẹrun irun ẹ̀ wá ní wù mọ́ ìkání o ọlọ́run dẹ̀ ṣe wá tí wá lọ gẹrun ìkání irun ò ní wù mọ́ irọ́ irun ẹ̀ máa padà o.
1: láti ní wèrè ńlẹ̀ tó ti bọ̀ rẹpẹtẹ torí ń bá ti lówó láti ní wèrè.
0: dún ẹni ò dún ẹ.

0: níwọ̀n ìgbà tó bá ti ń ṣe léyìí ẹni ò ti ń ṣe fún Elédùmarè ni.
1: Ìlówó ńlá ti ní wèrè, gbogbo lè jẹ́ wèrè pẹ̀lú
0: yẹn. Ẹ̀sìn kan lèèyàn fi ń ríjọba ọ̀run wọ ẹ má jẹ́ kí wọ́n tàn yàn. Ẹni ẹ̀sìn irọ́ o, ọ̀tọ̀ ní ẹ̀sìn o, ọ̀tọ̀ ní ìwà o.
1: Ìgbọ́ rẹpẹtẹ, kò tó dà láyé.
0: Ìwà rere ẹni ò ju ẹ̀sìn lọ. Orí ẹni tó ń wà dáadáa, tó ń ṣe dáadáa sọ́mọ làkejì, ẹ̀sìn tó tó kò ojú kéèyàn máa kírun wákàtí méjìlá lọ.
1: Láláyé wa ti ní.
0: Ojú kéèyàn kú sí ṣọ́ọ̀ṣì kéèyàn lọ Sunday school.
1: Oníṣòkò tó kọ̀ọ̀gàn, olú ni bàbá.
0: Ojú kéèyàn wà kéèyàn ajókòó sílé onífà abílé oníṣègùn kan kọ́ ló ń bọ Elédùmarè.
1: Ilé sọ́bí ní àwọn bíṣọ́pẹ̀ òní tó
0: wọ́n. Ohun tí èèyàn lè fi bọ Elédùmarè, òun ni kí èèyàn ṣoore fún gbogbo èèyàn, kéèyàn sì lépa àlàáfíà pẹ̀lú àwọn èèyàn tí lẹ́yìn ìyẹn ẹ̀gbọ́n tọ́lọ́hún sọ ni ó ní ẹ máa rí òun.
1: Tó bá pọ́n mi lé máa pọ́n ilé.
0: Ọ̀ wá ń sin Ọlọ́run ó lépa àlàáfíà pẹ̀lú àwọn èèyàn ó ṣoore ẹni o gbogbo nǹkan kúkúkúkú ní.
1: Iná máa ní pọ́sí mi lè rí.
0: Ń tọrẹ kò bá forí balẹ̀ kó lọ àìsùn parí oṣù jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ò rí ẹ o.
1: Bá
0: dẹ̀ kírun títí títí kó jẹ́ pé ìwọ ló máa kọ́kọ́ dé mọ́ṣáláṣí yẹn ìrọ̀rùn. Láyẹ̀ kan gbé ẹ mọ́ra ẹ̀sìn ẹ̀sìn la fi ń dé àlùjọ náà irọ́ bàbá ńlá rọ ni. Ẹ̀sìn la fi ń dé jọba ọ̀run bàbá ẹjọ́ ṣé ìgbà tí a wá tẹ̀ là ń ṣe ẹ̀sìn gan-an ẹ wo ẹ wá jẹ lọ bẹ̀ yẹn.
1: Ẹ̀sìn
0: ń lọ sí ibòmí nìyẹn torí Ọlọ́run ló ń sìn wá àwa kọ́ là ń sin Ọlọ́run. Àbí ṣé àwa là ń sùn láyọ̀ lẹ̀ fún ara wa ṣáà là ń jí láyọ̀ ni. Ẹni olùṣọ́ àgùntàn ni Ọlọ́run àwa làgùntàn ẹ̀. Ṣé ẹni tó wá ń sin àgùntàn nínú ilé ṣé wàá sọ pé àgùntàn òun ló ń wọ lòun fún lóúnjẹ ṣé òun ló wá ń sin àbí wọ ló sìn wá. Ṣùgbọ́n jẹ́ ká mọ̀ láti máa ṣe orí ẹ ká dun ẹnìkan nínú láàrin ọ̀sẹ̀ kan. Ó bá mi wí ó bá gbogbo yín wí dun ẹnìkan nínú. Kódà gan gbèlè tẹ̀ fi yé wa ó ní nípa bẹ́ẹ̀ tó bá ń fún àwọn ọ̀tá ẹ̀ lóúnjẹ ẹni tí wọ́n ń jẹ oúnjẹ látọwọ́ ẹ̀ wá ó ní nípa eléyìí tó ń ṣe òun wa iná lé wọn lórí.

0: bóyá pé ìkà pé ilẹ̀ ni ó mọ tí ó tẹun pẹ́. Ilé ìta sọ ìkojú wàásù kan náà jù yẹn lọ. Ẹ bá sọ̀rọ̀ ẹ̀ mọ́ṣáláṣí ó ti tán.
1: Ó ti wà pa.
0: Àbí mọ́ ẹni o. Ẹ̀yàn àbí ṣọ́ọ̀ṣì.
1: Ó ti wà pa.
0: À Christian ìwé
1: ìwọ̀n. Ọ̀n ìkọ̀kọ̀ sílẹ̀.
0: Ọ̀n ìkọ̀kọ̀ sílẹ̀. Àwọn Christian àti Mùsùlùmí ẹni o, àwọn ló máa ń sábà ṣe ìwàásù jù. Àwa tá a jẹ́ ẹlẹ́sìn àbáláyé báyìí ẹni o, àwa náà ń ṣe wàásù.
1: Kò pọ̀.
0: Ṣùgbọ́n ẹni torí pé àníjọ. Kò pọ̀. Ṣùgbọ́n báyìí àti níjọ àwa náà ti ń ṣe wàásù báyìí.

0: lórí mi.
1: Bàbá aláàánú mi, ìwọ ni mo mọ̀ sí jíjẹ ayé.
0: Kí la gówí nínú ọ̀dọ̀ ẹ̀ ń bẹ̀ yẹ?
2: Ilẹ̀ ń ó fọ̀.
0: Yẹn ni pé ago
2: mọ́kànlá kọjá ìṣẹ́jú mẹ́rin.
0: Ẹ kí n bọ́ sí abala old school. Bank engineer wa jẹ́ ká bọ́ sí inú old school.

ẹ̀ntẹ́ ń gbọ́ wa ní òròrò tẹ́lẹ̀ ẹ̀hán bínú ẹni o tó bá tú àkókò kan náà tọ́lọ̀ ń bá tún fẹ́ ká tún bẹ̀rẹ̀ lóru padà àwọn ọ̀gá wa níbí wọ́n á sùn wa di táìmù yẹn lẹ́yìn náà bá dẹ̀ lówó lọ́wọ́ ẹni o tẹ́ lè sanwó òru yẹn ẹ̀fi ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni o torí gbogbo ẹ̀dá tó bá máa bọ́ nínú ogun láyé kì í sùn lóru o ojú wákàtí kan àbí 30 minutes àbí 15 minutes àbí 10 minutes ẹni o ní láti wáyè láti máa gbàdúrà lóròrò ohun táwọn wòlíì tá à lọ ń bá ta ẹni àwọn àfà àtà lọ ń bá ohun tí wọ́n ń ṣe lóru nìyẹn tá a fi ń pè wọ́n ní wòlíì àtà àfà o jẹ́ kí n bọ́ sínú osco yes osco láti ẹ̀dá bá ti gba àwọn àwa ọ̀dọ́ tá bá ti ṣe tiwa tán ẹ̀ka padà sọ́dọ̀ àwọn bàbá lẹ́yìn yẹn a padà sọ́dọ̀ ọlọ́run let's go there